0: man to fi dura pe a kiri kan mo se ba ba ba ba ba yo ti gba kan ti wa joko so ajo ba ni e ro o n kan ku se ju se e do bi ni ni na o to ba ye ke se ke se na o ri ba se te te ya wa lu ta ba n fara lu ara mi o mo ba na ni o ma titi lati na se ni fun awala katati ni e da alaka alaka katati esi a do joko pe lo awon kan lo ke se ri gbo yin gbo ya bere ba yin e gbo yin ni se ko te ti su ni ki akapo kawo mo lowo to ba e ka fi ra isilo ka fi ra isilo ta ma so ko ni religion is not part of it religion is part of it to te ba so lo ji na e ri pe oni ka ri pe bi to focus ju ita a meji de focus ju wala muslim ba ti se muslim ita fo esiyan to ba ti ko ni si asha ya mo ti ku yes a ma si bi pa wa ko ju to ke ma ri yoba o so ibu Naija data Fulani Yoruba Igbo jebu gbe Allahu Akbar ajosi niga tan ka ma se yan esin lowo ta ti lan fara ti ni so e ma fowo ti esin danu niga to je pe o ni pa niga si mo ko ni pa to si bi ba data si yi
1: e lo mo ba wa o ai ma ya laji ni so si ama yi e wu e boda je pe ni mo se la si Allahu Akbar kabira o ke lowo ba la ti ojo ko ki ya sha mi ku imo ile ogbo la kai awon omo wa mo se ndara lo ko lo ri ko ni igba yi olo ma fi aisan olo ma fi se won olo ko ri ma ara olo ro fa isi ki ma fi won ribu fa vale olo se ba sha mi ku allah wa ta so se ki aku abu abdullah ila bi ndu ga la gba ni olo ko lo ko gba la ti ra ko ko awon ara ilu o ni ga ni ku ka mu ju ke ile wa ka ma bi ma le aito bi e ndo wa je oloro ele mi ile to nigba ti ri bimo olorun gbe arisi kiti nigba ti pa won n dagba ti lenu nkan yi pada baba lenu ta le fi ran won lowo e ma je ki a so oro yi ku ka ma so si won ka ran won lowo ijoba na won ni awa na ni ibuse e ba yi nisi e ri mi ti won se ni ri mi ta wa ri nisi e ma ri ti se ko ri ba ko ni si won ni ofe ni yana ni to na ko lo bi lo lati fo si pe ba be o lo la institution na ki o lo ku mo bo ko wa ni ti je o bi atara mo ni ta wa je ile ni wa ni to se koko ni le na ni ki a te ri a ru ti a se ni pe a mo ju to se ka mo ju to se a mo ju to se ni ni ka fi ko awon eyan jo to ni eyin ni ke ko ro je ko fi gari kan se bi lo so wa gba bi asi apuwa ku ọgọlọpọ ọjọ to wa pari ogo latara ahuhọ ọna ti wọn gba fi so awon eyan ni nile yi oyin to ba wa lu e o se pataki ka wo ohun ti awon olori ẹlẹsin ohun ti wọn se ohun to ba de jẹ bi eto wọn ka fun wọn lati le fun jẹ bi idagbasoke orilẹede wa ọlọrun ẹjẹ ki se pawa ko wọn apada si ihe ọba aluwa arebu solali ati olori first ti wọn jẹ ọba ìlú èkó olóńgbà aṣèlókò ìlú gbọ àlàáfíà rẹ fara balẹ ìlú ní gbogbo ìgbà ẹni tí wọn ṣe fún wa ó ní fara ní wọn lọjọ kí n pè yí lọjọ kí n jẹ ìbánújọ àbúrò fún wa ó ní kọṣọ kí abu abdullah lórúkọ bọdà mà táwọn láwọn olóògùn lórúkọ bọdà náà sàràfù dì abdullah sàràfù dì sàràfù dì náà lórúkọ tí èmi jẹ wàsàràmù alaykum wa rahmatulahi wa barakatuh.
0: ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ òdodo àkọ́ṣe ètò tá a gbé kalẹ̀ iléeṣẹ́ rédíò bond fm 92.9 láti máa tún ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ọba àlá láti fọkàn wa mọ́ eléyìí tá a máa gbọ́ láti máa lò kùránì àti àdìsá náà muhammad ọ̀rọ̀ òdodo 30 minute program mi lẹ́ẹ̀mejì lọ́fẹ̀ ní gbogbo ọjọ́ sátidé aago márùn-ún òwúrọ̀ títí di aago márùn-ún ààbọ̀ òwúrọ̀ bákan náà lọ́jọ́ sunday aago mẹ́fà ààbọ̀ ìrọ̀lẹ́ títí di aago méjì ìrọ̀lẹ́ insha allah taluṣu nígbọ̀wọ́ rẹ̀ bàbá wa ni àyáyélúwà ọba rédíò àmì láì àkè olúbi fọs olówó èkó bàbá fọwad kọ́lọ́wọ́ bá àlá pàdé sọ̀rọ̀ ní ẹ̀sùn olóore kó sì jẹ́ kí ẹ̀mí gígùn àti àlàáfíà kò bá ní jẹ́ tiwọn ẹ máa pàdé àwọn àfáà tí ó máa bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn islam ẹ̀kọ́ àlùkùrán àti sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam àti dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ iléeṣẹ́ rédíò bond fm 92.9 àti gbogbo àwọn alákòóso tí wọ́n fi àyè sílẹ̀ fún àpótí ètò náà fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 0802 848 3735 0802 848 3735 ọ̀rọ̀

0: àwọn òkè ńlá rí wọn fò bí àgbò, àwọn òkè kékèké wọn fò bí ọ̀dọ́ àgbò.
1: Ẹ̀rù ẹ̀ máa ń bà mí ò.
0: Kí ló ṣe yín ẹ̀yìn òkun tẹ́ fi ń sá? Àtiwọjọ́ dání tó fi padà sẹ́yìn.
1: Kábíyèsí.
0: Ẹ̀yìn òkè ńlá jẹ́.

ẹ̀yin àgbàgbà mẹ́rìnlélógún ẹ̀ bá ń kí ẹ̀kí ẹ̀kí ẹni tó sọ̀rọ̀ tí iná fòyọ.

ìṣẹ́ bí méjìlá. Iléeṣẹ́ Born FM náà ti tún dọ́gbọ́n ìdá náà jẹ́ pé a kalẹ̀ sí o. Wọ́n ní àjẹ̀gbọ́n gbà ń kogun ń dàlù ní. Adúpọ̀lọ́ gbogbo ẹni lólùpẹ́ àti tọrọ àforíjì láti mọ kọ sáásà àwọn ìjìnlẹ̀ àwa tí ó gbọ̀n kí tí ó mọ̀ dé ẹ̀jìnlẹ̀ wálé ọmọ ewu. Láì bàgbé ẹjìnlẹ̀ àti Ophilus àwọn ìdúpẹ́ lọ́wọ́ yóò bákan náà tún dé òsín ní alájà náà lẹ́yìn wa. Àti gbogbo àwọn aláṣẹ ní sẹ́ bọ́lá ìlà tó fìdílẹ̀ àti tó padà ṣúra afẹ́fẹ́. Ṣùgbọ́n bá sọ fún àwọn ètò láti ìdájí bí aago méjìlá àbọ̀ èèyàn ti gbé lọ sí àwọn ìdúpẹ́ lọ́wọ́ rẹ̀. Lágbàdo orin ní ògùn láìpẹ́ ìlọ́pàdé náà tó ń fi àkíyèsí àti ìbẹ̀rẹ̀ gbogbo ẹni lólùfẹ́ ètò àìtọ́ yóò bí wọ́n rí ọmọ àbínú á ti forí jọlẹ́jọ ní agbára ọlọ́wà. Ìmọ̀ọ́mọ̀ kan láwọn àwọn náà rẹ̀ dọ́kọ̀ tó bí ọlálékan ìwádìí sẹ́yìn bàbá wa ó kẹrú tó dúpẹ́ lọ́yìn olóyè àdépéjò ọkùnrin náà àdépéjò láti àdéjò tó náà wà ní ìlú ìṣẹ̀lẹ̀ dúpẹ́ lọ́wọ́ yìí. Pásọjú lọ́sọ̀ Babọ́lá ẹ̀rẹ́ láti fi ṣèbùdé mẹ́ta ìwé ibẹ̀ sínkùn náà ni tó dúpẹ́ lọ́wọ́ yìí ní agbára ọlọ́ba àjùfẹ́ yìí ìjọba ìṣúná mọ́jà àgbàgbé gbogbo ojúmọ́ Monday Tuesday Wednesday Thursday Friday ibi Saturday náà ni gbogbo ọdún sábà náà ní ìgbòrí afẹ́fẹ́ lẹ́yìn àdúrà rẹ̀ ìjọba ìlú tó tó kù fún àlejò mi díẹ̀ tó ní ọ̀rọ̀ mi. Mọ̀gbìn Adédèjì bí igi Mọ̀rájìlá Lápàtà rẹ̀ rán ẹgbẹ́ mọ̀ ṣùgbọ́n ẹjọ́ mẹ́jọ bí ìpínlẹ̀ ti là òfófó lọ́ bá mi lálejò ìgbà fún ìdíkàtà bí ìkejì àjọ̀dún ìgbẹ́lẹ́jọ. Fúdí òsínì àkùsọ ẹ ṣe lẹ́ẹ̀kan sí.

92.9 FM. Àjẹ́ ẹ̀kọ́ gbìyànjú tó bá jẹ́ tí o yìí eré ìdárayá ètò tí mo máa dọ́kọ̀ ìròyìn tí ò ṣègbè lẹ́yìn ẹnikẹ́ni 92.9 FM.

ẹkú ojúmọ́ gbogbo ilé o. Mo kí gbogbo wa ní orúkọ Ọlọ́run aláàyè. Mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà. Ibi tí gbogbo wa pátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi. Tí a ó sì máa jọ gba àdúrà. Àgbáyọ́rí àti àgbàṣẹ́gun ní èdè abínibí. Orúkọ mi ni Ajíhìnrere Modúpẹ́ Ọdúnlami. Lẹ́yìn ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kí gbogbo àwa tá a ti jí sí ìmọ́lẹ̀ ara àlàyé kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó pa wá mọ́ èyí tí ó jí wa sí ìmọ́lẹ̀ dáradára yìí. Ọlọ́run tí ò jẹ́ ká ti ojú omi dójú ikú, ẹni tí ò jẹ́ kí ọfà ọ̀gànjọ́ gbà wá. Ọlọ́run tí ò jẹ́ ká kébù sínú ọ̀gànjọ́ pé aládùúgbò gbà wá. Ẹ jẹ́ dá gbogbo ògo padà sí ọ̀dọ̀ rẹ̀ ní kùtùkùtù yìí. Ẹ jẹ́ kí ẹni tó fi ṣọ ẹ̀ṣọ́ wa. Ọlọ́run tó fi ààbò rẹ̀ bò wá. Ẹni tí ò kọ̀ wá sílẹ̀. Ọba tí ò já nánú pé àwọn èèyàn pé ó ti ṣẹlẹ̀ o. Wọn ò gbúròó ibi láti ọ̀dọ̀ wa. Ọlọ́run gba ọpẹ́ wa. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Lónìí, a ó gbàdúrà fún agbára. Gbogbo ènìyàn agbára ṣe pàtàkì. Mo sọ fún wa ní inú àwọn àdúrà ọ̀sẹ̀ tó kọjá wípé àwọn tí wọ́n máa ń sá wọnú ayé láti lọ gba agbára ó máa ń ná wọn ní nǹkan kan kó tó lè dálágbára. Ṣùgbọ́n nínú Kristi tí mo kiri wá síwájú rẹ̀ lónìí tó bá fẹ́ di alágbára ó máa ná ọ ní ìdúró ṣinṣin nínú Kristi. Ó máa ná ọ ní mímọ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa. Ó máa ná ọ ní àwẹ̀ àti àdúrà. Ó máa ná ọ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́. Ṣùgbọ́n gba àdúrà yìí lówùúrọ̀ yìí. Pariwo orúkọ Jésù. Pariwo ẹ̀mí mímọ́. Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ̀sọ́ mi di alágbára. Ọ̀pọ̀lọpọ̀ agbára ni èmi àti yóò máa bèrè nínú ìrìn àjò agbára yìí. Ṣùgbọ́n lónìí agbára ìjẹgàba òun la kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹni tó dá ayé àti ọ̀run. Nígbà tí ayé ìjẹgàba ó fi gbà wá ó ní ká máa bí sí ká máa rẹ̀ sí ó fún wa ní ìjẹgàba lórí gbogbo tó ti dá. Wà pariwo Ọlọ́run agbára ìjẹgàba tí máa fi jẹ gàba ní agbègbè ibi tí mò ń gbé tí àwọn agbára tí a wá ní Ọlọ́run tí a kò ní òfin ní jẹ gàba ní olórí. Agbára tí máa fi jẹ gàba ní gbogbo ibi tí mò ń rìn sí agbára ìjẹgàba Ọlọ́run ni ọ̀dá ẹ̀ fún mi. Wọ́n máa ń pè ìjẹgàba rẹ ní èdè òyìnbó ní dominion power láti dominate agbègbè àyíká àti agbègbè rẹ. Ọ̀rọ̀ ń bèrè lówùúrọ̀ yìí ó ṣe pàtàkì. Ọlọ́run ẹ yọ̀ǹda gbogbo àyíká àti agbègbè mi fún mi. Ẹ fún mi ní agbára ìjẹgàba lé lórí. Agbára láti jẹgàba lé orí ohun gbogbo tí Ọlọ́run dá. Tí wọ́n máa gbọ́ ohun mi tí wọ́n sì máa wárìrì. Agbára láti jẹgàba lé ohun gbogbo tí ó wà ní àyíká àti agbègbè mi. Tí màá pàṣẹ tí màá sọ kìkì ọ̀rọ̀ kan tí yóò sì wá sí ìmúṣẹ. Agbára tí àwọn agbègbè máa tẹ́ríba ní gbígbọ́ ohun mi. Agbára tí ilẹ̀ àti òkè máa fi gbọ́ ohun mi. Agbára tí ilẹ̀ àti ohun gbogbo tí Ọlọ́run dá òfin ní gbàbọ̀dì tèmi. Agbára ìjẹgàba Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún èmi àti àwọn ọmọ mi. Ẹ jẹ́ kí àwọn ènìyàn béèrè fún agbára ìjẹgàba yìí. Agbára kejì tá ó béèrè fún lónìí òun ni agbára tí ikú ò lè pa. Agbára tí àrùn ò lè sọ lọ́jọ́. Nínú agbára tí Jésù gbà. Bíbélì ní àkọsílẹ̀ rẹ̀ wípé Kristi ni alágbára. Gbogbo agbára láyé àti lọ́run ìkáwọ́ rẹ̀ ló wà. Tó bẹ́ẹ̀ gẹ́ ó gbé ikú mi ní ìṣẹ́gun. Ẹ rí pé ikú ò lè gbé mi ni. Ní ọjọ́ tí ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ ní Calvary. Ní ìgbà tí ó tẹ sí ibojì. Àwọn òkú tí wọ́n ti kú ṣáájú. Tí wọ́n wà ní ibojì wọ́n sọjí àjíǹde wọn ní ibojì lọ ni. Ní ìgbà tí ibojì gbà àlejò rẹ̀ fún ọjọ́ méjì nígbà tó di ọjọ́ kẹta
ojo wore ai lu agbara yen ni mo fe ko be loro yi papa julo gbogbo e te sise iku lowo eyin ti ati dajo iku fun ti dokita aye ti so pe ko si nkan meji mo pe ko si pa kankan te le samu agbara ti iku le pa olorun gbogbo mi agbara to gbe iku ni se awon ti won ma se ku ninu iran ni ko ko gba gba yi dada agbara ti iku le pa won ti iku ba ti pa awon kan saju ko tun mo pe fe pa iwo tori pe ta gbagbe yato tori pe ri wa yato tori pe Kristi o ni eri temi o ni awon kan se temi o ni olorun mi o ti ni ki ma te ati pe iku mi ni se agbara ti iku le pa ni emi mo dupe bere ni kutukutu yi fun mi ati gbogbo omo to tara mi jade awon mi ni ba won kuku ajoku mi o de ni ba won kuku olowo gbogbo alagbara aye to ba le eyan pa won ni le mi atawon omo mi pa gbogbo eyan to ba so mi mu pa ni dan won le so mi atawon omo mi mu pa wa dan emi atoko mi a o le ba won kuku ajoku a o de ni ba won kuku olowo beli ti ko wipe awa ki yo ku iku kiku kan bi ko se yiye ki awa ko le ro yin ise olorun ni o jake jado gbogbo agba laye gbogbo eyan ta jo ma n gbo adura eyin eyan idile adura e o ni ku iku kuku kan bi ko se yiye gbara iku egbe owo mi ti ise mi o fi ni ku ti ile mi o ni ku ti igbeyawo mi o fi ni ku ti awon omo mi dokun mo mi lowo ti o gbogbo ti mo dawo le o fi ni dokun mo mi lowo agbara iku yi ni ke gbe wo mi mo ti di alagbara o agbara ti mo ni o po to be ge ti iku o le pa mi ti arun le se mi agbara ti arun ri to teriba ni oruko Jesu olorun gbe wo mi agbara ti n fohun ti aisan n pora agbara ti n fohun ti iku n sa lo olorun gbe wo mi ni kutukutu gbogbo eyan ti ajo ma ni ni ajo adura yi o ni ba won kuku ajo ku le nkan si o ni ba won kuku olowo owo gba agbara ti iku ki pa gbogbo eyan ti o ti wa ninu iboji aye ti awon eyan ti gbe sinu iboji won ti write off pe ko si bo se le se o ma ku sa ni jade ku ninu iboji yen agbara jinde o ya sokale ti gbogbo ile ti a ti bo mi loworo yi o ya sokale ti gbogbo agbara ti eti re gbọ mi ni loworo yi agbara jinde sokale wa gbo eyan ti nkan ti ku lowo re ti awon kan ku lo lowo re loruko Jesu ni mo soro ajinde ni mo soro loruko baba omo emi mimo gbogbo to ti ku ohun daadara yin ko pada wa si iye oko ni fun olorun loke orun gbogbo eyan ti ajo gbadura loni ti o ba won lati ma gba iru adura yi ti o si ni WhatsApp lori ero agbeka re o le te ateranse lati ori ero re si number yi wipe e fi mi si idile adura number na ni 08021222022 lenkan si 08021222022 emi wa ni tinitoto ajinrere odupa ayo tolami ire ni o. Oh, you

0: akọ
1: ero iro ayo si olorun o iwe oni samu ni eyin eyan gbogbo ibe li so pe gbogbo le gbogbo e ma yin oluwa oba to pa mo de ni ayin olorun ba logo pa lanfani ati tuwa lori eto koko nu weru loni ile se bond fm 92.9 to wa ni gbogbo gr ni keja leni ti sojo aba meta saturday ojo kewa ninu osu kewa odun 2026 ama yin olorun wa logo ni o baba ologo ti o ma gbogbo lo tun ji olalekun lo ko mi
2: e ku oju mo gbogbo olorun fe koko nu ile se bond fm a jire bi ode odun bi tori pe bi ode oba dun bi igbe ni luri ajitana kọlọ ba je ka tun jitola o won ni gba meta ni gbeda le igboro igbosan igba le kọlọ ba je ka le ko so wa jo buro lo oni na ni ojo saturday alayinde ojo aba meta ojo kewo osu keso odun 2026 pe ki re ki na lo je pe o tun se o pelu ojo kejidi logbon osu rabbit tan ni 1448 ato ti kale so re to koko ro ifun ta ro yi ato to yi o si tun dun temi to pa aja yi life and direct o na ni olotu lagbagbe olotu agba ye arakunrin gbenga fatile headmaster ana wa pelu wa laaro e life and direct tun de o se ni wa n kale at awon engineer wa to je pe won se lotun losi iyen engineer ti ofilos lagbagbe engineer wale omego saturday telegram wa pelu mi saturday tribune no gbeyin lagbagbe igbelebo ati lagos temple
1: elemo ka janamo ka warakaka ewe agbo oro kaka ko leyo kaka ka lo lura ka be ora ka won ta oni kai kani ma ta ni odo bi kani ma awon ika ye jo odo bi kai jago ni ka bo pinjo uko o nka mi logedo nka mi lasa mo ko ma ka o ka iya la ka gun la ka gbe to po ni akaka wa zo gbo akaka ku ta ku ku e ka e ja bo ika o bo lo je ka da o ba zo ba ku ha mu ati de je ma furo ka ho mu e ba furo ka ho nto wa je o ka yo to ba ti ko ni mo nto wa je eju ni bu wa je eh je je mo pe won ni ori ti o ba royin ogun won ni ko ni ku ẹ̀dá tí ó lágbẹ́ ni ò ní táwọná jẹjẹ́ mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí kó tó yẹ pé wọn àwọn ajínigbé gbé tó jẹ́ pé ariwo gbà padà wọ́n máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìkan sọ dímọ̀ pé òun ọ̀fẹ́ máa rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sóun mọ́ bẹ́ẹ̀ làwọn òbí sọ dímọ̀ pé mílíọ̀nù mẹ́fà náírà làwọn kójọ káwọn tó rí àwọn èèyàn yìí gbà padà.
2: ẹgbẹ́ òṣèlú apc kọ̀wé àpilẹ̀kọ kan sílẹ̀ sẹ́tẹ̀dúgbò lẹ wa nàìjíríà wípé ìtọ́rùn ti ìdájọ́ fún ti ìforúkọsílẹ̀ fáwọn ẹgbẹ́ òṣèlú apc lẹ wa nàìjíríà tilé ẹjọ́ tó ga jù pátápátá supreme court ẹpẹ́ dání kò pẹ́ yìí náà lẹ́tà dalé lórí o.
1: lónìí ni kò ní dọ̀la bá a dógún ọjọ́ ogún ọjọ́ padà pé bá a dọ́gbọ̀n oṣù yàn padà kò àfẹ̀mọ́jọ́ lọ́jọ́ ògùn fún wáyé tí ogún ọdún bọ̀ wá kọ̀la àwọn òdíje fi po gómìnà bọ́yá gbé ní bá ìgbé ní wòye nílẹ̀ ni wọ́n mọ̀ bí tí báàbù wọn yọ wà kí nìdí rẹ̀ àjọ elétò ìgbòrò rẹ̀ jẹ́ ọ̀ta ni ó kọ àwọn èèyàn tó dìje dupò gómìnà jáde lónìí.
2: ẹ tó jẹ́ kí wàá lé ẹ̀kọ́ ẹ̀sùn mọ̀ kan sára sí ìjọba ìpínlẹ̀ èkìtì lórí ìdásílẹ̀ kọ́lẹ́jì mẹ̀rọ mẹ́fọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ wọn nínú àwọn dùn sí o.
1: yẹ jẹ́ mọ̀ pé kọ́lọ́ ọba ọlọ́jọ́ ni kọ́ bá jẹ́ kí ìbànújẹ́ ọgbà kò fáyọ̀ fún wa ni o wọ́n ní èyí ni bí ìpinnu láti ṣe ìgbéyàwó bó ṣe wá di ohun tó di ẹkún báwo ló ṣẹlẹ̀ wọ́n ní ọkọ̀ àtìyàwó kan mọ̀ ni wọ́n ní wọ́n ń gbèrò láti wípé wọ́n fẹ́ ṣe ìgbéyàwó ìgbèrò wọn àti ìgbésẹ̀ tí wọ́n ń gbáradì fún ìgbéyàwó tó kọ ọ̀sẹ̀ bíi mélòó kan òun náà ni wọ́n ti wọ ọkọ̀ òfurufú láti bìnní wá sí èkó kó torí pé ọkọ̀ òfurufú ọ̀hún jábọ́ sí ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ ọ̀hún.
2: alákòóso fẹ́tọ̀ náà wọlé wa nàìjíríà ní ẹja kan sára sí ìjọba àpapọ̀ aṣíwájú bọ́lá mẹ́ tinubu kó lè bá a dá a fájáde dá a fẹ́ràn kó la fi sùn wá pánú ẹ̀rùn lórí ìtàn jẹ́ pé mú wálẹ̀ fún ti pẹ̀tró ní kèsè ìrànlọ́wọ́ pẹ̀tró oníṣùgbọ́n kò jẹ́ pé nǹkan rọṣọ̀mù fún ọmọléèdè wa nàìjíríà.
1: àwọn aráàlú ń kú o wọn níjọba àpapọ̀ kéde pé wọn yọwọ́ kú ònú epo pẹ̀tró ní ilé epo nnpc ṣùgbọ́n owó ibi táwọn ń dé wọn ò dí owó epo kù síbẹ̀síbẹ̀ owó ọkọ̀ tún lọ sókè.
2: àwọn apanijáde tó gbìyànjú lánàá òde yìí jẹ́ ẹjọ́ ọ̀kẹ́ àwọn òṣìṣẹ́ sùnrìn lágbọ́pọ́n lọ jígbé pamọ́ tọ́jọ́ pé àwọn olùgbé ìlú ọ̀yọ́ wọ́n sì ń gbèrò àwọn olùgbé ìlú ọ̀yọ́ pé àwọn gba ọgọ́fà mílíọ̀nù náírà kó tó kó wọn tu wọn sílẹ̀.
1: èdè ògbóhùn ẹlẹyọ ara rẹ ò gbọ́n ara oko láàrin àwọn òwò láàrin àwọn àjọ ẹgbẹ́ ìparapọ̀ ní ìwà nàìjíríà nígbà tí àwọn àgbà òṣìṣẹ́ tó ń pè ní trade union congress tí wọ́n ní àwọn ọ̀tẹ̀lẹ̀ nlc ò lórí èrò ń gbà wọn láti ìyanṣẹ́lódì nílùú àbújá.
2: ẹgbẹ́ òṣèlú apc wọ́n sọ fún àwọn ẹgbẹ́ alátakò wọn ní ìjà tí ń bẹ láàrin ara yín ni ká ẹ yanjú láàrin ara yín o ẹyẹ tàkù tó ọ̀rọ̀.
1: jẹ́jẹ́ mọ̀ pé alàgbàdà sì yarí ẹ̀ ń tọ́jú darí àgbà fún àwọn àjọ tó ń polongo fún ààrẹ wọn ní ìpolongo fún ààrẹ ní ìpínlẹ̀ kaduna yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ọdún tá a wà yìí nígbà tí wọ́n ń sọ dímọ̀ pé sẹ́rí àtàtìkò àti òbí o àwọn worí ìgbà ewé tó ń bẹ lórí ìgbà rẹ̀ tó pọ̀kọ̀ àwọn kan ta àrùn wọn.
2: kò sí bá ẹ̀dásọ́ náà ṣèlú kórè àwa ni o ìjọba ìpínlẹ̀ tó ń tari ọ̀rọ̀ ń sọ̀kọ̀ ọ̀rọ̀ se egbe osuso wo lori pe awo kan sin lona egbe osilu won ni ke to yanju e na ni to binu bi won da pada fun won na ni
0: o le di are o le di are
2: ori mi o ti
0: eh ori o bi iwo ko iwo si le di are alagbade so wi ke lo so di mo fa alagbare ti mi a meje pe laye o ma gboro eni o le de ipo are lori ni
2: o ro ma je nbe la bi orule lo so pe ko se ile ko ti lewo ni je agbe pamo o won ni councilor kan ni ipinle kogi ti aje gbe pamo je dan pe o dagbere faye ni kawo awon apanijaye o
0: ye je mo pe awo kan mo wa ye bayi ki la wo ohun eni to mo lori onu mi eni to mo niru ni ko mi e gbo kini ka se nta sa dupe lori eni pe awon ma agun baniro ogun to ye pe awon ajini gbejigbe ati won pada awon le bi nso di mo lori million mefa won ni awon se egberun lona edepeta owo yi fi sowo si nikan be n le so lopa nso di mo pe ejigbe ati won pada awon le bi nso di mo lori million mefa won ni awon se egberun lona edepeta owo yi fi sowo si nikan be n le so lopa nso di mo pe

0: Only here. Good idea.
1: Ìmọ̀dé ẹ̀mí kan ti ṣùrí bí màá máa polongo mi díẹ̀ náà kiri ni torí ẹ̀wọ̀ kò sínú ìyanu tá a fi yanu àdùkẹ́ tí kì í sunkú irú rẹ̀ le nígbà tó wá yá èyí ṣe gbogbo alẹ̀ inú ẹ̀ bẹ́ẹ̀ ni làpọ́lọ́pọ́ ò jẹ́ kí n rà rí kán rí mú mi àmọ́ ní kété tí ọwọ́ mi ba àwọn èròjà tún ṣe mediana 0-13 tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé ṣẹṣẹ ni mò ń yọ mediana 0-13 air booster cream ìyẹn gangan ni àbá máa pè ní òdógún lọ́gbọ́n tí mo bẹ̀rẹ̀ sí lò ó ní ajẹrun ò ti ríbi dúró sí mọ́ nínú inú àwọn ọmọ mi làpálàpà sá lọ bẹ́ẹ̀ ni wọ́n gùn tójú rẹ̀ sì mọ́ kódà a tún lè lo mediana 0-13 fáwọn ìkókó tí kò ní níwájú àti àwọn tí wọ́n ti fá lọ lẹ́yìn jọ mediana 0-13 air product tá a pilẹ̀ ṣe fáwọn ọmọdé wò lónìí mediana air product wà káàkiri ilé ìtajà ó yàtọ̀ sórí 0702-500-7861 0809-1799-333 mediana gbogbo ohun tí ìrùn rẹ nílò.
0: Long before social media and get my videos, style.

0: nínú fọ̀rọ̀ wa lẹ́nu nǹkan tó ṣe fún wọn lórí iléeṣẹ́ tẹlifíṣàn kan ẹnìkan náà tó kọ̀ ń jẹ́ wahab ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ìgbà tí ó sọ̀rọ̀ ni alhamdulilayi alhamdulilayi o alhamdulilayi torí pé a rí àwọn ọmọ náà gbà pé tẹ bá mọ bí nǹkan ṣe rí ni wípé ọlágbára adirat wahabi tó jẹ́ ìyá ìkan lára àwọn ọmọ náà lọ́nà sọ̀rọ̀ ń sọ nímọ̀ pé ẹ má wulẹ̀ jẹ́ àfẹ́ kọ́tọ́ fúnra wa àwọn ọlọ́pàá ń sọ pé àsanwó o mílíọ̀nù mẹ́fà náírà bọ́ lára wa ṣùgbọ́n ju bo ẹ lọ alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n bèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn agbanirọ̀ nǹkan sọ nímọ̀ pé òun ò tiẹ̀ fẹ́ máa rántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ mọ́ pé Eti la tun te bi npo ko je ke mo yi re ah eni ba de be yo mo pe nkan yin e lo ka ikoro royin we royin Saturday punch
1: be ba se mo loju ma to ni ka jo ma so ko re loju e kini Saturday tribe la ro yi ba kan na Saturday telegraph na tun gboroyin he aya fi o awon gugu kokoko tun tele ni le wa Nigeria won ni awon aparijaye awon band ti awon ise okoku won ni akolu ile eko fun itopinpin koko to je pe o wa ni idi ayo re ni ijoba ibile oluyole ni ipinle oyo won si bere bi pe awon gba 100 million naira won ni sele lagbo sele ni ojo thursday ojo kejo osu kewa odun 2020 laarin ojo meji sira won won na ti kokoko lu awon kan ni okoku na kan ye ni ipinle oyo to je pe nikan dagbere faye koda driver to wa moto na ofarapa je pe wa nle iwosan bayi iyan to wa je alakoso fun olopa en to je alukoro fun olopa ni ipinle o dsp olayikan olayinka ayan lade o je kodimo oni loro ba wo sise crin meta lo je pe digbe pamo te ko lo sinu go to se pe an sise lore lati lo dole mi won sugbon lowo lo bayi awon ajinigbe ni 100 million awon gba ko to di pe won tari won sita oju we kini Saturday tribune we Saturday telegraph eric alaro yi
0: ninu we ro Saturday punch mo mo si wa laaro yi awon ti won je awon onimoto awon loko awon atoko ero ati awon loko aladan to je pe won fe ra epo fe janfani o ti ijoba apapo lawon gbe kale gege bi idasi lati gbe adanu die lara awon eyan pe ko ma lo rira epo ni ile ise elepo NNPC Limited to je ile ise elepo ile wa Nigeria nje jamo epo won ti bere si ni kun o bi pe ewo laburan fun ni ni su ko ma fun ni nina to je pe eyan o fi se suje to ba je pe looto na la fe fun ni suje won ni oro yi wa dabi oro pe won fun ni su loyo oyo o ti rina to esi na won ni be gele oro yi o won ni nje jamo epo ko to di pe eyan le lanfani ati je anfani naira 84 ti won ni won yo kuro lori iye to n ta jale epo kan ni NNPC Limited o n to n gbodo tun ni lati ni app kan to je pe yo se awon agwo kilode kini ketekete lara ketekete agwo fese won le afuni fogun mu eran gan naira 84 66 naira ni won ni o ma di kuro nu owo epo e tun wa ni an lati lo lo app kan ka be le ri owo won tori ide yi opolopo awon ti won je olopo ero ati olopo aladani ata onimoto repete won o ti lanfani si oro nipa ediwo ti won so ko sele yi be ni won ni opolopo awon le epo to je pe won de won ni àwọn aráàlú wọn sọ pé àwọn òrira o wọn ni òun ló fà tó fi jẹ pé owó epo ó sì lọ sókè owó ọkọ ó sì lọ sókè ní àwọn apá àbìkan pàápàá jùlọ wọn sọrọ ní ìpínlẹ èkó àti olùléwà àbújá wọn ni lóòótọ ni ìjọba ti ń sọ nímọ̀ ìkan ṣe àmúlò rẹ ṣùgbọ́n ní bá ṣe ń sọrọ yìí wọn ni kò dájú o wípé wọn ṣe àmúlò rẹ bíi ti wù ọmọ ṣùgbọ́n wọn sọ nímọ̀ ìkó tó wáyé pé ó bá ṣe àmúlò ètò yìí ó ṣe pé pé iye tí iléeṣẹ́ elépo NNPC Limited wà Nàìjíríà tó yẹ pé wọn gbàgbé tí wọn pàdánù yóò máa lọ sí bíi bílíọ̀nù mẹ́rin àbọ̀ náírà ó lé díẹ̀ 4.6 billion naira ló ṣe kí wọn pàdánù tó bá yẹ pé wọn bá yọ owó nkúrò torí pé wọn wá wo iye owó tí wọn fi wọ epo àti tí wọn fi kó epo padà wá lórílẹ̀ wa Nàìjíríà ṣùgbọ́n wọn ń sọ nímọ̀ pé láti lè mú kí ìyàkọ́pọ̀nù díẹ̀ lára àwọn èèyàn tí wọn jẹ aráàlú náà lọ́fà tí ìjọba àpapọ̀ tó ṣe gbé ìgbésẹ̀ yìí ẹ lọ ká ìkúrẹ́ inú ìwé ìròyìn Saturday punch láàárọ̀ yìí.
1: lójú wa kiri Saturday tribune láàárọ̀ ti tòníjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà wọn ní yára láti gbọ́ ọ̀rọ̀ láti fèsì lórí ìdásí òsè ìdásí fún ti petro tó kó gbòdì kan lẹ́wọ̀n Nàìjíríà tó jẹ́ alákòóso fún ètò ìnáwó àti alámòjútó fún ọrọ̀ fún àwọn ọrọ̀ ajé nílẹ̀ wa Nàìjíríà ọ̀gbẹ́ni Táíwò Òyedèlé oníjọba àpapọ̀ mọ nǹkan tí wọ́n ń se ó ní ìgbésẹ̀ tó yẹ pé wọ́n gbé yìí lórí iléeṣẹ́ epo NNPC tó wọ́n mẹ́nuba wípé lọ́dọ̀ tí wọ́n á jẹ́ 1,300 naira 1,300 naira ṣùgbọ́n àwọn ilé epo mi á jẹ́ 1,300 naira 1,350 naira à ń fẹ́ kí owó epo èkó dúró ṣinṣin ni tí ò ní jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà yóò máa láláàsì láti pé wọ́n fẹ́ ra epo ó náà tún wá gbé ìgbésẹ̀ ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ láti rí pé ìdúró ṣinṣin ìkíní ẹlẹ́ẹ̀kejì fún kolúkù pẹ̀lú ìtọ́rọ̀ mọ́tọ̀rọ̀ epo ní àgbáńlá ayé náà fi gbé ìgbésẹ̀ pé a rò ní ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ìtàn sì tari sí wa wípé ká dì yẹn náà mú ojú wẹ́ kiri Saturday Tribune Saturday Telegraph láti ẹ̀ná kàlà àárọ̀ yìí.
0: kókó inú ìwé ìròyìn náà lẹ́sìn gbádùn ní bond fm 92.9 rédíò ìfẹsọ̀wápọ̀ tó kárí ayé nínú ìwé ìròyìn Saturday punch náà mo wà láàárọ̀ yìí jẹjẹ mọ̀ pé òǹdíje dúpẹ́ lẹ́bẹ̀ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress Atiku Abubakar tó yẹ pé wọ́n gbà kọjá igbákejì ààrẹ wa Nàìjíríà wọ́n mọ̀nà ka kùdìẹ̀kudiẹ sí ààrẹ Bola Ahmed Tinubu wípé abẹ́fẹ́fẹ́ òyìnbó wa dìẹ̀ hàn dé wípé àṣẹ ẹ̀ tiẹ̀ ní àwọn ìpinnu nǹkan táwa

channel Thanksgiving service. Ìtí àbájáde tí a fi tó gbogbo ọmọ lọ́rọ̀ àlàyé láti fi sàmì. Báyìí ọdún márùndínlọ́gbọ̀n. Bí o máa gbé aṣọ ẹni Mọ́ndé ọjọ́ kejìlá sí Tọ́jẹ́. Ọjọ́ karùndínlógún nínú oṣù kẹwàá. Aago márùn-ún ọ̀bọ̀ ìrọ̀lẹ́. Títí dàgbọ́ mẹ́jọ lẹ́. Ní ètò ìsìn tí ó máa wáyé. Friday ọjọ́ karùndínlógún ni press night. Láti aago mẹ́wàá alẹ́. Àkórí ayẹyẹ ìdásílẹ̀ tọdún Grace and Glory. Ògo ògbítẹ́ ògo tẹ̀síwájú. Jésù ti tán láti fi orí ọ̀fẹ́ tó sílẹ̀ láti wọnú ògo tuntun. Ìdúpẹ́ ti àjọ̀dún ló máa wáyé ní Sunday 18th of October. Láti aago mẹ́wàá àárọ̀ nílé ìjọsìn West Apostolic Church. Àgbàlá ìtura Akówójọ sí Street Headquarter number 60 inú Agbègbè Street. Olúgbufẹ̀ bus stop. Akówójọ Ṣàṣà nínú Èkó. Àwọn oníṣòjì tó lè máa lò lọ́jọ́. Reverend Dr. Olúṣọlá Àlàbí. Pastor Olúṣọjì Adéyẹmọ. Prophet Olúṣà. Bàbá Àṣẹwọ̀. Pastor Fowósọlá Fabulous. Pastor Adésanmi DS. Pastor Isaac Abiola DCC Chairman. Gbogbo àwọn àti wọ́n máa jẹ́ olùgbàlejò àgbà. Bàbá Prophet SK Abiola the Global Evangelist. Elda Otunla Anniversary Chairman. Òkèdè Abdulrasaq Abubakar Tony University AA.

0: agency to monitor university lorilede yi to ti buwa lu eka ikeko tutun edogun community health science nursing science public health science medical laboratory intelligence and security studies political science public administration mass communication artificial intelligence microbiology industrial chemistry chemistry medical physics common law ati common and islamic law to fun gbogbo awon eka ikeko ti won ti buwa lu tele pelu IJMB lo ti gbona ye eko ni rebutu arin gbogbo ni lo wa fun eto abo to gbona ete sasanya AAT university ni ayore akoko first choice ni bi dawo jambo re ko janfani igbaniwole tara prayer alaye kan si www.aatu.edu.ng tabi ko pe 0868398395 tabi 09019791412 ile ko adani ti ki se fun ere university to wa fomo orilede agbaye
1: gbogbo eyin ìgbé àárín gbogbo ìpínlẹ̀ èkó lagos central aṣojú nínú ẹgbẹ́ apc nílẹ̀ẹ́gbìmọ̀ aṣòfin àgbà sínátọ̀ wàsíù sọ́ni ẹṣinokùn dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bó ṣe mú lórí tó ṣiṣẹ́ láàrin ọdún mẹ́ta tẹ́ ẹ fi gbogbo ọ sípò láti àpápá etíọ́sà lagos mainland lagos island àti sùúrù lérè akẹ́kọ̀ọ́ tó lé lọ́ọ̀ọ́dúnrún jàǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n jàǹfààní ìwé ìkọ̀wé ọ̀fẹ́ jaburata ilé ìlú òpópónà ẹ̀rọ agbẹ́mọwá transformer iléeṣẹ́ ayélujára pápá ìṣeré iléeṣẹ́ x-ray nílé ìwòsàn general ilé ìwẹ̀ kó tó fẹ́ àyè gba akẹ́kọ̀ọ́ 1,000 nílé ẹ̀kọ́ lasutec àti ètò ìrànwọ́ fáwọn ọ̀dọ́ àti àgbàlagbà àwọn gbogbo ìpínlẹ̀ èkó ń tẹ̀síwájú pẹ̀lú ẹgbẹ́ apc bí wọ́n ṣe mú ìlérí wọn ṣe ìrìn àjò ìdàgbàsókè ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o gbogbo olùgbé àárín gbogbo ìpínlẹ̀ èkó ṣe ká tẹ̀síwájú ìdìbò lọ́jọ́ kẹrìndínlógún oṣù kí ọdún 2027 ṣe ń kọlẹ̀ ẹkùn gangan ẹ jẹ́ ká fẹ̀rù ṣọ̀kan nítorí ìtẹ̀síwájú àṣeyọrí ẹ dìbò fún sínátọ̀ wàsíù sọ́ni ẹ ṣe lọ́kù tọkàntọkàn ẹ dìbò fẹ́gbẹ́ apc látọ̀kẹ̀dẹ́sálẹ̀ apc.

0: Mashallah, alhamdulillah. Alhamdulillah. Alhamdulillah. Koko. Bẹ́ẹ̀ bá ti rí landlord ẹ̀ kódà kó gbé gara wa lọ tẹ́jọ́ ń lọ síléèwé kọ́ gbà lọ́wọ́ rẹ̀ ni o ìjọba ìpínlẹ̀ èkó wa ti dísè ni wọ́n ti mú teko ẹmọdé pé láìpẹ́ láìjẹ́ wọn ní òfin kan yóò tó jáde tọ́ pé rọ̀nà yóò bàdé fún àwa tẹ́ni ẹ̀sí tata mọ̀ sí tẹ́nàntì lórí pé àwọn tó ń bá ní gbalé wọn gba commission damages wọn gba wọn náà tẹ arú gbogbo ẹ̀ papọ̀ wọn lọ bí ìlọ́po méjì gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ èkó tó ń jẹ́ pé wọ́n ní òfin náà yóò jáde wọ́n ní fún àwọn olùgbé lẹ́kí àwọn olùgbé yábà àwọn olùgbé ìkẹjà wọ́n ní lọ bí ìlọ́po méjì gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tó wà ní ìpínlẹ̀ èkó ni yọ̀dọ̀ wọ́n ní ìrọ̀lọ́ máa dé fún àwọn tẹ́nàntì tẹ́lẹ̀ síta pé ẹ̀yin landlord bàbá onílé yìí onílé wípé kò yẹ kíjọ máa wà láàrin onílé àti yálégbé nínú ìwé yẹn tá a pè ní Lagos Temple tó náà ń gbóná fẹlẹfẹ lẹ́tẹ̀ẹ́ náà kà láàárọ̀ ìwé rẹ̀.
1: Mọ báyé mi ò kúkú yẹ yóò kí ilé wọn gbọdọ yẹ ilé àtàrí wọn gbọdọ yẹ ìrọjà díẹ fún ọlọmọ akoto tí sàwọn lọ sílùú gbẹndùgbẹndù èmi è kúrò lọrọ ní ọrọ òṣèlú láàárọ yìí ojú ìwé kí ni mo sáré òfẹrẹ sínú ìwé ìròyìn nation láàárọ yìí ìròyìn lọjẹ balógun lójú ìwé ìròyìn torí pé kò sí ìròyìn tóbi tó àwọ tó ṣókù birimubirimu òun náà ni wọn ń ṣe pèlè ìròyìn yìí wọn mú àwọn ọmọ bíi pa àkọlé rẹ wọn mú àwọ òfééfèé wọn gbèsè ọwọ òkè kí làwọn tí wọn ṣe wọn ní lónìí ní tóní dọlà báadógún ọjọ ogún ọjọ padà pé báadọgbọ oṣù padà kù àfẹmọjọ lọjọ òpè wọn pẹ tí ogún ọdún bọ wá kọlá wọn ní lẹni ni o àwọn tí wọn jẹ òdíje bíi ipò gómìnà wọn mọ bá bọ ara wọn bóyá gbé ní bá ìgbé níwòye fún wọn ni wọn ni wọn mọ kínìdí rẹ wọn ní àjọ elétò ìdìbò orílẹ̀ nàìjíríà yóò fowó kọ àwọn èèyàn tó yẹ pé wọn fẹ díje du ipò gómìnà láwọn ìpínlẹ̀ káàkiri yóò fowó kọ wọn hàn dé wọn tẹ bá sì gbàgbé gẹbí ìròyìn mọ kàlẹ́ ẹ̀kọ́ pé ilé ẹjọ́ elétò ga jùlọ ọdẹ ẹjọ́ kan lọ́jọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí nípa pé kí àwọn èèyàn taari àwọn ẹgbẹ́ òṣèlú taari okọ àwọn tí ó díje du ipò lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọkọ taari ẹ̀ sí àjọ elétò ìdìbò orílẹ̀ nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe wà ní ìbámu pẹ̀lú ètò òfin òṣèlú èyí tọrọ mọ ti ètò ìdìbò orí kẹtàdínlọ́gọ́rin ẹsẹ̀ karùn-ún orí kẹtàdínlọ́gọ́rin ẹsẹ̀ kẹfà orí kẹtàdínlọ́gọ́rin ẹsẹ̀ keje ní abẹ́ àjọ elétò ìdìbò orílẹ̀ nàìjíríà torí ìdí èyí wọ́n ní lẹ́ni ni wọ́n wàá fi owó kọ àwọn èèyàn tó yẹ pé yóò díje du ipò nínú ètò ìdìbò àpapọ̀ tí wọ́n yà lọ́dún tí wọ́n ti sẹ́wọ̀n ó fi hàn dé o ní báyìí wọ́n sọ nímọ̀ pé púpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú wọn sáré gbọ̀ndùn pọ̀jù káàkiri pé bóyá owó kọ wọ́n ti dé ọwọ́ àwọn àjọ elétò ìdìbò àbí òní bẹ̀ tó bá wá débẹ̀ ńkọ́ ṣé wọ́n rí àwọn nǹkan tó dàbẹ́ ni pé bóyá wọ́n fẹ́ fi wé àwọn lọ́rùn àbí lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sùn wọ́n nílé ni gbogbo wọn mọ̀ bá bù ara wọn ẹ̀rọ gbọ́ ìwé ìròyìn nation láàárọ̀ yìí ẹ bá ròyìn.
0: Kòkó ní ilé sábà lọ́fẹ̀ẹ́ náà ló jẹ́ pọ́ ń tẹ̀síwájú àlàáfíà bọ̀lá ń ròyìn aláàárọ̀ ti tò nínú ẹ̀yìn tó jẹ́ pé ń gbóná fẹ́lí tá a mọ̀ sí Lagos Temple náà ni o wọ́n ní baálé lónílé baálẹ̀ ló ládùúgbò ọba lónìlú ọba ba lórí gbogbo ni o ǹjẹ́ ajá ń pọ̀ ní sàsà ti ìlú sàsà kingdom ní ìlú tẹ̀síwájú àlàáfíà ń ròyìn aláàárọ̀ ti tò nínú ẹ̀yìn tó jẹ́ pé ń gbóná fẹ́lí tá a mọ̀ sí Lagos Temple náà ni o wọ́n ní baálé lónílé baálẹ̀ ló ládùúgbò ọba lónìlú ọba ba lórí gbogbo ni o ǹjẹ́ ajá ń pọ̀ ní sàsà ti ìlú sàsà kingdom ìpínlẹ̀ èkó ọba babatunde nasiru akànbí ògúnrúnbí ó mọ̀ ti pàrọ̀ àkàn ó ní bó ni ọba ṣe dùn tó ó ní ojúṣe àwọn lọ́balọ́ba jáde wa nìjẹ́ wípé ó ṣe pàtàkì ó ní yẹn débi odò wọn ojúṣe àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé àwọn ọba wọn lè yẹn díẹ̀ ní tùbíìnù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ojúṣe fún ti àwọn lọ́balọ́ba ní rédíò wa nàìjíríà wípé ó ti dínkù wọn ní bójú bá kojú ọ̀rọ̀ àmọ́ àdùn sọ́ngbà tí wọ́n fojú rí àwọn akọ̀ròyìn Lagos Temple ní àpẹ àkẹ́sì wọn ní látàyè dáyé láti mọ̀ ọba nípa pàtàkì jẹ́ kóńkó nínú ìlú ẹ jẹ́ kọ́bọ́ ojúṣe ọba wípé máa fò lókè láláyàtọ̀ wípé wọ́n gbọ́n sẹ́gbẹ́ kan ní ìròyìn Lagos Temple ẹ̀ ń láàárọ̀
1: yìí. Oko inú ìwé ìròyìn ti ń tẹ̀ síwájú Mọ́dé FM láwà 92.9 inú ìròyìn Nation láàárọ̀ yìí yàjẹ́ wọn pẹ́ tó jẹ́ alákòóso ilẹ̀ Abuja Tom Wike wọ́n máa ti tàkò tó ọ̀rọ̀ sí ẹni tó gbàgbọ́ jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers jẹ́ òǹdíje du ipò ààrẹ ní abẹ́ igbákejì ojúlé lábẹ́gbẹ́ òṣèlú Africa Democratic Congress ADC Rotimi Amaechi wọ́n ṣàpèjúwe Rotimi bí ẹni tí kò lè tàkútú wọ́n ní ẹ̀yin ọmọ ni pé tá a bá ń sọ nípa pé ká ní èèyàn kan tá a lè sọ pé tó ó jẹ́ igi lẹ́yìn ọgbà èèyàn wọ́n ní irú Rotimi Amaechi ẹnikẹ́ni ọgbọ́dọ̀ fi ṣe igi lẹ́yìn ọgbà rẹ̀ torí pé kí ni tọ́ba tẹ̀yìn bá fi ṣe igi lẹ́yìn ọgbà yọ yí ẹ̀jẹ̀ tó lùwẹ̀ ó sì ṣubú yakata ni torí dé yìí alàgbàní sọ wípé wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ o ní pé tá a bá ń sọ nípa Rotimi Amaechi wọ́n ní kuna didi ni o ko si le je are bi ti wo mo tori pe ko ni awon amuye lati di are lolede wa Nigeria alagba yoke nso ni mo ni lu Abuja nigba ti won se ipade pelu awon ti won je alaga gogo tun be ni lu Abuja won si nfesi si oro kan ton ni alagba Rotimi Amaechi so Rotimi Amaechi so adimo pe en to ba je ole ati eni ti ori e o pe o ma dibo fun are Bola Ahmed Tinubu alagba nso wi ke ni oro ti ala o ju enu won lo pe arifin lagba o na ni pe se lo ye ki won ku oro won je pe ba lo se ma so ro baun ti are tun be lori alefa pe lagba ti ma se pe ngba ti won fi je gomina kule river ti kon to pa si ise kan gbo ti won se ni ipile river ti won le so koto Rotimi Amaechi lo se se ni aseyanju o kon si so pe awon gan na je lati leyin fun are Bola Ahmed Tinubu kon lo fa se da ngba ti won je gomina kon gbo ba awon se aba won se ba awon se Rotimi Amaechi lo ni so wi kon so ni mo pe gbogbo eyan aralu apa pa julo eyan awon so fun yi o mo ba so ni pe nti o di are ka ba te ni ka wo ti o to le leyin ka fa omo fun se bi ti abuke wa ni tori pa pe ke o ti wa je are wa Nigeria se bi ti Rotimi Amaechi ni be o ba te wa je gbe keje ba te je pologo ye ko gele to leyin ni Rotimi Amaechi o ye ara lati pe ko je pe gbe keje koda ko ye ko je igba keji council logo lori de wa Nigeria mi ko bo ni so wi ke lo so be na te ba no gbo iwe iroyin nation e ba ro yin
0: bi mo to ni ona fe na lo je ko n te si wa ju jado ke lo je

0: pàkipàki. Ọkọ̀ ojú irin ayára láti Madina sí Mecca. Ti ziyara sí gbogbo àwọn àyè tó lámì nínú ìtàn ẹ̀sìn. Bẹ́ẹ̀ ṣe ń darí bọ̀ nírin àjò ní Dahab Le. Men are what to gbé yín lọ sí orílẹ̀-èdè Qatar lọ ọjọ́ mẹ́ta gbàkú kẹ tó padà wálé. Owó ra àǹfààní ìsan díẹ̀ díẹ̀ tún wà fún ẹni tó bá fẹ́. Bẹ́ẹ̀ ẹ kàn sí wọn ní Suite 105 Airport Business Hub MM International Airport Ikeja Lagos. Fún ìpè kan ṣe WhatsApp ẹ pè sórí 0704411117 0704411177 Àṣìwà.
1: Jíjẹ àtàtà kan ti dédé tí òjò lóyìnbó pè é ṣùgbọ́n ọ̀túndọ̀ ìlà wà mú sí. Ara jẹ ni wọ́n fi ṣe fún wa ní adùn adìẹ pẹ̀lú àwọn èròjà bíi soya beans àtàwọn èròjà bíi ṣara lóore. Yóò sì tún ra àlàáfíà wa lọ́wọ́ kó lè dàbí oúnjẹ.

jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin onílé ìtajà lọ́lọ́ kan tẹ́ ń ta ohun tẹnu ń jẹ. Shopping malls, superstores. Ẹ kàn sí wọn nílé iṣẹ́ wọn. Emma Lesson Enterprises Limited. Wọ́n wà ní number 250, Oshodi Apapa Road. Opposite Odò Olóhùn Warehouse, Odò Olóhùn Bus Stop, Lagos State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àyè, ẹ mọ̀ pé wọ́n sórí 08064919600. 08064901960. L Chicken Sausage, òun jíjẹ aládùn. Ó ṣara lóore.

Ojo ìsọjí ni láàgbo márùn-ún ìrọ̀lẹ́ lójoojúmọ́ lẹ́ẹ̀keje òní péyàwọ̀ láàgbo mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ọjọ́ Friday ọjọ́ kẹsàn-án ó ní ìdánilẹ̀kọ́ nípa ètò ìlera torí ìlera lọ́rọ̀ láàgbo mẹ́sàn-án àbọ̀ àárọ̀ tó bá ti wá dalẹ̀ first night ló wáyé láàgbo mẹ́sàn-án alẹ́ àwọn olórí ẹ̀mí àkìkìtà ìdòdó Jésù Santana Boys Angelic Choir àwọn ìránṣẹ́ Ọlọ́run tó lọ́wọ́ máa lò Prophetess Deborah Mojisola Bayewu.

0: 7-1-0-3-1 Jesu oye titi aye.
1: Ẹyin èèyàn mi nípínlẹ̀ Èkó, ẹ jẹ́ ká kíkú rere pé àkókò ìbò tún ti wọlé dé láti yan ẹni tá a fẹ́ tí yóò gbé wa dé ìpele gíga tó kàn.
2: Kádírì Ọbáfẹ́mi Hamsat APC fàkalẹ̀ gẹ́gẹ́ bíi gómìnà wa nínú ìbò ọdún 2020 bó ti wà nínú ìṣèjọba tipẹ́ ó ti ṣalábòjútó lóríṣiríṣi àti jákèjì nínú torí náà ohun tá a fẹ́.
1: Kádírì Ọbáfẹ́mi Hamsat ṣèlérí ètò ẹ̀kọ́ tó yè koro fáwọn ọmọ wa.

0: fẹ́ kí wọ́n pàṣẹ fún ìyàwó ọmọ òun uzu amaka ó fi ilé ara oníyàrá méjì tó yẹ pé ń gbé nímọ̀ ara kó fi sílẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà gẹ́gẹ́ sọ ní pé òun fúnra lòun fi owó ara tóun fi kọ́ ilé náà nínú ìgbàṣẹ́ oko òun tẹ̀síwájú ó ní òun sì sọ fún ọmọ òun tó jẹ́ ọkọ amaka pé kọ́ máa gbénu lẹ́yìn kó sì máa ṣe àkóso rẹ̀ ó ní fi ààyè lọmọ náà ń jẹ ó ní ṣùgbọ́n ó jẹ́ ọlọ́run bá ní pé nínú oṣù kẹjọ 2022 gẹ́gẹ́ bí àwọn àjọ akọ́rin orílẹ̀ yorùbá nàìjíríà ṣe wá ń sọ dímọ̀ wọ́n ní à ń sọ dímọ̀ pé ara ọmọ uzu amaka pé wọ́n fẹ́ ọmọ òun ní ìgbà tó sì fẹ́ arábìnrin uzu amaka ló ń sọ̀rọ̀ pé òun ti fẹ́ ọkọ̀ òun pé òun gbà fẹ́ pé kó tó di pé ó kó lọ sínú léwu lòun ti fẹ́ kó sì di pé ó kó lọ ti ń torí díẹ̀ òun ò lè fi ilé náà sílẹ̀ torí pé ilé ọkọ̀ òun ni ṣùgbọ́n ìyá gírí ọdún pé anise òun ti kọ ìwé sí arákùnrin òun fún ní ọjọ́ kó nu ilé náà torí pé ilé òun ni owó ọwọ́ àrùn òun fi kọ́ pé òun sì ti kọ́ mọ̀ òun kọ́ bá kọ́ jẹ́ pé ó máa torí ìdí èkó fi lé sílẹ̀ ṣùgbọ́n uzu amaka sọ ni òun ò lè fi lé sílẹ̀ o torí ilé òun ni ó bá arábìnrin grace tunbre sí tẹ̀síwájú wípé fìgbà kan òun sọ ni òun fi ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà tóun fi sun iṣẹ́ àtàwọn nǹkan tóun tún péjọ oríṣiríṣi kan ni wọ́n sọ ṣùgbọ́n ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ arábìnrin farouk wọn ni ẹjọ́ yìí ẹjọ́ tó nípọn ni o ta gbọ́dọ̀ gbìyànjú ká ṣe èkì torí pé nínú ìfèsì uzu amaka sọ nílé ẹjọ́ pé òun tí ọkọ òun làwọn jọ kọ́lé náà kì í ṣe ìyá ọkọ òun ṣùgbọ́n ìyá ọkọ sọ ni àní òun kọ́lé kódà òun kò sọ fún wọn pé kó máa manage rẹ̀ ni ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti ṣọta yẹn báyìí adájọ́ náà joel farouk sọ ní pé ẹ lọ wá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wa o àti ìyá ọkọ o ẹ̀mí méjèèjì a nílò ẹ̀rú yìí tó máa fi díẹ̀ mulẹ̀ dáadáa láti tí ó jẹ́ ojúlówó ẹni tó ni dúkìá ọ̀hún ẹ lọ kàrò yìí nìwé ìròyìn sáàrọ̀ yìí.
1: ó kọ́ ní wọ́n lè sá bọ́ọ̀dà fẹ̀ náà lọ jẹ́ pé ó ń tẹ̀síwájú ẹjẹ́ ọ̀pẹ́ wọn ọmọ burúkú dùn fún àná burúkú ni ò jẹ́ ni ò ṣe ni o arákùnrin kan ẹni ọdún mọ́kànlélọ́gọ́rin àdèmọ́lá ló jẹ́ kó gbéyàwó rẹ̀ àdìsẹ́wà ó gbé lọ sílé ẹjọ́ ilé ẹjọ́ tiwantiwa tàbí pé ní summary court kóòtù ẹlẹ́ẹ̀kejì ni ó tọ́jú kó fìkalẹ̀ sí mọ̀pọ̀ ní ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ lánàá òde òní ìgbéyàwó àwọn yìí oníkì wọ́n bọ̀n oníṣẹ́ rí àdìsẹ́wà àà ó ti lọ bí ọdún mẹ́jọ pàǹtí ń kó papọ̀ ó ní ìyàtọ̀ fún pé ó ní agidi ó ní pa fún àwọn òbí òun wọn bá sì tún lọ fẹjọ́ sun aná òun oníbákan náà ni àtẹ náà tó ń bá tún lọ fẹjọ́ sùn ó ní kí wọn túgbéyàwó náà ká o nígbà tí wọn bèrè lọwọ àdẹwà òun náà ní lọ pátápátá lọkọ òun pa òun ọkọ rẹ ní lọ pátápá ni mò ń pamọ ẹ tíjà bá ṣẹlẹ̀ láàrin ara wọn ní kò ní sẹmí ní kò sí méjì ó ní àṣẹwà ibi ọrùn òun lọ́jọ́ pé yóò ti lọ hú kó òun yóò sì pọwọ́ méjèèjì yóò kó sínú ọrùn ọmọ náà so wá fẹ́ pamẹ́ ni ṣùgbọ́n adájọ́ ilé ẹjọ́ náà ìgbẹ́jọ́ tó ń tẹ̀síwájú bó bá sì ń lọ á jẹ́ kí ẹ máa gbọ́ sátọ̀dí ju mọ̀lẹ́tì náà kà láàrin pé tọkọtaya ẹ̀yẹ máa jà ìrànlọ́wọ́ lẹ jẹ́ lára.
0: àgbákò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o inú ilé láti jẹ̀kú ti ní dodo lọ́pọ̀ ọgbà ẹ̀rí obìnrin míì tọ̀ yẹ pé ń gbà báyìí báyìí obìnrin tó yìí torí yóò tọ́jú yóò tọ́ tẹ̀ yóò tọ́nu yóò kàtíkè yóò fà bàgbẹ̀lẹ̀ kòkòkò ẹ̀s ní mò ń kan tó yẹ pé ń jo lábẹ́ aṣọ. jẹ́jẹ́ wọ̀ ẹ̀ka arákùnrin kan ó pẹ́ ń jẹ́ àdàmú sálísù ó mà ti gba ilé ẹjọ́ lọ ilé ẹjọ́ lọ sára ló gbà lọ tó sọ nímọ̀ pé kọ́ tún ìgbéyàwó tó bẹ láàrin àti zainab ká kùnrin pé zainab kò ń ṣèyàwó gidi bíi ti wọ ọmọ tó gbogbo nǹkan pátá ló fi jìnnà sí nǹkan tó máa pè ní ìyàwó tòótọ́ àdàmú tó ń gbé ní ìkàrú nípínlẹ̀ nasarawa ń sọ nímọ̀ fílẹ̀ ẹjọ́ wípé òun fẹ́ ìyàwó òun ní òfin ṣàríà ni o ó ní ṣùgbọ́n ọmọ mẹ́ta ló bí fún oríṣìí ti wọ ọmọ ó ní torí pé kíni ìyàwó òun ọ̀fẹ́ àlàáfíà ara bíi ti wọ ọmọ lábíà ó kò rí àlàáfíà ọ̀fẹ́ àlàáfíà láti bá gbé torí ìdí èyí wípé kọ́ tún ìgbé aláìrun pẹ̀lú rẹ̀ ká ó ní ìdí ni wípé ṣe rí arábìnrin yìí wípé òun gbogbo nǹkan gbé ètò lòun máa ń ṣe o ó ní òun jẹ sílé òun ṣe gbogbo nǹkan ó ní ṣùgbọ́n arábìnrin yìí ó ní kò ní dáná oúnjẹ fún àwọn ọmọ kò ní ṣe kankan ó ní òun tún máa gbé kí ló dé tó ń ṣe léyìí ó ló máa fi ibi pa àwọn ọmọ a kàn máa bá oko kò ní kà wọn mọkún kò ní kà wọn sí ó ní torí ìdí èyí òun wò pé ó tún òun torí òun bó ń ṣe wáyé òun jẹ ọkùnrin kan tó fẹ́ràn àlàáfíà tó sì fẹ́ràn ọmọ gan torí ìdí èyí ló ṣe iṣẹ́ kárakára pé káwọn ó lóun tún fi àwọn ọmọ sílé ẹ̀kọ́ arábìnrin lọ kó àwọn ọmọ kúrò nílé ẹ̀kọ́ máa lọ sukú báwo láyé òde tàwọn ẹbọ lọmọ òṣèlú lọ sí skul ó ní gbogbo kínní ló ń bí òbí ẹtú ìgbéyàwó tó bẹ láàrin pẹlú rẹ káwọ mọ ń gbà tí ilé ẹjọ tó rọ arábìnrin zana pé tó ń gbọ báwo lè ṣe ó ní ẹ má da lọ́wọ́ tó bá sọ fóònù ṣètò ẹtú ìgbéyàwó àwọn ká ṣùgbọ́n o àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀dọ́ ọdún ọmọ sì máa gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta lẹ́nìíríwó lóṣooṣù $400,000 ló máa gbà lóṣooṣù láti máa gbọ́ bùkátà ọmọ náà ọ̀dọ̀ ọdún lọ́mọ mẹ́ta gbé ìwé adájọ́ ilé ẹjọ́ ni ọ̀rọ̀ yìí nípa o mohammed ṣomọ fún ìgbẹ́jọ́ sí ọjọ́ mi ọjọ́ rẹ̀.
1: kó kọ́ ló lè sọ ẹbọ ọdẹ fẹ náà lọjọ pé ó ti wà ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ náà lọ sọ pé a wà torí pé ilé ẹjọ́ tọrọ mọ ti wà kọ́kọ́ kalẹ̀ sí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ kìí ṣe wípé ẹjọ́ ní agbára síbẹ̀ kìí ṣàwọn ọmọ ìbàdàn wọn ni

0: Entonces, ¿sabes? Mira, mujerío. Ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ya, ẹkú versus ìrànlẹ̀ oníyàwó púpọ̀ wà kú palẹ̀ ó lọ yẹ kí fàtà ó sọ fún un kó tó dùn pé yọ fẹ́ yàwó mi lè lórí ó nígbà tó tó wá fẹ́ yàwó ó léhùn lórí ohun gẹ́gẹ́ bí mẹ́ lórí lòdì bẹ̀rẹ̀ ó sì màmí fàtà ó sì màmí fàtà ẹ̀ onífàtà ó sọ fún ọ ká rí pé yàwó kìíní wípé ọ gbà fọlọ́run ọba dé ó nígbà tó wá sọ pé òun ò ní gbà fún fàtà ẹ̀ àwọn ọjọ́ máa kú papọ̀ ni ó ní òun mọ̀ pé fàtà ẹ̀ ní ìbànlẹ̀ ó ní bó ṣe lọ yọ gọ́ọ̀nù ni ó bá lọ kọ́kọ́ rí òun kọ́kọ́ sún sẹ́yìn ó ní bó tó ṣe lọ yọ súwọ́ọ̀dù ní tá a mọ̀ sí ìdá lórí ipò afẹ́yàwó àfẹ́yàwó adájọ́ náà wà nílànà òde wípé yóò yẹ ká yẹjú kínní ní tùbíìnù bí ó nígbà tí wọ́n bèrè lọ fàtà ọkàn àwọn òbí kámẹ́rà sàmúnú gẹ́gẹ́ bí adájọ́ ilé ẹjọ́ náà tó rúkọ jẹ́ abilékọ sam akintayo wípé kíla gbé kíla jù bí wọ́n bá fẹ́yàwó lé ìyàwó tẹ́ pọ́ wà ní só ń tọ́jú rẹ̀ dáadáa tọ́jẹ́ pọ̀ bá tọ́jú ẹ̀ dáadáa láàrin fàtàì àti mẹ́rànù òde àwọn ọmọ tó jẹ́ pé ó bí fún fàtàì wọn ni kó sì wà lọ́dọ̀ ìyá rẹ̀ pé kọ́ máa tọ́jú rẹ̀ ní wọ́n sátẹ̀lì tuntun ẹ̀yẹ̀ náà kà láàrọ̀
1: ọ̀dẹ̀lá ilé ẹjọ́ mega jẹ́ ìpínlẹ̀ kaduna náà ló gbé lọ tó sì ń sọ dímọ̀ pé àwọn ọmọ òun tí ń tọ́jú òun fẹ́ máa gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta léniwó lórí rẹ̀ lórí wọn ní oṣooṣù láti máa gbọ́ bùkátà wọn gẹ́gẹ́ bí àwọn àjọ akọ́ròyìn ọ̀rọ̀ ṣe ń sọ dímọ̀ wọn ni ẹni tó jẹ́ agbẹjọ́rò arákùnrin náà fatima márùn sọ dímọ̀ ilé ẹjọ́ pé láràtẹ̀ àti sheu lágbẹ́ pé wọ́n tún ìgbéyàwó ọká ní ọjọ́ kejì oṣù kínní ọdún 2025 ọwọ́ sọ dímọ̀ ilé ẹjọ́ pé òun fẹ́ kí àwọn ọmọ kan máa gùn ẹni mohammed ọwọ́ sọ dímọ̀ pé láyé nǹkan tí a sọ pé òun ò lè gbà o ó ní ilé òun kò jọ sí ilé ìyàwó òun tẹ́lẹ̀ òun fi àyè sílẹ̀ fún pé kí ó máa wá wo àwọn ọmọ kí ló tó fẹ́ kó ọmọ sọ́dọ̀ ó ní bó ṣe wà yẹn fúra àti nínú ni máa ń tà káàkiri kò ní fún àwọn arábí tí wọn kì í tọ́jú àwọn ọmọ torí àwọn ọmọ òun sì rèé àwọn ọmọ tó ń ṣe dáadọ́dọ̀ òun ni òun sì gbàgbọ́ pé òun lè tọ́jú àwọn ọmọ dáadáa bí wọ́n ṣe wà lọ́dọ̀ wọn máa gbé ṣùgbọ́n àwọn máa kó àwọn ọmọ tó wọ́n bá fi lè kó àwọn ọmọ ẹ̀lọ́ sọ́dọ̀ dájúdájú fúra àti nínú ni wọ́n máa mọ̀ yí tà káàkiri òun ò lè kó àwọn ọmọ sílẹ̀ o adájọ́ ilé ẹjọ́ náà kúbọ̀ abdullahi wọ́n sì gbẹ́jọ́ náà sí ọjọ́ mi ọjọ́ rẹ̀ akígun ẹrẹ ìtẹwà létẹ gbádùn wa o láì ní gbogbo ẹtẹ kúrò ọjà nílàgbọn lọlọrun bá ta àjẹgbò wọn máa ta olóòtú wa láàárọ yìí tèmi tó pé àjà yìí wà ń bí pẹlú atúndó tì wá láì gbàgbé olóòtú àgbà táwọn náà wà ń bí láàárọ yìí tó ní ìwàlẹsẹ bond fm gbẹngà gabriel gbẹngà àti
0: ní. ẹdì ma sita
1: ẹdì
0: life and direct ni
1: ọgá wà pẹlú bátúndé òní
0: o se n náà fúnra
1: ẹ ló wà nídìí ẹrọ tó ń tẹ dr abidjan fúnra ẹ tún jí ọlálẹkùn ló kọ mi àwọn abala gbé
0: ẹwò. mo gbé olóyè gíná lórúkọ tẹmí jẹ lọ sí abala àgbéyẹwò kó di rédíò yín o 92.
1: yàrá ìyá tún bẹ́ẹ̀ lọ aṣọ àbàṣọ aṣọ balẹ̀ bàṣírí náà ti wọlé àbí.
0: mo sọ kókò yóò yé mi farabalẹ̀ tó tún bẹ́ẹ̀ lọ
1: aṣọ.
0: kàdíyà tún bẹ́ẹ̀ lọ
1: ayàbàṣọ
0: aṣọ balẹ̀ bàṣírí. ọkọ rẹ̀ dẹ́

0: sọ fọkọ ìyàwó tó iṣẹ́ tọ́ra gbogbo ọkọ ìyàwó akọ̀ṣàdédé mú àwọn bí gbá rédíò yìí máa mi fẹ́ràn rédíò jẹrí lákọ̀gbé rédíò akọ̀ fún ìyá yìí àbúrò mi kí bàbá aṣọ láṣẹ rà yìí ẹ jẹ́ máa wọ̀ ní tiẹ̀ tọ́bù sí mọ̀
1: abẹ́ntó ní àpò rẹ̀ sí bí mẹ́wàá yàwó dẹ̀ kó méjì ní ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn kó tari ẹ̀ sí tari pé àwọn ọmọ mi náà ń gbìyànjú náà ọsàmọ̀ pé bí màá mi ọ̀bà bí ọ ò lè rí gbogbo nǹkan ìrẹ́ àṣìlẹ̀ tọ́kọ òsì gbọ́ sí wọ́n ń ka ráìsì wọ́n ń tẹ̀lé méjì ti dínú rẹ̀ sí wọ́n ló sì gbé gbà gbogbo àwọn nǹkan wọ̀nyí lórí aya ṣé ìgbésẹ̀ táwọn ìyàwó ń gbé lè lájẹ kọkọ wọn mọ̀ ní dúkìá tó wà ní ìkàwọ́ wọn
0: tí a lọ sí ọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ adúláwọ̀ ǹjẹ́ ẹ̀sìn ń kọ́ ṣé ẹ̀sìn fàyè gbà pé torí pé ìyàwó ní ṣe àkóso ilé ó lè fi nǹkan tó bá wúnú dúkìá ọkọ̀ kókò fi tọrẹ láì jẹ́
1: kọ́kọ́ mọ̀ lẹ́sìn kristi lẹ́sìn lẹ́sìn kan àbálá bó ló sì lọ́dọ̀ yìí.
0: 3 2 3 7 7 7 4 9 1 3 2 3 7 7 7 4 9
1: ẹ̀kú ojúmọ́ o orúkọ yín alhaji salawu dìbò ẹ̀dá ẹ bá ní fojú tẹ̀sí wo. I'm calling. Yeah.
0: 3 2 1 3 2 7 7 7 4 9 Ndẹ̀rọ bá ní lọ sí àwọn èèyàn lò sójú ṣáájú bẹ́ẹ̀ o. Ọ̀dọ́ fẹ́ gbìyànjú àti gba ìpínlẹ̀ wọlé. Kò sí ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹgbojú wọ ẹgbojú lé wọlé ń tàrà sí ṣe é kó ojú wà o. Orúkọ yóò tẹ́tí ń pè wá. Mí ti ní gbogbo ẹ̀.
2: Ìbájá bí ẹ̀dá ìdáhùn ọ̀rẹ́ ní ẹ̀tọ́ láìjẹ́ pé bí a ṣe ló pa àṣẹ látọ̀dọ̀

0: fọ́kọ tó fún ọkọ ọkọ rẹ̀, wọ́n ní àlùbáríkà ní fún àwọn ọmọ. Wọ́n ní ẹni bá ọ̀pọ̀lọpọ̀ àwa ọmọ tó yẹ pé a ti ń dàgbà díẹ̀ díẹ̀ bọ̀yìí sí, wọ́n ní àlùbáríkà tí à ń rí. Wọ́n ní kò sí lẹ́yìn ìtẹríba tí àwọn màmá wa tí wọ́n ṣe fún àwọn bàbá wa. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ̀yin tí ẹ jẹ́ ìyàwó lọ́dẹ ń wòye, ẹ̀yin obìnrin wòye, ẹ̀yin wọ̀nyí tẹ́ ẹ lẹ rojú wọ̀nyí, ẹ bọ̀wọ̀ fáwọn ọkọ yín o, ẹ bọ̀wọ̀ fáwọn ọkọ yín o, kí àwọn yín bà lè ní àlùbáríkà.
1: Ẹ má fi gbókè àwọn ọkọ tọrọ, bẹ́ ẹ bá pè wọ́n tí wọ́n bá gbé pé tàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn pé mo fẹ́ bù dájí ráìsì inú àpò ráìsì yìí o, ìyẹn wá kọ ọwọ́ rẹ̀ bọ́ bá lè dá padà
0: fún.
1: Tẹ bá ti ń dẹ̀wò tẹ́lẹ̀ ẹ̀tọ́ rẹ̀ àforíjì lọ́wọ́ ọkọ yín láàárọ̀ ẹ lọ kúnlẹ̀ fún pé dádì ìjọba
0: ìbínú. Kọ́ka máa fi nǹkan tọrọ dà ẹni tó bá ní náà ni wọ́n fẹ́ni sí òní ẹni tí ọba ní àbí sọ pé tó ní òtó nǹkan bọ́ọ̀lù ẹni fẹ́ fi tọrẹ. Àṣé a lè sọ pé kí ẹni tó jẹ́ pé ẹ̀wù kan náà lóní kọ́fẹ̀ wọ ọrọ̀ ẹ̀ kó fi tọrẹ ṣọ́fẹ́rì ń hòpò ni ọlọ́run la gbogbo wa.
1: Ẹ jẹ́ a tún dúpẹ́ lọ́wọ́ olóòtú lẹ́ẹ̀kan sí tèmi tó pé Ajayi inú ẹbí lọ́rọ̀ àdúpẹ́ lọ́yìn lágbàgbé gíwa ilé iṣẹ́ wa tó tún jẹ́ olóòtú àgbà fúnko inú ìwé ìròyìn àgbà ẹgbàmàṣítà gbẹ̀ngà fátìlẹ̀ tó tún ní gabriel níbi àṣà rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀rọ ṣeṣe mẹ́jọ sí mẹ́jọ àbọ̀ àmì ìnáwó kan yẹn náà inṣàlá ẹ máa pàdé wọn kókó ní orí iṣẹ́ bọ́ọ̀dẹ̀ fẹ́.
0: Tí bára tún mẹ́sàn-án ẹja pàdé lórí ètò ìrìn ìtìwà tún jí ọlálékun
1: ló mọ̀ ní. Mo ní ọmọ máa dá àpò ètò iná.
0: Ètò
1: tó bá ti lókìkí. Ètò tó bá ti lókìkí. Kó sábà kó dá iná ọmọ fún ẹ̀wọ́ náà wọ́n fún mi mọ́ràn. Ṣé ìpín tó fẹ́ gbọ́pọ̀ dá àpò ẹ̀mọ́ o?
0: Gbogbo kutọ gbé tí tó yẹ gbẹ ọdún
1: kọkàndínlógún ètò rẹ. Ẹ tó bá ti lẹ́nu ọlọ́run pa. Àdúgbò fọlọ́
0: pa. Tó la yé mo wá sáàdì ẹ̀ ò gbogbo ọ̀nà táwọn adéèdè jí lè gbọ́. Ìbórí ọ̀rẹ́ ẹ̀ pẹ̀lú ète wọn o. Ìbórí ọ̀rẹ́ ẹ̀ pẹ̀lú ète wọn ẹnikẹ́ni tó bá pé kẹ̀mí májà yẹ o. Ṣàjà àgbóṣèwé mi ò mọ o. Tún dẹ̀ sẹ́ni gbèsò kẹ̀
2: Bomb FM, Bomb FM, 92.9.

0: àtẹ̀gbò ní lọ́nà yẹn ó yàtọ̀. Mo ka, mo ké, ó yé mi dáadáa ni. Kéwú, àtọ̀tún àtòsí ẹ̀ ló yé mi. Mo sọ kalẹ̀ láti sọ́mọ̀ tó lówó kéwú káàbọ̀, kò sí ohun tó fẹ́ kà tó máa yàtọ̀ sí kìtàbù wa sọ́nà. Ìbò tó sì wàánú bíbélì kò sí ìtọ́jà jù sí mi torí ìdajì rẹ̀ ó ń bẹ nínú Alukùránì. Ibi tí mo lọ láàárọ̀ tòní ni wípé ọkùnrin ẹ tọ́jú ara yín torí ọjọ́ alẹ́ o. Ẹ máa ṣeré ìdárayá lóòrèkóòrè o. Ṣé ẹ bá rí àáfàá ọba wòlíì tó ń ṣe sasáìsì kò fẹ́ kúkú òjijì nínú ọ̀tọ̀lẹ́sìn ọ̀tọ̀lérè ìdárayá. Gbogbo àwọn kinní wọ̀nyí ló yà látọ̀ọ̀tọ̀ ṣé ẹ dọ́dọ̀ òun ìbò ni ẹ wá ń ṣe láìfún wọn náà. Ṣé èrò ti lo tí òkun gbẹ̀yìn kó lọ gba tẹ́gùn kó lọ gba fẹ́ṣẹ̀. Wọ́n kì í gbé bíbélì lọ́bẹ̀ rárá ó lọ jayé ni ó lọ fún rẹ̀ lálàáfíà ni. Ṣé èrò ti lọ jíìmù gbẹ̀yìn ṣé èrò ti ẹ̀ tí wọ́n ṣòkòtò péńpé aṣọ péńpé bí tọgbẹ̀ wọ̀n kọ́. Ṣé tiẹ̀ jọ́ọ̀gì láwọn àdúgbò rẹ kó ṣeré ìdárayá ládùúgbò rẹ. Oh God, everything is not about religion. We are talking about our lifestyle. Ìṣẹ̀mí wa, ìgbígbé ayé àlàáfíà wa. Wọ́n máa ń dáhùn again. Driver kan tún ṣu, ó tún kú lánàá. Àní ẹ máa sinmi ẹ̀yẹ oníṣẹ́ wariwari. Ẹ máa fàyè ẹlẹ́kẹ́ ẹ máa sinmi. Ṣé o lọ ti lọ ilé ìwòsàn gbẹ̀yìn tó lọ ṣàgbọ́ ara rẹ kó wo bí tó lò dé? Ṣé máa wo BP yín gbogbo ìgbà? Bó ṣe ń bá yín wí ló ń bèmí náà wí. Eré ìdárayá dá, eré ìdárayá ṣe kókó. Ó kù ìṣẹ́jú méjì ó yà lépaáyì. Ó yẹ ìdìde ńlẹ̀ ká lò ìṣẹ́jú bí méjì tó kù yìí ká fi ṣeré ìdárayá kẹ́ẹ̀kọ́ rìn. Kẹ́ẹ̀rin, 1, 2, 1, 2, lépaáyì, yẹmí ṣímọ̀, Wahid Isnaẹ Salasa, 1, 2, 1, 2, ẹ dìde ńlẹ̀ kẹyàn bí ológun, ẹrin rí gbẹ̀fẹ̀, 1, 2, 1, 2, lépaáyì, kẹ máa máa ṣì ló ń jẹ́ bẹ́ẹ̀, lépaáyì, 1, 2, 1, 2, 1, 2, èlé tí ẹ fẹ́, 1, 2, 1, 2, bẹ́yẹn bá ti ẹ̀rí láti àpárá dídà débi ẹ̀ ẹ́sásáìsì tó tó láyé yóò ṣe. 1, 2, 1, 2, 1, 2, bẹ́ẹ̀ni dára ara ti ẹ̀. Mo dé jíìmù ńjọ kan, mo bá rọ́mọ náà pẹlẹbẹ bíi kí ní báyìí, kí ló wà lára tiẹ̀ tó ṣe sasáìsì, ó ní you don't know how to be fit, how to fit tó náà. Eré ìdárayá dá gbogbo ìgbà, ikú gbọ́dọ̀ dàbí kò pi tó, kó wá lọ tóbi gẹ̀dẹ̀gẹ̀dẹ̀, ọ̀rá sẹ̀gbẹ̀dẹ̀ síwájú ó sẹ̀gbẹ̀dẹ̀ sẹ́yìn, rárá ó gbọ́dọ̀ máa fit lóòrèkóòrè. Eré ìdárayá dá, ó ṣe kókó, ó ṣe pàtàkì, ó sì ní ohun tó ń ṣe láàgọ́ ara wa. Bẹ́ẹ̀ bá dé àgbàlá oníbà ikọ̀ àtọ́ba mi alákẹ̀sán. Wọ́n ò bá gbá bọ́ọ̀lù, wọ́n máa pè table tennis. Bọ́ọ̀ bá pè table tennis, wàá gbá gọ́ọ̀fù. Ìdárayá tó tiẹ̀ tó kájọ́ fún òyìnbó jáde òsì. Ọba ló la yé eré ìdárayá kan nìyẹn. Adégoróyè eré ìdárayá kan nìyẹn. Kájọ́ fún òyìnbó eré ìdárayá kan nìyẹn náà. Ọya lébe eré ìdárayá kan nìyẹn náà. Ọba ló la yé eré ìdárayá kan nìyẹn náà. Olóòlù Àkóbá. Okay, you're right, but draw cutting some signs with that road to me. Eré ìdárayá ṣe kókó ṣe pàtàkì kára lè máa ṣe kí ni kó máa gbá agiagi lóòrèkóòrè. Ẹ̀jẹ̀ kátẹ́gùn ó gbẹ́ kátẹ́gùn fresh air gbogbo ìgbà kọ́ ni AC mo ti máa ń sọ̀rọ̀ fún yín gbogbo ìgbà. 40, 50, 60 years tí ò tí mo ti gbóná láàárọ̀ yìí kò ṣe dáadáa. Ìwé ṣe dandan kó wá tí olówó olókùnrin ti da ó fi cinnamon sí, ó fi ginger sí, tùmẹ́ríkì kó fi sí, tó bá rí ewé tí kó ìrántí ewé tí dáadáa bá mi lè aṣọ àpèrè ọlọ́mọba foríjì wọ́n gbìn sísàlẹ̀ ilé wọn. Wọ́n ṣe ewé tí wọ́n fọṣùn wẹ́wẹ́ sí, wọ́n fi lẹ́mọ̀ sí, bàbá ẹ̀ máa dàgbà ó lé ní 90 years kó tó lọ. Ẹ bọ́ kọ́ làwọn kìíní wọ̀nyẹn, wọn kì í ṣe bọ́. e ma ma ja si gbogbo kinu woni gbo e ma ma ja si gbo
1: omo Nigeria e mole
0: mo so wewe turmeric ginger atale gbogbo awon kinu woniye won to se lago ara let your body warm to ba ti warm o da pupo e je lo so de ile ti o fe ka lo so ri papa kamuru to nbe nbe wa ojo lali kan mo dupe lowo re Mr. Gwenga Fatile, the headmaster. Aki koju okunrin ti sise takun takun. What a strong man. Lataya lalu mole ni. Ah, awon yen wa kisa moto bi firewo. Oga ni jeep kan gba kan bayi. Ah, jeep ye eyin ma wa lotun. Eyin waju ma wa losi. O de saburuko e. Jo pe nu follow ninu ofin, ninu ola. You have to struggle to ascertain some position. Gbogbo Fatile ba digi wa ile ise Bond FM leni o sise fun ni o work fun beni o sise fun baba abeji sise fun awa ta le so die nipa oga wa ri ori ajo sise papo ni lataye choice FM 92.9 103.5 FM atu jo lo si radio 1 103.5 FM atu jo wa pade ni Bond 92.9 FM Akpada pade ni retired FM 9252. Eje je fe kilo wa nbe na Abdul Fatah Abdul Gafar loruko todo temi the majesty on the MIC ko teni to pe re be.
2: O se nla kudos de kin so fun enjoy je ma pe pise dijare o papapa ni awon omo tolo awon omo tolo tolo soju Nigeria ti olore sore ti Russia pe won won ma ti phone soke o won ni e wa tun gba wa ni nje je ma wi pe owo ti won gba ni bi dije olore sore na to le owo rogun rogun owo sale owo to fasakasakaya edegberin o le metalelogun naira that means to say 797 million naira won ni disin won awon kan fe ti gbo ni o ko ti ti awon lowo won le se gbe kejire se igba kejire se ranti te ba gbagbe e je mu wa si ranti June 2025 orilede Russia ina ni won ba po ti an si kogo ti an jagun bayi won ni awon to se akoso orilede idara yi orilede Nigeria NFF awon fe ti gbo ni won ti ifa won o ogun alaaru awon ko gbodo gbe o be ba fe ka soki ni o nitori ki royin opo rapiti bi okun soko to marufu ko ni royin o hello wo sporting live e ti gbo le mbo won ko gadagba siwaju sporting live
0: Ekwele, calm down. Lori papa Bond FM lawa 92.9. Iroyin ti gbe wipe Jose Mourinho enu nja waya ti so di mimo pe Kylian Mbappe o ni o ma bere ohun ma du ni ipele akoko nigba ti won ba koju Villarreal ege bi iroyin na ti je gbe wipe Real Madrid lo so di mo pe Kylian Mbappe en to je Jose Mourinho ni Kylian Mbappe o ni omo na da pupo owo de fi sere o nigba ta won ba ma koju iko Gbabolu Villarreal loni ni won ba koju won loni nibi ti idije La Liga ohun ma lo injury akoko to ni are ti gbadun to ro soju orilede France ni ojo 25 osu kesan sugba lafia si de baba yi o ni aye soro lawon eyan so wi pe mo na owulo mo ni e ma so be mo ohun la ko ni mo gba re ohun si mo bo se gbadun to ohun samulo re loni nigba ti won ba koju iko Gbabolu Villarreal
2: Agafar o se tele ti o fe ba ti ri lori papa inu mi mo ndun ni je mo pe alejo oran ti orilede Nigeria je se fe komoro ti meji sodo ni won fi so pe to be ti super falcon ni mo sare mu yo nje je mo pe 2028 ni bi dije ti orilede super falcon abi ti super falcon yo lo soju orilede Nigeria ni olympic game yi won ni awon ba ta awon ta tan ni lope rasida tu ajibade o ha ti gift monday pelu alozie se ran meteta yi e kan se giri wole ni won binu tan lori papa won na Comoros bi eni poloko lo seda won na won bi eni pe won ni coach to n tuko yen sugbon sibe na awon Comoros ni awon sorry awon omo pe giant of africa o ti pada Nigeria ti n pe ni giant o ti n pada joruko won atokunrin won atobirin won won mo se foju di Comoros ni nkan sa won o
3: biyan ti se wa niyan lori papa Bond FM 92.9 na la si wa loni loni English Premier League o ma kota senu o ma ta yeri yeri tori pe kaluku ti gba igbe eye won ti gba idije lopon jopon lati pe gede fun idije orilede won ati ti la adulawa torilede kaluku lowo ta wa yi loni loni o ma ta lenu awon ma gbebo asna o ma toju iko agbobolu Leeds United ago meji la bo so ni lo ma waye to ba wa di ago meta so ni gogan iko agbobolu Spain ati fula Motford awon na yo na bi oro pelu ara won Sunderland ati Brighton FC yo fi gagaga Aston Villa ati iko agbobolu Brentford awon yo do na bi owo de bi ago kon na ni owo ya aja Bournemouth ati Chelsea Blues je baba bale okedo ole sali o je da se pale mo kabesi o ba Dr. Sulaiman Achado ni ba ku se pale mo ri Chelsea Blues ati Bournemouth yo na bi owo Manchester United ati Tottenham Hotspur awon na yo wo ya aja laani ara won to ba di jo Sunday ko ile ti o fe so wa nbe abi kin be mu to ba di jo Sunday Crystal Palace ati Nottingham Forest so wa lodo e nbe yen mo be ri ni o ti wa se nu be nu ibadan bayi opo rowo mi opo rowo mi ho City ati Everton yo na bi owo Manchester City Liverpool awon na yo wo ya aja laani ara won to ba dojo Monday Coventry ati Newcastle yo fi gbagbaga laarin ara won
2: o se lai aseju opojo olopa kin lo mu ode won o ni aseju e won o bale akimu dada isolomo dada oko kelu gado obsessi seyin na tin gbaradi kende oladejo ogoluwa machine akiniku so lo so de bayi aka king of boy so tin gbaradi nigba to ti mu ifese wonse jemi ojabo teburu aseyori awon owo local lo wa loke tente nibi table premier league lowo lowo injo jama abdul gafaru man city ami medogun e lo fi agun fi ko awon yoku so di o ele ti o fe ye pare pare pa ami mejila la sena ni afi wa ni ipo keji brighton ami mejila ni afi wa ni ipo keta Brentford ami mesan wa wa ni ipo kerin Leeds United ami mesan ipo karun Liverpool ipo ene ami mesan won fi wa ni ipo kefa ipo kefa Everton ami mesan ni afi wa ni ipo keje Old City ami mesan awon to wa ni ifidi remi ti an jarabu rabu

0: United, Ami Messan, Hippo Cano, Liverpool, Hippo Rene, Ami Messan, Mofiwani Pokefa, Hippo Kefa, Everton, Ami Messan, Nafiwani Pokoje, Old City, Ami Messan, Hamatoa Nifidi Remi, Tianta Raburabu, Ripari Road de Lone, Quara United, Atikuru City Boy, Yodu Jodu Kujuara, Rangers Bees, Atinaja Tornadoes, Yoma Yada Lan Yarawa, or just Sunday in Barrow FC, Yoma Padianugu Rangers. Pẹ̀lú Katapila, wọn kò ju ara wọn. Revise United, wọn máa gbé ọkọ̀, ọkọ̀ àjẹ́ lọ́fín, wọn kọjú ikọ̀ agbábọ́ọ̀lù Abia Warriors, jagunjagun làwọn méjèèjì. Wọn Khalifa àti Shooting Stars yóò gbé Bajina tún kọ̀ dé ara wọn. Nasarawa United àti Doma United, ọ̀nà yóò wọ̀ yájà. Wọ́n Wolves, Inter Lagos, ọ̀nà yóò kojú ara wọn. Play 2 àti Kano Pillars, ọ̀nà yóò máa gbé kẹ́kẹ́kẹ́kẹ́ parí ara wọn. Sporting Lagos, Bende Insurance, ọ̀nà yóò wọ̀ yájà yóò gbé pẹ̀rẹ̀ kíkà náà. Bẹ́ẹ̀ ni lánàá, Castilla United, wọ́n lu ẹ̀yìn bá o, mẹ́rin sí méjì, náà fi gbogbo lójú wọn.
1: Ìjọ German, heavyweight fight, ìtọ́wọ́ ẹgbẹ́ ayé láàrin AJ Joshua àti Tyson Fury, Dana White tó jẹ́ promoter AJ àbí Dana White tó jẹ́ promoter Tyson Fury nígbàtí Head End tó jẹ́ promoter AJ Joshua àwọn méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò gbàtọ́ ẹnu ara wọn dá ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ wọn ti fọ̀já kan sìgbàdígbà ṣe ìgbàanú báyìí o ǹjẹ́ jẹ́mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ kọkànlá oṣù kejìlá ni ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n sìn wọ́n ti sọ́ọ̀sì ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ ni AJ Joshua ń lérí takuntakun onísòrí wọ tẹ́ ń pè ní Tyson Fury yìí lóòótọ́ bìtìkó làwọn méjèèjì náà ti ń buta jẹun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ju ẹ lójú wọ́n ń nà bí ẹni pé ọlọ́run kọ́ ló ṣẹ̀dá rẹ̀ wọ́n ń nà bí ẹni pé wọ́n fún ọ lórúkọ ni ǹjẹ́ ẹ jẹ́ mọ owó 150 mílíọ̀nù pọ́ùn ni ìjà yìí ni ọmọ bá lọ àwọn méjèèjì tó bá borí nínú wọn àti àwọn dó àwọn yòókù wọn wọ́n jọ pin owó náà 150 million £150 million.
0: Wọ́n nà láì ṣọmọ Ìbàdàn wọ́n nà ni olóńnà ọmọdún mẹ́ẹ̀ẹ́dínlógójì ni Joshua ọmọdún méjìdínlógójì ni Tyson Fury àwọn méjèèjì early 40s ni wọ́n wà lọ́wọ́ tá a wà yìí Cardiff Principality Stadium ló máa gbàlejò yẹn bìtìkọ́lá àwọn méjèèjì ìlérílé ka wọ́n dẹ̀ ń pẹnu sókè sí dáadáa káwọn tó máa gbégbá orókè nínú àwọn méjèèjì ṣùgbọ́n ó dá mi lójú pé gbogbo ilẹ̀ adúláwọ̀ ẹ̀yìn Anthony Joshua
1: ni
0: wọ́n wà ọjọ́ kejìlá oṣù kejìlá ọjọ́ tó ní àmì ni ọjọ́ kejìlá oṣù kejìlá Anthony Joshua la Fury mọ́lẹ̀ nílàkulà bó ṣe máa padà rírì yẹn láṣẹ ìdùmàrè bó ṣe wà nìyẹn o ní ti ìkẹ̀ṣẹ́kù bí òjò tíkẹ́ẹ̀tì ti wà ní ó ti sọ yóò tán ta tíkẹ́ẹ̀tì lẹ́ẹ̀kan in the next 1 hour wọ́n bẹ̀rẹ̀ ní láàárín wákàtí kan wọ́n ti ta tíkẹ́ẹ̀tì tó ti wọ bí 13,000 euro ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti tà wọ́n ní fọ́ọ̀mù tí wà ń tà báyìí o ẹni bá fẹ́ lọ sí Cardiff Principality Stadium kó tètè ìbèrè fún fọ́ọ̀mù tiẹ̀ kó náà lọ bí Anthony Joshua yóò ti ṣe kojú Tyson
1: Fury. Ìjọ German ìdè tẹnitẹni tìkítà níta tán ọmọ ni oníṣèdí bẹ́bẹ̀rẹ̀ káfíìrì ilẹ̀kẹ̀ sídi ọmọ ọlọ́mọ up shooting star ǹjẹ́ ayọ́mọ̀ ṣe o salisu yusuf ọ̀gbọ́n ti ń rùn lórí rẹ o àwọn fáǹsì ti kídélẹ̀ nínú díje bíi mẹ́fà ti shooting star wọn ò rí nǹkan kan borí inú rẹ̀ àwọ̀ ẹ̀rọ̀rọ̀ tí a lè tó ti kú ń bẹ̀ wọ́n ní àwọn fáǹsì ti ń pè wípé ìràwọ̀ rẹ̀ ọba ti wà mú ẹjẹ́ ìtọ̀síwájú o george jesus yìí ní orílẹ̀-èdè portugal ó mọ̀ ń sọ̀rọ̀ oníṣẹ́rí sí ronaldo àwọn gbọ́dọ̀ gbàtọ́ ara wọn dání torí ìfẹsẹ̀wọnsẹ̀ tó gbàmìlàkà ó ń bọ̀ nínú oṣù kọkànlá lórí oṣù kọkànlá oṣù tí ń bọ̀ yìí ni sẹ́ẹ̀rí àìgbọ́yé ara wọn ní ìtàkùrọ̀sọ tá à ń sọ tí ò yí ara wọn bàbá olówó portugal ọmọ ti bá wọn dàgbà ó ní kò sí ṣíṣe kò sáìsí ronaldo ní èmi ò tí ì rìtáyà o ẹ mọ fẹnu bàrà wọ mi jẹ fún mi.
0: ó dẹ ẹjọ́ máa ṣe bẹ́ẹ̀ ká máa lọ ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀ 2026 speakers game tọdún yìí máa yà láàárọ̀ ọ̀tọ̀ látọjọ́ ajé monday ló a máa mú wa fún yín ikọ̀ lóríṣiríṣi deputy clerk lasrewa àti deputy speakers team lakferry educational district gbogbo wọn ni wọ́n ti ń palẹ̀ mọ́ fún ti ìdíje speakers game 2026 tọdún yìí aláùsá ó máa gbàlejò àwọn eléré ìdárayá oríṣiríṣiríṣi láàrin àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ èkó ẹjọ́ máa ṣe bẹ́ẹ̀ ká máa lọ abẹ́fọ́ tá àbúgá fáà ló kọ́ni tó bá lọ́jọ́ ajé monday a tún máa mú tuntun wá fún yín.
1: àjòrókọ bí ẹni yìnbọn bẹ́ẹ̀ pè mí ní àlàbí ilé tí wọ́n fẹ́ omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ajẹ́ robert ọmọ tó ń ṣe ọmọlábísí kò ní àyẹ̀wò.

láti dìbò àbí ohun sí níbẹ̀ orí bí wọ́n ṣe pé ọ̀dà ta ni wọ́n máa ń pè pé kúkúrú lọ́wọ́ bí ọ̀ṣẹ́ ni tí ò sí níbẹ̀ ṣùgbọ́n ẹni tí ò sí nílé lọ rẹ̀ ń bò kọ ọ̀rọ̀ ìdìbò ń lẹ̀ gbogbo wa lọ́kàn ẹni bá ń kọrin kòkànlékòkànlé tí ò jáde dìbò ìwọ̀nba ìbò tí àwọn tó jáde dìbò bá dì ni wọ́n máa ta ẹni tí ò yọ lóye ó wọlé tí ó sì máa ṣèjọba lẹ́ni tí ò dìbò lórí lẹ́ni tí ò dìbò ìsìnlẹ̀ gbé nítorí ọmọ fàyè sílẹ̀ fẹ́ni tí ọ̀yọ́ lóyè láti wọlé nítorí ayé ọ̀dìbò kọ́ṣọ́ lé gbólóṣèlú wọlé ayé ọ̀dìbò kọ́ṣọ́ lé fẹ̀yìn olóṣèlú jọlẹ̀ ẹ̀tọ́ rẹ̀ láti dìbò ipa rẹ̀ láti ẹni tó wù ọ́ ẹni tí ọ̀dìbò ń kóbá ara rẹ̀ ó sì ń kóbá nàìjíríà iléeṣẹ́ bọ́ndẹ̀ fm 92.9 ló ń rọ̀ yí pé ẹ̀jẹ̀ á jáde lọ dìbò lásìkò ìdìbò torí ọwọ́ ara ẹni la fi ń tún wọ ara ẹni

láti ẹni tó wù ọ́ ẹni tí ó dìbò ń kóbá ara rẹ̀ ó sì ń kóbá nàìjíríà iléeṣẹ́ bọ́ndẹ fẹ́ mẹ tú dọ̀tún ẹ̀ ló ń rọ̀ yìí pé ẹ jẹ́ jáde lọ dìbò lásìkò dìbò torí ọwọ́ ara ẹni la fi ń tún wà ara ẹni ṣe.

0: Mákindé arúpàlọ́wọ́ olóòtú wa ìyẹn tèmi tọ́pẹ́ Ajayi mẹ́mẹ́ sínú láìgbàgbé olóòtú àgbàlagbà Gbẹ̀ngà Fátìdé Headmaster ká tó máa lọ láàárọ̀ tò ní ajá làlegà iléeṣẹ́ wa Bond FM yẹn Fauzi Àsàlàkọ́ sọ́nú ní ká máa kí màmá ìyá arábìnrin Ìyábọ̀dé màmá Nusa màmá Ìsọ̀kẹ̀ ní gbogbo ìkẹjà pé happy birthday to you at 53 wọ́n ní èmi ọjọ́ kẹwàá oṣù kẹwàá lẹ́lé lọ́dún lágbára ọlọ́run ọba àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí láṣẹ Èdùmàrè gba ọdún ọdún kan ni òbí Alájà Fauzi Àsán ní ajá làlegà àti iléeṣẹ́ Bond FM tó ṣe ní ká máa kí màmá pé ẹ kú oríire ọjọ́ ìbí yín ò ní gàníyà àti bẹ́lẹ̀ aṣù lórúkọ tèmi aago mẹ́sàn-án àwọn onílé a máa pè é fún yín lórí ètò ìrìn ní tiwa ẹ ṣe tẹ̀ǹtẹ̀ sí tiwa.
1: Rufata Abdulghafar ló kọ ire o.

síwájú tẹ̀síwájú torí pé ẹ̀bẹ̀ pọ̀ pẹ̀lú ká fọjọ́ pọn. Ṣùgbọ́n ọjọ́ péréte náà la fi kún ẹ̀dínwó lórí àwọn oògùn tí tiléeṣẹ́ wa jáde. Ọdún ni wọ́n níbi ká fi ewé àtegbò ṣe ìtọ́jú fáwọn ọmọ ènìyàn tí ọlọ́run sì fún wa ṣe àrùn sára ìtẹ̀lẹ̀ mímọ́jútó àti mú kó dogun àti bẹ̀rẹ̀ kó dìjọ̀gbọ̀n ká dúró ká mọ̀ lè dúró ká bẹ̀rẹ̀ ká mọ̀ lè bẹ̀rẹ̀ gbádùn pajápajá ọwọ́ pajápajá ẹsẹ̀ ara kúkú ta ìta tàbí kó dàbí pé kò sí ẹ̀jẹ̀ nínú ẹsẹ̀ tàbí gbogbo ara mọ́ kà sí bàbá gbọ́ra láyé àtijọ́ àwọn bàbá wa wọn kì í lọ́rùn apá bẹ́ẹ̀ ni wọn ìlànà ẹsẹ̀ dúdùn àrùn sára tá a sọ̀rọ̀ báyìí a máa sọkùnrin bẹ́ẹ̀ la máa sobìnrin ọ̀pọ̀ ló ti lọ káàkiri ọ̀pọ̀ ti lọ oríṣiríṣi ọ̀gùn tó ti fẹ́ sọ lòmíì di oníṣègùn bẹ́ẹ̀ ni kò rí ọ̀nà àbáyọ má sọ ìrètí ìrẹnu tó a bá dé a ó fọ ọ̀nà ajẹ́gùn tí ó máa jẹ́ kógun máa ṣiṣẹ́ lára rẹ àgbọnú ooru tó wà nílẹ̀ tí àwọn bàbá wa máa fi kojú gbogbo ìtìpá ń jẹ́ ìṣẹ̀ ìsara lẹ́sẹ̀kẹsẹ̀ tó a bá ti ń lògbè ní àkànwó ni wọ́n máa ṣiṣẹ́ nínú agbo ara rẹ ọ̀pọ̀ kó léèrè ibùsọ̀ méjì ìsara máa fà á so kó máa rìn wọ́n kúrọ́kú kó máa tẹ̀kọ̀lọ̀ bàbá bí kó máa rìn tàgétàgé bẹ́ẹ̀ ni tó fẹ́ ṣubú tàbí kẹlòmíì rìn díẹ̀ kó máa wá ibi tí ó fi dúlé àrùn sára yìí ó ti ṣẹlòmíì di arúgbó ọ̀sán gangan ìdí òfúlẹ̀ báyìí kó a máa bọ̀ wọ́n ti wá jẹ àǹfààní ọ̀sẹ̀ lera tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ní nọmba 13 akínwálé street off thomas alakọ ọgbà bus stop ọgbà ìkẹjà rúgbó èkó bí. láti aago mẹjọ àárọ dago mẹfà rọlẹ lójoojúmọ ó sì lè fẹ pè mí 08037938308 ẹyin dúdú ìbàrá àdírúró orúkú ni ti ẹlòmíì tàbí ìsara fífà so ìwọ náà máa bọ̀ kọ́ wa jáfàní àgbà àtisàn orúkọ oríṣiríṣi ni wọ́n ń pa ìsàn ìsara wọ̀nyí àwọn mẹ́ àpé láwọ́ká ságunságun tàbí làkúrègbè tí àìsàn ìsara yìí bá lágbára tán ó lè fa àtẹlẹsẹ̀ dídùn kíkan tàbí ráṣẹ̀ráṣẹ̀ tàbí àìrí oorun sùn tí ó ti wá fa orí fífà àbàdì fún ẹlòmíì tàbí kọ́ máa rẹ èèyàn láti mú ara títa ara jíjá jẹ ìkẹ́rìn káàkiri agbára ẹlòmíì apá kan ẹsẹ̀ kan ní tẹlòmíì tí a pè ní àrùn rọpárọsẹ̀ tàbí àrùn atẹ́gùn atẹ́gùn burúkú kò ní fẹ́ lù wá o ẹja mójútó ra wa torí díẹ̀díẹ̀ òun làwọn kiní máa ń bẹ̀rẹ̀ tí ẹ bá dé a ó ṣe àyẹ̀wò fún yín pẹ̀lú ẹ̀rọ àyẹ̀wò ìgbàlódé tí ó máa sọ ibi táwọn nǹkan wọ̀nyí nígbà sí ní gbogbo ara rẹ ara wa tó ti máa ń fa àrùn sára ni kẹ́nìyàn máa tọ̀ látọ̀jù tí ó máa tọ̀ séréséré tàbí kó máa tọ̀ títọ̀ ìmọ̀jáde dáadáa tá a mọ̀ sí ìṣẹ́tọ̀ bẹ́ẹ̀ni ẹ bá ní àrùn tọ ṣúgà a máa ṣàkóbá fún ìsara bẹ́ẹ̀ni bẹ́ẹ̀nìyàn bá ní àrùn òkú àtọ̀ sí ọjọ́ tó ti pẹ́ a máa ṣàkóbá fún ìsara bákan náà ẹni tó ní ìfúnpá gíga a máa ṣàkóbá fún ìsara tí ó máa fà á kí ẹ ti máa pariwo tàbí kí ẹgbẹ́ ara kan máa rọ́ tàbí kó wúwo tí ìsara ìbálágbára tán ó lè kó bá ìríre ènìyàn ọlọ́run kò ní gba òde ọ̀sán lọ́wọ́ wa bí kó máa rí kùrukùru tàbí kó máa rí bíọyẹ́bíọyẹ́ tàbí ẹlòmí ọ̀rìn tó súnmọ́ kò ní rí tó jìnà sí tó bá rí tó jìnà sí kò ní rí nǹkan tó súnmọ́ ìsára yìí orí tí ń láàyè tó fi wọ́n lọ kó bá ojú ìsanni wáyà tí ọlọ́

0: true. Yoyo Peter's 50ml sachet not there among the ones with them pan. You not get alcohol. It did together with a capsule and bottle version for shop, supermarket, and pharmacy near you. Na Ablat Company Nigeria Limited, they make them. Think Yoyo. Think nature.
1: Launching. Àwọn ìgbìmọ̀ àgbà tó ṣẹ̀dá sí Àlímọ̀ṣọ́, Àlímọ̀ṣọ́ Founders Advisory Council, AFAC 79 pe gbogbo èèyàn síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ náà tí yóò wáyé lọ́jọ́ Friday 16th October 2026, bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ ní Àlímọ̀ṣọ́ Local Government Event Hall, Àlímọ̀ṣọ́. Lábẹ́ àlejò pàtàkì ọjọ́ náà, His Excellency Dr. Kadiri Obafemi Hamzat, the incoming Governor of Lagos State. Chief host ni Her Excellency Princess Adejoke Orelope Adefulire, SA to the President on SDGs. Co-chief host, gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ mẹ́fẹ̀fà ní Àlímọ̀ṣọ́. Guest speaker, Prince Olúṣẹ́gun Olùmẹ̀gbọ́n, the Ọba elect, Okun Ajá. Assistant guest speaker ni Pastor Cornelius Ojerabi, APC chairman, Lagos. Gbogbo àwọn ọba Àlímọ̀ṣọ́ ni ọba alayé ọjọ́ náà. Lára àwọn ikọ̀ ìlú tí yóò wà níbẹ̀ lọ́jọ́ náà ni distinguished senator Olúrántí Adébúlé, Honorable Prince Bisi Yusuf, Honorable Mayor KK Ayuba, Honorable Olábísí Adébájọ, Alhaji Abdullahi Nílọlúbọ̀, Honorable Akinyemi Bankole Ajigbọtafẹ, Honorable Lukman Orelope, Honorable Kehinde Joseph, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Túnjọ Lálékan of Bond FM ni MC ọjọ́ náà. Olùkéde chairman AFAC 79, Ambassador Adébabalọlá, Àwíṣẹ Ẹlẹ́kùn Mẹ́fà.
2: Tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti pe gbogbo ọmọ ẹgbẹ́ Ìgbótakò Unity Forum ní ilé àtìlẹ́yìn òde sí ìrìn ìpàdé pàtàkì àti ìfilọ́lẹ̀ ẹgbẹ́ Ìgbótakò Unity Forum IUF. Ètò pàtàkì yìí máa wáyé ní Friday 16th of October ní ilé ọmọọba Dókítà General Olúbájọwà ní ìlú Ìgbótakò fún àǹfààní àwọn tí ó wà ní òkè òkun àti ọ̀nà jíjìn. Ẹ lè darapọ̀ mọ́ ètò ní orí ẹ̀rọ ayélujára Zoom tàbí Google Meet bẹ̀rẹ̀ láti aago 2 ọ̀sán sí aago 4 ìrọ̀lẹ́. Ó ṣe pàtàkì fún gbogbo ọmọ ẹgbẹ́ Ìgbótakò Unity Forum ní ilé àti ní òkè òkun láti darapọ̀ mọ́ ètò pàtàkì yìí. Ẹ jẹ́ ká gbé tiwa lárugẹ torí tẹ̀yìn. Olùkéde Sa Lọlá Akíntẹ̀lú rẹ̀ FCA akọ̀wé ẹgbẹ́ Ìgbótakò Unity Forum.

Eliezer. Orúkọ yàtọ̀ sí ń pè wá. Ah, baba, ẹ káàárọ̀ sá. Yes, sir. Ìwúlẹ́fẹ́ kan fún wa náà wọ̀nyí. Ah, evangelist. Ọ̀dà, kò burú. Ewé ọ̀pẹ́ ń jó fújì. Oh, yes, sir. Yeah.

yọ sílé o ọpọn apá wọn alábòkálá kó máa yọjú sago orin àsìkò ìlú àsìkò ṣe bí ṣe àwa ni orin bá ṣe ìlú wọ yípadà o àwa ló lọ fún ojú o.

0: èyí tí ìtọ́jú àyíká wa ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fọ́nrálù a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹgbẹ́ àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojúrí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ìgbìnlà wa iná ló ń wọṣọ onídà ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá ṣe tí gbọ̀yìn.
1: Born FM 92.9
2: trendybeats.com.

0: dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ jẹ́ abẹ́rù ọlọ́run ẹ jẹ́ abẹ́rù ọlọ́run ìgbà òní lé mọ́ wa àwọn kan ìgbà ò lé mọ́ ọ́ dẹ̀ ń ké sososososo ọmọ ìyá wa à ń ké sososo lé lórí kí n la fẹ́ gbà ń bẹ́ ọmọ tìyá tiwa kí là ń ké eléle ẹ jẹ́ ń jo kò sí gbà kan tí ò lè ọlọ́run má jẹ́ gbọ́ ò lè máa ní ọlọ́run ọ sàánú gbogbo wa gbogbo alárìjẹ lárìmú bàbá wa kí o kan tákù à ní a ní wákà ń gbin abá ti jókòó lọ́dọ̀ àmúwèé lọ́dọ̀ bàbá mi bàbá aláàánú wa nù wà ní dáàmú ojú òní tí àti ìyá owó wọn náà ìyá yosuat ọlọ́run ọba ń tó gbogbo yín lọ alájẹ akíwà ń sáà dórúkọ tèmi èmi ni ọba mẹkúnnù káàbàtà ní gbogbo ilẹ̀ yorùbá èmi ò ní wà ń lẹ̀kílẹ̀ tèmi èmi ò ní wà ń lẹ̀kílẹ̀ ẹlòmíì ní lẹ̀kílẹ̀ ẹ bá ti dé lẹ̀kílẹ̀ ọlọ́run mo á tún wà lórí ètò lónìí èmi nìkan tí mo wà ń bẹ́ ẹja ńlá la lọ gbé bàbá
1: a tún ti kalẹ̀ sórí ètò wa ètò yín ẹ fọ̀rọ̀ làgbà gẹ́gẹ́ bí ìṣe wa ètò yìí ò gbọ́dọ̀ kú ó ìrìn ẹjọ́ lọ́kùn wọn ni gbàmígbà mi ọ̀jà àgbàlagbà ẹranko náà bẹ́ẹ̀ kan àǹgbádùn yín lọ́pọ̀ lórí àwọn ètò ẹjọ́ lọ́kùn ètò yìí a ti ń bá bọ́jọ́ ti pẹ́ látàyà lálùmọ́lẹ̀ náà ni kọ́ lọ́ bá kó síwájú kó kàn yín a tún ti kalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa sórí ètò wa ètò yín ẹ fọ̀rọ̀ làgbà
0: funfun lẹ yẹn sọ ẹ jẹ sọ lórí rédíò pé funfun ni bàbá mi àti fìlà green sóni ni nàìjíríà ti ń di pẹlẹ
1: yìí bá náà rẹ ni
0: àná mi ara tó bá wà náà mi ni wọn dá káàkiri ẹwọ alásàlátù ni ẹwọ orúkọ fẹ lọ múra ni àárọ lọ múra kò sí ní ọsẹlẹ tó ipá náà lọ jẹ
1: lọ
0: náà ni ọmọ ìjẹ fákórè dé lọhùnún bọba dé múra adúpẹ lọdọ ọlọrun ní ọwọ tí a wà ní òní adúpẹ gbogbo ẹyin tí ẹ ń bá wa gbà ọ tẹ ẹ máa ń pè wá bàbá wa umar bàbá rasida àti rasida kìnìún ni a wà oníbùkù ni a ti ń gbọ wa bàbá yìí ò lè má gbọ wa ìyá rasida atúnisi atún rasida tẹlọ ni wọn bàbá sọlá ẹ jẹ àtúpẹ lọ yín alájí adélékè ní ifọ alájí ò lè má gbọ wa àwọn ẹni bá mi ta ilẹ̀ ta lé ní ifọ àwọn ẹni bá fẹ́ ra lé tó fẹ́ ra ẹ pè mí tó lé wa alájí amsat sí imam ọpẹyẹmí ẹkọ ààbò láti múra dídé tí wọn dé báyìí tí wọn máa fáwọn alálàájì ni wọn mú wá fáwọn ìgbóhun mọkà àti fìlà pẹlú tẹsíbíì tí ń taná yẹnyẹnyẹn adúpẹ lọdọ yín ẹ ní dààmú akéde harris tó ń ránṣọ fún lórí tí ń rán fálàfin nọmba wọn ti kò ní garuba wọn ti wà ní nọmba 9 ago street ní ìlú ṣogúnlẹ.
1: Ara wọn olólùfẹ́ wa náà ni.
0: Àní ránṣẹ́ fún mi.
1: Alọ́mọ yẹn pọ̀.
0: Ìyálọ́jà ṣogúnlẹ̀. Adúpẹ́ o ìyáwa lọ ìyálọ́jà yàrá sí láti adúpẹ́ o. Lánàá tí mo dọ́dọ̀ ọ̀run mi bá ọba tó fi nǹkan ránṣẹ́ sí mi gbà. Ọba ò lè wá bí kankan mọ́ àbí adúpẹ́ lọ yẹn o. Ẹ̀ ni wọ́n ti àtọ́pẹ́ yẹn ní ẹlẹ́ran. Ẹ ti ṣe náà ni ẹ ṣe bọ́dà Akin Tẹ́lọ̀ ní Abiodun Akin náà o. Rasidat ìyá Akim Sadiq Sadiku ìyàwó ọba Mẹ̀kúnnù ọmọ Gẹ̀nẹ́. Adúpẹ́ o Káyọ̀dé Fẹnẹrìbù Akin Jíde Akin.
1: Bó ṣe kí gbogbo náà má já gbàgbé Alhaji Medina tù dá ẹró. Ìyá Alamọ́là
0: ìyá Alamọ́là bẹ́ẹ̀
1: lórí
0: ìyá wa ìdánláàrò pin náà ní gbàgbé ìyá wa ní pin
1: sàṣánù
0: nǹkan ìyá wa ń sàṣánù
1: alájà gbẹmísọ́lá ọpọlọ yẹrù ìyá àṣàlẹ̀ gbé àpèjọ ní ìyá àbẹjọ lójú èèyàn ń pọ̀ mọ̀mọ̀dá gbàgbé lẹ́tà
0: torí alábí eléjì ọ̀fẹ́ ní abọ́ ndúpẹ́ lọ gbogbo ẹni tẹ́ fún tọrọ kọ́bọ ọjọ́ òní tí yẹn wọ́n ní àwọn sì tún sọjọ́ bí lọ ẹni tó bá fẹ́ fún ẹlẹ́mbílòkù ẹ tún fún ọ ẹ̀ní dààmú so ẹ jẹ́ kí
1: a gbọ́
0: nǹkan tí a lò kù ní jẹ̀dẹ̀ tó dá gbogbo ẹ dàrú bí ẹ ṣe nǹkan tó.
2: A kí gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń bẹ̀rẹ̀ nílé ọtúbà àbúrámà olúbùnú ìṣọ̀dà ló kọ ni láti iléeṣẹ́ ìfẹ́lábẹ́ni global concept ẹ tì mọ̀ wá bẹ́ẹ̀ nínú wò olúwa ni kì í ṣàlàyé náà àlùkọ́ ìrìn kan wá lágbára lọ́wọ́lọ́wọ́ láti iléeṣẹ́ kan tí ń ṣe sewage digester àti nǹkan sì ni sewage digester sọ́kàwé tí ó kì í kún tí ó kì í hàn tí wọn kì í kó wọ́n fi rọ́pò táyé àtijọ́ ní gbogbo orílẹ̀-èdè àgbáyé tí a mú wá sí nàìjíríà lájẹ́ sọ di mímọ̀ fáwọn ìlú àti àwọn ọmọ ọdún sẹ́yìn ẹ̀rọ bá ń sọ wà ní tí wọ́n bá fẹ́ pè wá 08032958814 tàbí 09116863759 09116863759 gbogbo láti mọ̀ ọ́n tí wọ́n dàjẹ́sà jẹ́ ó máa ń ṣe ìjẹ́rẹ̀ẹ́rẹ́ fún mi tẹ́lórí bá kọ́lé ẹlòmíràn fún oyè bí iye kọ́ ilé àti ṣe sọ́kàwé sílé ẹ̀ ó máa jẹ́ pọ́blẹ́mù ti po ju lai mo pe ko si pe le se le wa to ti o ba si soka we nte o ji fi go eni ijoba go fe be ma de ma so eni tele ti je ma fo ati na go ma collapse o ma ni be ke ni ti wo po taye ati jo as far as we are concerned owo o kara to ti ayo to ma fi taye ati jo e ga last thing de ni technology la fi se tele ni ma nbe yin oda awon bele ko lowo wa e se egbe machines ni se fe fe engines ni and if you go in if we are technology to go far if you can't buy she said we just as you know and the kingdom of us of our and what you pay if you have a global concept registered company I register I should quack I don't show side workers you need to come in hotel bag not against you are a marble office you are care one so I don't know about how you're really funny and you can call and you can call I don't know office you are if you have to ask office like I just saw but I don't know what I'm going to tell you Tambo teri, eranti, 75% la makoko riba kato mshishe. Owa ni un agreement for dana afu ni, 75% la makoko riba. Ewa ma shebe ni pe nshile shebe a kwak let me, aba roadside workers let me. This registered company. Ewa ba shawa jye kosi, 080-32-95-8814. 080-32-95-8814. Tabi, 091-16-86. 3759 awon banzo wa ni akuroyi abeyi gbogbo ite nkole bayi e ma ko si lagbaro olohun seven days ani ke ma se a gbogbo e plumbers and engineers e ma continue to introduce wa si won ka le ba wo se to e ba mo dire ni pa bi mi e ja ku e le ka fowo won aja won seven days ani ke ma se any issue ko ni so ka we yi o ti fe ni eri ma pa n gbe ma so pe so ka we ni fo on fe fa kan ba won tun se lo le tun so ka to lati collapse o ti pa ti papa ta ni a ti so ya fe la ri o ati ti se ri da je sta fun ni se ri da je sta pe si bi se I mean about gas and about fuel how gas we want generate gas by fuel and other information si mali o de ni ye ti gbe le gbe sugbon e ko si ile se fe la pe ka ba n se ala ni bi o

0: tó ti kọ́lé àtẹni tó tún fẹ́ kọ́ ìròyìn ayọ̀ rèé láti ilé iṣẹ́ ìfẹ́ làbóyè global concept tó ń pè yín láti wá jà fàní modern sokeway tí a pè ní sewage digester ọ̀nà ìgbàlódé láti pa ìgbọ̀nsẹ̀ mọ́ pẹ̀lú ìrọ̀rùn à ń ṣe biofuel àti biogas tí ẹ tún lè máa yọ gáàsì ìdáná látara ẹ̀ lówó tí ò gani lára gbogbo ẹ̀yin tẹ ní sokeway àtijọ́ a lè bá yín yí padà sí ti ìgbàlódé tí a pè ní sewage digester bákan náà la ní kẹ́míkà tó lè sọ ìgbọ̀nsẹ̀ domi láìṣe ìpalára kankan fún sokeway yín ẹ kàn sí ilé iṣẹ́ ìfẹ́ làbóyè global concept ní block yk 78 kudaki international market ìkọ̀tú egbe lagos tàbí kẹ́pẹ́
1: 0911 686 3759 0803 295 8814
0: ìfẹ́ làbóyè global concept olóòtú sewage digester.
2: Sọ adúpẹ́ ní ọwọ́ ọlọ́run mọ́mọ́ wa tí a gbé wá ìjẹjọ́ gbogbo ẹ̀yin tí ẹ ní àgbogbo ẹni tó lọ́run pọn mi ọlà fún ẹ̀dá fún ẹ bá ní sàánú ìyá wọn lọ́sẹ̀ tí ń bọ̀ náà fẹ́ lọ sí ìbàdàn níbi wọn ti ń bọ̀ tọ́jú ojú àwọn wọn ní òsì owó kankan ní ọwọ́ àwọn wọn ní kẹjọ wọn là ń fọlọ́run bẹ̀ yín ẹ mọ̀ pé wọn wá ń jẹjọ àtúndáwọ́ ọkọ̀ jogún náà ni gbogbo wa náà là ń ṣe nu tí ọlọ́run bá ràn gbogbo tọ́lọ́run bá rẹ́ nìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká ṣe ẹlòmíà nígbà ọwọ́ tó ń ṣiṣẹ́ kí n lọ owó sí wo ẹ mọ̀ jáwò bẹ́ẹ̀ ànábì mọ̀ mọ̀ sára sáà níbi èèyàn bá bòde lórí ẹ̀sìn ohun tó bá ní ẹ fún mi nítorí ọlọ́run ó ní kẹ́ fún ẹ wá jẹ́ ká fi wé lẹ́tọ́ jìp kéèyàn sọ̀ kalẹ̀ nínú lẹ́tọ́ jìp kó ní àjọ ẹjẹ fún mi ní 200 naira ẹ rò pé kí ló fẹ́ bóyá 200 naira ọ ṣàgbà rẹ̀ ẹ dàpọ̀ ẹ mọ̀ jáwò pé inú ọ̀nà ọ̀la ìyá yìí adédọ̀tun ọmọ tó tún wá ní ìjẹjọ nọ́mbà tó pè lórí bánpè ní nọ́mbà nọ́mbà náà ni ẹni tó bá fẹ́ fún ọ ní nǹkan ẹ dàpọ̀ ẹ bá ní sàánú ọlọ́run sàánú ẹ̀ náà 70 80 82 5277 70 82 80 5277 70 82 80 5277 bánpè ẹ wà bá mrs mariam jimọ ọmọ wọn ni ẹ dákun ẹ bá ní ràn wọn lọwọ wọn wà nílé wọn pè mí bí ẹmẹrin wọn làwọn etí rẹ nìkankan kọ ẹ dákun ẹ bá ní ràn ọlọrun rìn náà lọwọ
3: gbogbo ẹ tà pé ọlọrun náà bá kì í sùn ẹjọ
2: dákun ẹ nígbà tó táwa mú wá ní òní ọdẹ pé àní lè fàágùn arákùnrin kan ni lọwọ àbí arákùnrin kan lọwọ ìyá rẹ tẹlẹ wọn ni ǹjẹ ọràn ni kí bàbá ìyàwó kó fún ọmọ ní ilé nígbà wọn bá sí àwùjọ kọkọ ọmọ gbé bẹ àmúnídùnú ni lẹkọọ yẹn kọkọ ìyá ìwà rẹ nìṣe rú orí bẹẹ fún ni ọmọ dùn ni nísìn yálégbé nísìn ọlọrun kan sànú wa ni lọwọlọwọ báyà ń káyọ òkè ni owó lèwo owó lèwo iṣẹ òsì mọ bẹẹ ni owó lé nílé epo ló ti lèwo àwọn onílé náà ra sìmẹ́ntì ní owó gegegege kí wọ́n tó rẹ́ yàrá kan tó ọlọ́run ọ̀ràn gbogbo wa lọ́wọ́ gbogbo wa ni ẹjẹ́ ká ṣiṣẹ́ ọlọ́run o ẹjẹ́ arántí ọjọ́ tá a sùn tá a ní dìde o ẹjẹ́ arántí o gbogbo owó tá a bá gbà à ní fi wà wọn à ní fi wọ ẹjọ́ gbogbo ilé tẹ kọ́ òní jóná gbogbo ẹ̀yìn ayálà àwọn àrètá rẹ ta ní ilé tá ọ̀rẹ́ tiẹ̀ o so ni arákùnrin bá ń gbà tó ń gbà lé tán ó ní wọn bá sí àwọn ọkọ lọ bẹ ó ní lọ́ba di alẹ́jọ́ kan lòun bá pẹ́ kó tó dé ó ní so lòun bá dé lòun bá sọ pé ódọ̀pù ló mú àwọn lọ́nà bí sí àwọn ó ní ìyàwó bá sá kó lóko gbá lóko bá mú ó ní ìyá ìyàwó náà wọ́n dẹ̀ ń bẹ́ ń lé wọn wá máa ṣe ìtọ́jú ọmọ èmi ọmọ tí ìyá ìyàwó ń wá dé bí ìjẹ pé ìkra dáradá tàǹbákà kí nílẹ̀ yorùbá bàbá ọkọ ìyá ọkọ ló lọ ọmọ láti tọ́jú tí ìyá ọkọ ọba sí lọ́kàn ìyá ìyàwó ìyá ìyàwó kó lọ bẹ ọ nígbà òde bẹ lọjọkọ bẹ oṣù kìíní oṣù kejì wọn ò kó bẹ ibẹ wọn sàn gbé àní ẹ ń sọkọ ọmọ rẹ iye ọbẹ tí wọn ó sì àní ẹ mọ so ìgbà òde pé ìyá ọdọ alẹ ni ọba ní ọpẹ ńta ni ọba tì mọta ẹ ní bí ọlọkọlọ sùn bẹ wọn á ní òkè o nígbà alẹ dẹ mọ ọlọrun má ṣe mí lọ máa lè kí máa sùn lé àná òun náà dẹ yàrá mú ara gánà má sì go ọyà ara kẹrù rẹ padà lé bàbá rẹ ẹgbọ ẹyin tí ẹ ń gbọ wa nulẹ se n tarakunrin se ọdà àbí ọdà ni ìyá ìyàwó náà pé ẹsẹ rẹ tó rìn lọ ní ìrìnwá òní ẹni àtò oúnjẹ wọn ebi lè bàbá yín ni lè bàbá ọkọ ni bàbá ìyàwó ni ìyá ọkọ náà ìyá ìyàwó náà wà nbẹ ẹ ti jogun lé bóní ẹ ti sánú o ẹ wà nbẹ̀rẹ̀ pé ẹjọ ẹ bá wọn dá sí ẹ gbọ́ ẹyin tẹ̀ ń bẹnu lé ẹ pé 08033462512 08033462512
3: bóòlù sí ní lọ́dọ̀ tí
2: yóò bóòlù sí ní lọ́dọ̀ tí ṣé kọ́ máa má lẹ́jì ẹ̀kọ́ máa fara rún kí wọ́n máa nà náà ni
3: torí kúrò lànà o
2: bàbá wa kí kan tákùá gbogbo ẹyin tẹ bá ní ṣe ìyá yìí lánàá ọlọ́wọ́ bá ní sẹ́yìn náà lánàá ẹ the aris number 9 ní àgọ́ òun yẹn wà dúpẹ́ fún àní dààmú gbogbo ẹyin tí ẹ̀ ń bá wa bọ̀ ẹ dàpọ̀ ìyá wa kọ ìyá ò ní gbà ẹ dàpọ̀ ẹ bá ní ràn ìyá yìí lọ́wọ́ 4C2512 egbo se karakunrin ikoko omo ba ti lo bo ti koko abi ko pada le en to ba fe ba ni da si
3: ori mo se tin ti
2: lo je bu gbe
3: le ti en awu gba ide
2: awon eyan mi ti de
3: mo du ba ko ba ko ni ko be
2: o mo je iya ko ni gba ale ka ro era ma o olorun ni to Ese oyawa eni damu oju ni tin o edagun oyawa iya ko ni gba e ba ni ran arabinrin iyawa e lowo ah baba wa ni olusi oro na e ka aro sa
4: e ku eto
2: e ara sa baba wa ki loruko yin o abi
4: olusi oro na lati sasagun tade
2: baba wa ni si se oju ni tin o olohun je pe fun agugu adura te n gba fun ati mo olohun je gba o kini ko se o
4: amen erin to fo soke o ti be
3: be
2: Hello. Yes, ma. Kini loruko yin o?
5: Mo la je ki a ki o ti lati ba ko
2: igbo. Kini ko mo yi se kini ko se?

0: iṣẹ́ Bond FM 92.9 àtẹ̀jíṣẹ́ ilé ìwọlé láti ọ̀dọ̀ alàgbà ṣẹ́gun gbé ilé yẹn Ṣẹ̀gẹ́ Ventures. Wọ́n ní ká máa kí ìyàwó ọ̀rẹ́ àwọn yìí Happy birthday Madam Elizabeth Bamidele Kọ́láwọlé aka Mama Tutu. Wọ́n ní èní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ní ọjọ́ ìbí yín lágbà Ọlọ́run ọba ẹlùgbà ọdún láyé láṣẹ Aláwùrábí. Wọ́n ní Mama Elizabeth Bamidele tí wọ́n ń gbé ní God's Own Estate nílùú Sango. Wọ́n ní ẹkú pọ̀pọ̀ ṣinṣe ayẹyẹ ọjọ́ ìbí yín tó gbòde kan. Ìgbà ọdún ọdún kan ni ọ̀tẹ́ bá ń gbọ́ alàgbà ṣẹ́gun gbé ilé Ṣẹ̀gẹ́ Ventures. Lọ ní ká máa kí yín.
1: Bond FM 92.9 Bond FM Bond 92.9 FM Akarawompa lo kaju e ko giri to ba je ti royin ere idaraya eto to munadoko royin ti o se gbe leyin enikeni Bond 92.9 FM e ma

àsìkò òdìbò dé ẹ̀tọ́ gbogbo aláti dìbò àbí o sì níbẹ̀ orí bí wọ́n ṣe pin ọ̀dà ta ni wọ́n máa ń pin ìpín kúkúlé lọ́wọ́ bí ọ̀ṣẹ́ ẹni tí ò sí níbẹ̀ ṣe bí ẹni tí ò sí ń lé lẹran rẹ̀ ń bò ó kọ ọ̀rọ̀ ìdìbò ń lẹ̀ gbogbo wa lọ́kàn o ẹni bá ń kọrin kòkànmí tí ò jáde dìbò ìwọ̀nba ìbò tí àwọn tó jáde dìbò bá dì ni wọ́n máa ta lẹ́ni tí ọ̀yẹ́ lóye ọ́ wọlé tí ó sì máa ṣèjọba lẹ́ni tí ó dìbò lórí lẹ́ni tí ó dìbò ò sì ní lè gbin nítorí òun ló fààyè sílẹ̀ fẹ́ni tí ọ̀yẹ́ lóye láti wọlé nítorí ẹyọ ìdìbò kan ṣoṣo lè gbólóṣèlú wọlé ẹyọ ìdìbò kan ṣoṣo lè fẹ̀yìn olóṣèlú janlẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ni láti dìbò ipa rẹ̀ ni láti yan ẹni tó wù ọ́ ẹni tí ó dìbò ń kó bá ara rẹ̀ ó sì ń kó bá Nàìjíríà iléeṣẹ́ Bond FM 92.9 ló ń rọ̀ yín pé ẹ jẹ́ á jáde lọ dìbò lásìkò ìdìbò torí ọwọ́ ara ẹni la fi

Yorùbá bọ̀, wọ́n ní ẹ̀yin ló ń dàkùkọ. Nítorí náà, la ṣe ní kí àgbà má ṣe rẹ ọmọdé jẹ o. Ìjọba Nàìjíríà ló dé wọ̀ nílẹ̀ yìí láti máa tẹ̀tọ́ àwọn ọmọdé mọ́lẹ̀. Ẹ̀yin òbí, alágbàtọ́, alábàágbé, alájọrò, ó ti dẹ̀ṣẹ́ o láti máa na ọmọdé lálùbami. Ìwọ tó fẹ́ olùrànlọ́wọ́ nínú ilé nílé ìtajà, rí i pé ọmọ tó fẹ́ mú sọ́dọ̀ pé ọdún méjìdínlógún. Yàgò fún sísọ̀rọ̀ kàátọ́, òun èpè àti èébú sáwọn èwe. Fífọmọdé ṣiṣẹ́ bọ́ra ti dèèwọ̀. Má fọmọdé ṣe bárà. Service boys, service girl, fọ́ ọmọ tọ́jú orí wọn ò tó nǹkan ò bófin mu. Ẹ̀yin àgbà àyà, tẹ́ ẹ ṣe ìyàwó mi ìyàwó mi, ọkọ mi, fọwọ́ tọ́ àwọn ọmọ ní ààyè tí kò tọ́, ẹ ṣọ́ra yín o. Ọ̀rọ̀ èmi ni mo bi àtòkú àtàyè ẹ̀, kò ṣẹlẹ̀. Òfin orílẹ̀-èdè yìí Child Right Act ti la ẹ̀wọ̀n ọdún mẹ́rìnlá kalẹ̀ fẹ́ni tó bá jẹ̀bi títẹ̀ tọ́ àwọn ọmọdé mọ́lẹ̀. Iléeṣẹ́ Bond FM 92.9 ló ní má tẹ̀ tọ́ ọmọdé mọ́lẹ̀ kó má bàa fẹ́ wọn jura.

0: wà ní ọkọ̀ yín.
1: Kò sí nǹkan kan sá, kò sí nǹkan kan. Akọ̀ ń jáde lọ ni.
0: Kí wá ló ṣojú àwọn ọmọ yín tó fàrò báyìí?
1: Ebi ló máa pa wọn sá, ebi ló ń pa wọn.
2: Ọ̀gá ọlọ́pàá wọ̀ yìí máa sọ ọmọ wọn. Wọ́n fẹ́ kó wa lọ ọdún òjì kejì lọ fi wá ṣiṣẹ́ dí o.
0: Ó yá ẹ bọ́ sílẹ̀. Ṣé ẹ lọ jọmọ gbé ni àbí?
1: Ó ti ọ àjọmọ gbé o, àwọn ọmọ mi ni wọn kàn parọ́ ni.
2: Àìsọmọ yín.
3: Àjọmọ gbé ọ̀daràn òṣìkábíamọ léṣebímọ tó bá jẹ́ ọmọ rẹ ń kọ.
4: Ìkéde yìí wá láti iléeṣẹ́ Bond FM 92.9. Ẹ jẹ́ àmójútó àwọn ìwé wa.

kí ẹ̀yẹ ẹlẹgbẹ́ mi kú débí àsìkò yìí. Òdòdó ẹ̀yẹ ni ètò tí ẹ̀ tẹ́tí gbọ́ ní Bob FM 92.9 tiwantiwa. Lórí ètò yìí ni àwọn ọmọdé ti máa ń kọ́ ẹ̀kọ́ sí nípa sísọ èdè abínibí wa. Ẹ̀yẹ ẹlẹgbẹ́ mi, ǹjẹ́ ẹ̀ ń gbé àṣà àti èdè Yorùbá lárugẹ bí? Orúkọ tèmi ni

tó ń kò bá sí nílé kẹ́nikẹ́ni má dábà kọ̀kọ̀ lẹ́yìn òun owó ni kẹ̀kẹ́ ìrere owó ni dáǹsì ohun gbogbo owó ni kókó ṣùgbọ́n kò ṣe fi pa ni ẹni kọjú owó ni ó kọjú ìrìn alákejì àlejò lowó owó kò níran owó ni sọ mọ́dí bàbá owó ni sọ bàbá dọmọ owó ni sọ ẹ̀gbọ́dàbúrò bí olówó bá ń sọ̀rọ̀ tó lè ẹ̀bá wa ìtàn wọn ní ṣe ló fi yọ̀ ni olówó ayé o bí tálákà bá ń sọ̀rọ̀ tó lè ẹ̀bá la iná wọn ní kò lọ sí orí agbẹjọ́mọ́wọ́ ta ní òfin nímọ̀ ohun tí ó fẹ́ wí oṣù ní jẹ́ ta nímọ̀ ọ́ rí owó ní jẹ́ mo bọ́ ọtan ọ̀rọ̀ owó kan pá kò ṣe má ní ni owó òkú ènìyàn lẹni tí kò lówó lọ́wọ́ owó la fi ń kọ́lé owó la fi ń tọ́mọ owó la fi ń gbéyàwó má fòó gbẹ̀yìn lọ́rọ̀ mi olúwa jẹ́ ìrọ̀wọ́ fi ṣe rere àmì àṣẹ ẹ ṣeun.

gbé tọmọ bá lè jò ń bọ̀. Ọmọ tó yàn tó yọ ojú yàn fi ta wá lára. Bí abú nílé ìbí òsì nílé. Ọmọ ẹni àwí fún ni. Ó jẹ́ kí n bímọ yẹ̀ láyé mi. Bí a bá dàgbà bí àdògbó. Ọmọ ẹni nítọ́jú ẹni. Gbogbo àgọ́ tọ wà lábòsùn. Wá rí fi ta ọmọ lára. Bí iná bá kú ọ̀fẹ́ rúbojú. Bọ́gẹ̀dẹ̀ bá kú ọfọ mọ ọ̀rá tò ní. Ṣòkòtò ní jogún ìdí. Ọmọ ẹni ní jogún ẹni. Ó jẹ́ kọmọ rẹ́rẹ́ gbẹ̀yìn gbogbo wa. Àmì àṣẹ.

ọlọ́run fún ètò tòní mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn akẹgbẹ́ mi tí a jọ wà lórí ètò tòní tí a bá fẹ́ kópa lórí ètò òdòdó ẹ̀yẹ pàápàá jùlọ ẹ̀yìn iléèwé ẹ pé olóòtú sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706 854 1065 0706 854 1065 ẹ jẹ́ kí a tún pàdé àwọn akẹgbẹ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò òdòdó ẹ̀yẹ orúkọ tèmi ni Omidan Adéọlá Mákindé ó dẹ̀bọ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi.

0: ọgbọ̀nìyàn láàrin lọ́kọ́láyà jẹ́ ìṣòro tó ń kojú mọ̀lẹ́bí ní gbogbo ìgbà pàápàá jùlọ tó ń ṣàkóbá fáwọn obìnrin ìrọ́pọ̀ ìyàwó kí ló dé tó sọra rẹ di abẹ̀ṣẹ́kù bí òjò tó ń fi ẹ̀ṣẹ́ dábìrà sára ìyàwó rẹ èyí tó ṣèlérí àti nífẹ̀ẹ́ títí dọ̀jọ́ alẹ́ ìwọ ìyàwó náà abẹnufẹ́lẹ́ bí abẹ aláìgbọ́ràn tí ń bọ́kọ ṣagidi nínú ilé ẹ jẹ́ ká lọ mọ̀ pé rògbòdìyàn inú ilé máa ń ṣàkóbá fún àgọ́ ara títí ayé ni lẹ́nu ọkùnrin àti obìnrin pàápàá jùlọ àwọn ọmọ tẹ́ ń fa wàhálà yìí lójú wọn ọ̀pọ̀ ọmọkùnrin ló máa ń ní lérùngbà wípé nǹkan tó tọ́ ni láti máa irúfẹ́ ìwà báyìí tí àwọn bá dàgbà bẹ́ẹ̀ làwọn ọmọdébìnrin máa ń bẹ̀rù àti lọ́kọ lọ́jọ́ iwájú nítorí ìwà burúkú tí bàbá wọn bá hù sí ìyá wọn lọ́mọdé ọ̀pọ̀ ọmọdébìnrin ní irúfẹ́ ìwà báyìí máa ń ṣàkóbá fún ní ọjọ́ iwájú wọn àtọkùnrin àtobìnrin ẹ jẹ́ ká gbà láàfíà láàyè láàrin ara wa ẹ jẹ́ ká dẹ́kun dídẹ́yẹ sí ara wa lọ́nà àìtọ́ yóò ṣeéṣe fún wa o àmọ̀ràn rèé láti lè ṣe bọ́ fm.
1: alábàárù alábàárù alábàárù.
2: oya
1: kẹrù tẹlẹ mi.
2: bàbá wa sọmọ yìí wàá kéré jù fẹrù yìí.
1: kí ló kọ òun bẹẹ ọrọ mi dẹlẹrù ṣọgbọlẹ yọkẹ.
2: dádì wa ọmọ yìí lè jọmọ yìí ìjẹ́ tí ẹ̀mọ́ pé kò dára rárá ká máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára ká máa lò wọ́n nílò ẹrú tàbí ká máa fi ìyà jẹ wọ́n. àwọn ọmọ wọ̀nyí àwọn ni ọjọ́ iwájú wa lẹ́yìn ìwà ọ̀la àjọ àgbáyé yẹn United Nations pàápàá wọ́n fa dúró gidi sí kí a máa fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára kódà ìjìyà tó gbókun ń bẹ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà fa ẹni tí ọwọ́ bá tẹ̀ tó ń fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.
1: tọ́ ní ọmọ ní a jẹ́ pé mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o.
2: ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ o nítorí pé ojúṣe gbogbo wa ni ojúṣe tèmi ojúṣe tiẹ̀ láti rí i pé a ò fi àwọn ọmọdé ṣiṣẹ́ agbára.

àwọn kọkàn gó ńlá go méjìlá ọ̀sán lù ẹ̀ka sàn án akú ìsinmi lónìí ìròyìn àpapọ̀ rèé tó ń dé sí ti gbọ́ yín látìlẹ̀ ìṣẹ̀bọ́n fm 92.9 kẹjà nípínlẹ̀ èkó síwájú ẹ̀gbọ́kókó tó ń bẹ nínú ìròyìn náà àwọn agùnbánirọ̀ tí wọ́n mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé ni wọ́n ti ní kí wọ́n mú ìpínlẹ̀ nílẹ̀ yorùbá tó bá wù wọ́n láti tẹ̀síwájú ètò ìsìnrú ìlú wọn wọ́n ti rọ àwọn orílẹ̀-èdè nàìjíríà láti rí dájú pé wọ́n gba káàdì ìdìbò wọn bí àjọ inec ti ṣe sí gbàgede wọn sílẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà o àjọ tó ń gbógun ti ayédèrú jíjẹ àti egbòogi olóró nílẹ̀ yìí nafdac ti faraàlú létí o láti orúfẹ́ ohun èlò tí wọn yóò máa rà nínú ọjà àkọsílẹ̀ àìsàn ẹ̀bólà fojú hàn lórílẹ̀-èdè kenya ènìyàn kan ti jẹ́ ọlọ́run pé níbi àyẹ̀wò tó fojú hàn pé àìsàn ọ̀hún ògbójì kan lórílẹ̀-èdè náà wàyó ìròyìn náà rè lákọ̀tún látẹnu abdul fatah abdul gafar àwọn agùnbánirọ̀ ogun tí àwọn ajínigbé tí wọ́n yọ̀ǹda ni a gbọ́ wípé wọ́n ti ní kí wọ́n mú ìpínlẹ̀ yòówù nílẹ̀ yorùbá tó bá wù wọ́n o òbí àwọn agùnbánirọ̀ náà tàkùrọ̀sọ pẹ̀lú àwọn oníròyìn ní àná tó sọ di mímọ̀ wípé ìpínlẹ̀ tó bá wù wọ́n ni wọ́n ní kí wọ́n mú báyìí láti tẹ̀síwájú ètò agùnbánirọ̀ ìsìnrú ìlú wọn ó ti ẹ̀já sí wípé mílíọ̀nù mẹ́fà náírà lẹ́nì kọ̀ọ̀kan ò bí àwọn agùnbánirọ̀ ọ̀hún san kó tó di wípé wọ́n rí ọmọ wọn gbà lọ́wọ́ àwọn ajínigbé o ọ̀kan lára àwọn tó mórí bọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà joy zainab sọ di mímọ̀ pé tòótọ́ òbí òun àti àwọn mọ̀lẹ́bí àtàwọn olólùfẹ́ ni wọ́n dá mílíọ̀nù mẹ́fà náírà náà jọ kó tó di pé wọ́n dóòlà ẹ̀mí wọn padà lọ́wọ́ àwọn ajínigbé o ẹ̀wẹ̀ adíje dupò ọmọ ilé-ìgbìmọ̀ asòfin tó ń lọ fún ìgbìmọ̀ ilé-ìgbìmọ̀ asòfin lẹ́kùn àgbádárígì kejì lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc ni alhaji oladunjoyè ọlátúndé ti gbogbo ayé mọ̀ sí oládùn olóyin ti ké sí àwọn ọmọ olùgbé ẹkùn àgbádárígì láti jẹ àǹfààní gbígba káàdì ìdìbò èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè nàìjíríà ọ̀rọ̀ yìí jẹyọ níbi àpérò àwọn alẹ́nulọ́rọ̀ tó wáyé lẹ́kùn gbàdágùrì ibi tí adíje rupò náà ti ké sí àwọn ọmọ ìlú àgbádárígì wípé ó ṣe kókó ṣe pàtàkì láti jẹ àǹfààní tí àjọ inec yìí kéde káàkiri orílẹ̀-èdè nàìjíríà èyí tó bẹ̀rẹ̀ láti àná alhaji olatunde oladunjoyè sọ pé káàdì ìdìbò lágbára èyí tí wọn yóò lò láti fi yan ẹni tó bá wù wọn sórí àlééfà sọ di mímọ wípé àwọn tó forúkọ lẹ̀ fún ìsọ̀rí àkọ́kọ́ tó ré kọjá lọ láti oṣù kẹjọ sí oṣù kejìlá ọdún 2025 ni wọn ti ní káàdì wọn ti wà nílẹ̀ báyìí ni àjọ inec tẹ̀síwájú pé ó lé ní 100.3 million ọmọ nàìjíríà tó forúkọ lẹ̀ tí káàdì wọn sì ti wà nítòsí fún gbígbà ó ti ẹ̀já sí pé ìpínlẹ̀ èkó ló léwájú tó pọ̀ jùlọ pẹ̀lú 7.4 million àwọn tó ti forúkọ lẹ̀ fún káàdì náà adíje dupò lẹ́kùn gbàdágùrì ìkejì ọ̀hún sọ pé ìrètí wà wípé àwọn olùgbé àjàrà ìbẹ̀rẹ̀kọ ìkọ́gà ìlógbò àti morógbó yóò jẹ àǹfààní nínú káàdì ìdìbò pvc náà ó rọ̀ wọ́n o láti lọ sí ìletò kálukú níjọba ìbílẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́jọ mẹ́sàn-án òwúrọ̀ títí di aago mẹ́ta ọ̀sán lójoojúmọ́ láti gba káàdì ìdìbò pvc yẹn fún àwọn tó forúkọsílẹ̀ o ó fà wọ́n létí láti dájú wípé adíjọ́rúpọ̀ ẹgbẹ́ òṣèlú apc ni kí wọ́n lo káàdì ìdìbò ọ̀hún fún ìtẹ̀síwájú ẹkùn àgbádárigì bákanú ẹ̀wẹ̀wẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ ṣe sọ̀rùn lọ́dọ̀ adíje dupò sípò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apm nípínlẹ̀ èkó ọmọọba làjà adéoyè tó ké sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá nípínlẹ̀ èkó láti lo àǹfààní tí àjọ inec fi ilẹ̀ fún káàdì ìdìbò pvc yìí kí wọ́n lè ba àṣojúṣe wọn ní ìgbáradì ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ọ̀gbẹ́ni ọmọọba adéoyè ṣe àpèjúwe ètò ọ̀hún gẹ́gẹ́ bí àǹfààní tuntun fún ọmọ nàìjíríà aráàlú èkó láti gbáradì yan olórí tó wù wọ́n sórí àlééfà tí ó pín mùdùmúdùn ìjọba d
dodo won omo ba de oye tenumo awon alale eto amoriya re bori ba se lori gege bi gomina ipinle ko oni awon eto amoriya labe asia eto atunto eko reset Lagos agenda eleyi ti o fi mese ko gbe ipese ile igbe olowo poku opopo na to lokululu ipese ise fun opo odo eto eko to yoranti ilera to peye abu to duro ori ati oro aje ti o fi ru won ni agbara amo sha o kadi dibo pvc bi o sile kun gbogbo eto atunto eko to hun la le ikale fara ilu eko gege bi alamojuto eto ni re olusegun taiwo ti se fi sode fun awon oniroyin Hadige dupo gomina labi ase egbe oselu NDC ni gboro ipinle Eko ogbeni fun iso doati ti tiso loju egun awon eto amoriya men bi logbon to nile bori ba se lori gege bi gomina ipinle Eko lodun to nbo awon eto ohun lo npe fun atunto ile egbe olowo poku fun mekunu eto lera eto eko igbokegbodo gbangbala santaleka eto sijoba awon araalu ati bebe lo ogbeni fun sodo ati o kede alaale ti e to pe akori re ni ona tutun new road in lagos eleyi ti adigedupo igbakeji re abileko tola ni animashaun yo si fege tegbe pelu re lati dijedupo na pelu igbe aye otun fara ilu eko adigedupo gomina labi ase egbe oselo ndc se adehun lati pese ile igbe olowo poku ti o din die ni igba egberun fun awon araalu laarin odun merin pelu eto ilera ofe fun awon alaboyun atomo opolo to fi mo eto eko ofe lati bere pepe de ipele girama ati technical college dofe fun awon akeko ati wi to fi mo ohun jije fun gbogbo ile eko ofe ile eko to je ti ijoba o dokita fun sodo ati te siwaju pe koni si eleya omeya nipa iseto amoriya ipese ojuna to yoranti ati oko reluwe fun opopolopo olugbe ilu eko adije dupo gomina ndc na tenmo wipe ijoba ti oni ni ara ilu lara nipa eto oro aje lohun yo se ati gba keji re abileko tola ni animashaun to se ileri lati sise papo pese eto amoriya fara ilu eko iroyin apapo le ngbo lati le Shabond FM 92.9 keja nipinle eko

0: kí a kábọ̀ sórí ètò ìrètí ayé òfin dídá àkókò owó iṣẹ́ ìgbàgbé ibi tá a ló kó ti sí ibẹ̀ náà ni a ó ti máa tẹ̀ síwájú fún tọjọ́ ti tẹ̀lé ẹni tí a gbà lálejò ìdíje ìjọ náà ni arábìnrin kẹ́hìndé akínjìbí tí wọ́n jẹ́ ibi tí ó gbé ìpèníjà ẹsẹ̀ wọ́n sọ fún wa àwọn ohun tí wọ́n ti là kọjá ibi tí wọ́n dé dúró yóò tún máa tẹ̀síwájú nínú àlàyé orúkọ náà tó tẹ̀ yìí Alhaj Muhammad Fayoreji Oluwege láìgbàgbọ́ àwọn aláṣẹ apàṣẹ ọkọ̀ ní Bọ́ndé Fẹ́mi Lẹ́tírọ́sáì bàbá wa Oluwagbe Gbọ̀ngàn Fátìlé Tújọ́ láì nílé kan àti Gàdíyàtọ̀ Aṣírò náà ni ẹni ojú ọ̀rọ̀ fọ́sọ̀sì ni Hamdulillah Sayyid Salahuddin ọmọ tó mọ kúrò lórúkọ tó lọ́jọ́ Alájọwà ẹ tó káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Tí ẹ fọ̀rọ̀ rẹ ti sí níjẹ̀ ìjọ, òun náà ni ibi tí olúwa ti gbàdúrà pẹ̀lú ààyè tuntun tí ẹ ti wá bẹ̀rẹ̀ sí ní pa owó tí ó mú ọlọ́lọ́pọ̀ onílọ́pọ̀ ọ̀tí ẹ ti ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìyá wa lẹ́yìn ìgbà yẹn báwo lọ tó ṣe wáàrùn.
1: Mo sọ fún ìyàwó pásítọ̀ mi wí pé mo ní lówó fífẹ́ mi ní ìdí 10,000 naira. Mo ní ọmọ méjì kó wá wọ́n fún wọn ló mọ̀ wọ́n wá mú owó mi wọ́n á fi bẹ̀rẹ̀ ọjà yẹn díẹ̀díẹ̀ lórúkọ ìyàwó pásítọ̀ ni Asa Ugwu.
0: Asa Ugwu.
1: Yes.
0: God bless you all.
1: Tí wọ́n wá fún wọn owó mi wọ́n bẹ̀rẹ̀ sí ta ọjà yẹn díẹ̀díẹ̀. Ìlú tí wọ́n ti rí pé wọ́n ti ta ọjà yẹn ni wọ́n wá lọ́tọ̀lọ́sì. Lọ́tọ̀lọ́sì àwọn ọmọ wá láti Lekki. Láti wá ṣe ẹgbẹ́ wá di ẹni tó pẹ̀lú ọmọ pààkì mọ́tò síwájú ṣọ́ọ̀bù bí láti wá ṣe ọ̀rẹ́ nínú iṣẹ́ díẹ̀díẹ̀ pẹ̀lú gbogbo ní okú àwọn mọ́kànlá ní iṣẹ́.
0: Pẹ̀lú ìpèníjà yín fáwọn tó rúgbìn ìyàwó lè kọ́
1: nípa rárá o rárá o ìṣẹ́ni tó ń pèníjà kòkó nínú bẹ̀bẹ̀ sí kó àwọn ọ̀rọ̀ iṣẹ́ yóò wá rí ìkan nínú àwọn tí mo kọ́ níṣẹ́ tó rẹ́pẹ́ ṣe yẹn ló ṣe ní ìwé yìí ni bá ṣe sọ̀rọ̀
0: mo
1: ṣáà kọ́ ọ tí ó kàn dọ́jọ́ kan òjò rọ̀ gbogbo àwọn ọmọ yẹn wá ti lọ òjò rọ̀ mi wọ́n mọ̀ kó tó ṣẹlẹ̀ mo bẹ̀ sí ọmọ mi pé tí wọ́n fi ṣe sílẹ̀ kí ni mo fẹ́ ṣe ọlọ́run òun ni pinnu dání kò kọ́ ọ̀rọ̀ báyìí báwo ni mo ṣe máa ṣe ọlọ́run kí ni máa ṣe èmi kò dẹ̀ sọ fún wọn pé kí mo ṣe padà sílẹ̀ rẹ̀ wọn nígbà tó ti ń rí owó yìí látọjú kí n wò èyí tí yóò ṣe mo bí wọn ṣe kọ orúkọ mi ní wọn bá àwọn ọmọ ṣe máa ṣe wọn ojú kan bẹ̀rẹ̀ sí mi ní ìrìn àti fẹ́ bẹ̀rẹ̀ sí èsì ìdánwò tí mo ní tẹ́lẹ̀ ni mo máa tún lọ padà máa rìn
0: àbúrò àtọkọ
1: àbúrò àtọkọ tuntun bí àwọn ṣe máa ṣe tí wọn fi ṣọ́ọ̀bù sílẹ̀ máa lọ sí ní ìwé mi bí àwọn ṣe fẹ́ ṣe pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ní gbé ìgbésẹ̀ ọ̀rẹ́ bá ẹ̀ẹ̀kan nílé ìwé mi ẹni yẹn báyìí ṣe nílé ẹ̀kọ́ ẹni yìí ìfún mo wá lọ bá wọn pè ní mr soji bẹ́ẹ̀ ni oyèrèdè
0: mr soji
1: oyèrèdè bẹ́ẹ̀ ni wọn ní kéèyàn kí ni mo fẹ́ ṣe waec wọn fẹ́ ṣe waec yìí ó ní gbọ́dọ̀ forí sí látọjú ojú ètò ìbá lọ sílé ìwé ní à bí mo ṣe wájú ó wá sọ fún mi 25,000 naira ni wọn wá ṣe exam mi wọn ní kò sí wàhálà wọn wá wá owó wọn tó bá ti tó táwọn ẹ̀kọ́ sọ fún mi ó ní kópa kan tó wá ń ṣe ẹ̀yìn lọ́dọ̀ mi wọ́n sọ fún mi ẹ̀dùn nípa ọ̀fẹ́ padà sílé ìwé mo ṣàṣe bẹ́ẹ̀ yẹn mo bá bá wọn sọ ìgbà tí mo bá lódìyẹn sọ lódìyẹn ló wá ń bá mi sọ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ waec àti ìgbà tí mo bẹ̀rẹ̀ waec ká mọ̀ ṣe àfọ̀rọ̀gbìṣà mo ṣàṣe waec mr soji oye gbà mí yìí ló fún mi ní 5,000 naira kún 20,000 naira owó mi tí mo fi san owó náà lọ́run so lẹ́yìn ìgbà yẹn mo fẹ́ràn láti máa fi ọ̀rọ̀ mi lọ pásítọ̀ mi torí pé bàbá yẹn dá agun sí mi nígbà tí mo ní anything bàbá yẹn ó máa ń dúró tì mí orúkọ mi ni john ministry of reconciliation ministry of reconciliation mo wá lọ sọ́dọ̀ bàbá mi wọ́n sọ fún wọn bàbá john ìyàmádì wọ́n sọ fún mi pé bàbá báyìí ni mo ṣe nílò ni mo ṣe fẹ́ ṣe bàbá yẹn that's good my daughter keep it up bàbá ìwọ̀n bá kí ọ̀rọ̀ kìtọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ yorùbá ọ̀rọ̀ ni ó dá bá a ṣe wá ṣe ẹ̀gbọ́n ọ̀rọ̀ tán bẹ́ẹ̀ ni mo táyé mi ń dùn pé mo fẹ́ padà sí ilé ìwé mo máa ń rò pé ṣé àwọn ilé tí ń fẹ́ kí n ṣe kí n fẹ́ ní ìwé. Bàbá kan náà ni tó ti wọ́n máa ń sọ fún mi pé ilé tó ti rówó ọjọ́ padà sí ilé ìwé je pada se le mi o sha le le ko sha mo se ki to se wa ki ni wa lo ra awon series of textbook
0: mo
1: abo se ka to ni mi ni o mo se lati lo se lesi mo abo se ka ki to ko ni school I was science class science class mo mo physics dada but chemistry mo good one na de ki se ko to wa ko ba ni de ki lo se heart around my right heart my body say can go down can you mo shaka mo sha mi every day we so for 150 question every day ti ma ti se 50 la ro ma se 50 lo sun ti kokon si ni shop mi ma ti se 50 la le every day mo se be fun osubele loko ti mo fi se like but ma se like pe mo yo fe lon gbogbo patapata boda eyo ko ti o da nbe So gbogbo kini ni safi okun si so nata mo je ni to je pe ewo ni so mi ni o ki kere ti mo so mo pe o mo yi le da mi loju mo wa gbadura gan mo ko ki kan ti ma fe se mo wa gbadura kin to se mo wa gbadura mo wa lala iyawo baba ti mo so pe mo akoko fun ni 8000 naira oko mi ti ku da mi mo wa su mo wa di baba pastor ile to sese wa nbe ju yamade mo wa gbo baba yin lenu
0: pastor yamade
1: mo ju ala ipe that cause that you are planning to do don't change it mo se tanjini mo tanjini don't change what don't change what mo se ni ko ma pare o yoruba yin ma so mo wa lo study linguistics in yoruba lori be mo se jump mo se jump akoko mo score 190 ebe ni mo fi mu akunda akunda akoko so nigba ti mo de te mo de akunda akoko mo se kino pe oko tama akoko ma se post jump mo ni o se dada so mo sa mo ni mo wa so fura ni pe te se ba n gbe mi subu a ma ti gbe mi iwo ile iwe mo ma lo se tori ladugbo mo se wa fi se yeye pe eléyìí tó yẹ kó lọ lọkọ tó ń sáré iléèwé máa dún mi dáadáa bí mo ṣe gbọ́rọ̀ mi náà jẹ́ kó ran lára mo sọ fúnra mi wípé nítorí pé wọ́n dún mi màá wá ṣe kìíní gbà tí ọlọ́run ṣàfún mi lórí ọ̀fẹ́ mo wá tún tú another jam ṣe pọ̀sùkọ̀ 2022 báwo ṣe fi yọ lọ́dún náà lọ́run ní buhari tó kánsìn pọ̀sìtì ẹ̀ ní bí mo ṣe wọlé nìyẹn mo ṣe wọlé mo ṣáà wọlé pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run pastor nìyẹn làwọn àkó fún mi ní owó kí wọ́n fi san that is pastor john yamade àwọn ọmọ àkókò fún mi ní 50,000 naira kí wọ́n fi secure kí wọ́n fi secure admission yẹn mo ní kí n lè ṣe ọ̀pọ̀ mo sọ fún gbogbo àwọn ènìyàn ní o wípé mo ti wọ school kí wọ́n lè rí èèyàn support mi lọ́kàn mi mo sọ fún wa ni mo lè tẹ́ ní pé anybody ọlọ́run máa ń ràn mí lọ́wọ́ ìgbà tí mo fẹ́ lọ ṣe state of origin mo ti ń yíra àti lọ sí year one tó bá máa ní ìdí state of origin nítorí mọ̀ pé mo ń sáré iléèwé mo sọ fún àwọn àwọn mi ní kí mo fẹ́ lọ study mo fẹ́ lọ study yorùbá kẹ́yìn dé study yorùbá ṣó mo pé yorùbá lé ní mọ̀ mọ̀ God will see me through. You told me that I'm going to be okay. When you show me okay, you go at the baby. And you told me I'm just sham. That's the key. Let me show you sham sham. You told me today. Now, my cousin has told you today. You must have fear. I'm sitting here. When you feel no baby. Year 1, year 2, year 3. When you think you are going away, you told me it is a dear. Be a dummy look at me to feel it. You told me I say. Maybe I went to Nija, she won't be bound when you bring your paddy, you bash your kick paddy.

ṣàpàṣẹ iléeṣẹ rédíò yìí pàápàá jùlọ màmá wa ọmọbabìnrin wúrà ọlá adénìkẹ adégòkè lórúkọ gíwa wa lè ṣe wa bọ́ndẹ̀ fẹ́ alàgbà gbẹ̀ngà fátìlẹ̀ lórúkọ tún jí ọlálẹ́kan tàjọ jẹ́ akéde ètò láti dájídé àsìkò yìí yanni àtọmọ bello ayáṣù lórúkọ tí mẹjẹ ká fi pàdé sí ìrọ̀lẹ́ ẹ̀ka ìdọ̀mọlúàbí yóò ti máa gorí afẹ́fẹ́ ọtí aago méjìlá àbọ̀ bá ti lù àgbẹ̀jọkọ̀ náà fún àwọn ẹ̀yà ìgbò gọ́ọ̀sì ń dúche ti wà ń bì báyìí wọ́n máa sọ pé ingiri gíndò adúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá o adúpẹ́ yín tẹ̀ nífẹ̀ẹ́ wà nígbà gbogbo adúpẹ́ lọ́wọ́ aláyélúwà ọba rírìwánù babátúndé akíọ́lù olówó èkó bàbá fuad adúpẹ́ lọ́wọ́ yín kì í rédíò wọn kúrò ní bọ́ndẹ̀ fẹ́ ọba babátúndé ògúnrò bí oníṣàṣà tìlú ṣàṣà akíyìn o láìgbàgbé láńlọ́ọ̀dù wa ń bì báyìí ọbọ̀lúwa ṣẹ́gun adéyẹmí àjàsà àwúṣẹ tìlú onígbòǹgbò kábíyèsí akẹ́yìn náà ọba dr sulaimon rajé aṣáde oníbàẹkùn kábíyèsí akíyìn gbogbo ẹ̀yin bá lẹ̀ wa gbogbo akíyìn o gbogbo wọn pátá náà kí n fi lè ṣe bond fm ṣeré wọn náà ní fi yín ṣeré tí ẹ fi yín ṣeré nígbà gbogbo jẹ́ ká fi ayọ̀ àtàláfíà pàdé lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ gọ́ọ̀sì kéde o ọ̀dì mà ó ti ń kọ́ mi lédè ìjọ́sì ti ń bọ́ ẹ ṣe tẹ̀ǹtẹ̀ ti sì wáyé rẹ̀ o.

0: Good FM 92.9 náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ kásán ẹ kúrọ̀ lẹ̀ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Akíwakú weekend. Báwo lojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín? Òrùn ló ń mú lọ́wọ́ lọ́dọ̀ ti wa níbí o. Ó yẹ kẹ mọ̀ pé bó ṣe wolúwa ló ṣe ń ṣọlá. Ọ̀sẹ̀ tó kọjá, òjò ló rọ̀ tí ilẹ̀ sì tutù níwọ̀nba. Àmọ́ lọ́wọ́ tá a wà yìí lọ́dọ̀ tá a wà níbí, òrùn yẹn pọ̀. Ó pọ̀, ó ṣe díẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ pé lọ́wọ́ Ọlọ́run pọ̀ bá wa lára mu. Tó jẹ́ ká wà láyé, ká wà láyé ara wa. Àbọ̀sẹ̀dẹ̀ Ṣókúnbí lorúkọ tèmi.
1: Èmi ò tiẹ̀ mọ ohun tí mo ṣe, òun tó fi dìbò pé àárín obìnrin òun náà ni mo wà. Ẹ bá rílẹ̀ obìnrin, ẹ bá rílẹ̀ obìnrin, mo dẹ̀ nílé ti kún. Àbí obìnrin, àwọn ọ̀gá wẹ̀ bó ṣe wọlọ́run ló ń ṣọlá. Wọ́n ní mo láìkó obìnrin, mo ní mi ò láìkó obìnrin bẹ́ẹ̀ náà. Ṣùgbọ́n obìnrin ló kó sí mi lọ́wọ́ gbogbo ìgbà. Mo dẹ̀ máa ń yẹjú. Màá gbójú sọ̀rọ̀. Ẹ kú ilé torí ẹ̀sìn kó wa. Láti ìsì tó fi di aago mẹ́jọ alẹ́ bẹ́ẹ̀ ṣì máa gbọ́ wa rèé. Ẹ ti mọ̀ ọ́ àbí ẹ̀yin tẹ̀ bá tì mọ́ ẹ̀dákun ẹ̀jọ̀ ẹ̀ wá nǹkan fìdílé. Kájọ múnú ara wa dùn kájọ.

0: ṣe gbẹ́ alẹ́ wọn ọ̀dàlẹ̀ ni wọ́n kọ́ ọmọ ṣe gbẹ́ ilé wọn ọ̀wọ̀n ọ̀dà ó ti dìwà wọn ó ti dè ṣe wọn ó tẹ̀ sí mọ́ wọn lára má ṣe gbẹ́ alẹ́ wọn ọ̀dàlẹ̀ ni wọ́n ọlọ́wọ́ ọ̀dàlẹ̀ ni má ṣe gbẹ́ alẹ́ wọn ọ̀wọ̀n ọ̀dà
1: ọlọ́kùnkùn ṣe tó bá ti sí ń bẹ̀ a sọ pé òun tẹ̀ kúkú ṣe mọ́ ẹ̀rọ agbára ń bà òun ó tún yánsìn ó tó ẹni kò pé 30 minutes mọ́ ó kù 20 minutes gan ní gbogbo ẹ kù tó bá ti ṣe gírírírí wá gbọ́ ẹ ló dì ẹ ló máa gbọ́ agbára ló ń pè ẹ léyìn àti bọ́sẹ̀ ẹ kújọ́ mẹ́ta gàrí ṣé dáadáa lẹ wà ẹ káàbọ̀ sórí léde wà yìí ẹ káàbọ̀ sórí ó dá kẹ́ ẹ máa sinmi ẹ̀wẹ̀ kí àti bọ́sẹ̀ bó ṣe wá yọ gbogbo wá ṣe jọ́njọ́
2: àyà
1: kún ẹ̀yìn náà kún ẹgbẹ́ náà kún
2: olúwa yẹ mi sílẹ̀ àtòkè mẹ̀sí
1: olúwa ṣeun olúwa gbogbo nǹkan tó ló máa tẹ̀dẹ̀ kí fẹ́ gbọ́ nìyẹn o àti olúwa yẹ mi sí àtòkè mẹ̀sí ó ló máa tẹ̀dẹ̀ kí fẹ́ gbọ́ ó láìkè òkè mẹ̀sí bí nǹkan míì
2: mo fọwọ́ bẹ̀ ni
1: tẹ bá fẹ́ mọ̀ bóyá láìkè òkè mẹ̀sí tó bá ti di 11 sí 11:30 lálẹ́ ẹ̀yẹ gbọ́rọ̀ ẹ̀yẹ gbọ́ ètò àwọn ọkọ̀ àwọn àyà
2: wọ́n dẹ̀ ní yẹ́ mi sí lọ̀gá pọ́n lé
1: ọlọ́run gbọ́
2: ọlọ́run
1: ẹkú dédé àsìkò gbogbo bí kíbi tẹ́ tí ń gbọ́ wa tẹ́lẹ̀ tí ń wò wá bí ìran náà ni tó bá sọ pé bọ́lá tí wò wá á jẹ́ ọláìdé ọlọ́run òjẹ́ lórí facebook bẹ́ẹ̀ náà lórí tiktok láìdé ọlọ́run òjẹ́ olọ náà ni àtúntí dé sórí ètò yìí wù mí láti iléeṣẹ́ 92.9 FM bó ṣe máa ṣẹlẹ̀ níjọ mẹ́jọ mẹ́jọ nìyẹn bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yìí rédíò yín síbẹ̀ wá rí àwọn owó lélẹ́yìí wà láàá ti mọ̀ wá bí ẹni mowó ká tó dé báyìí àwọn tí wàá máa ń pè wá ní adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kò ń ṣe àwa náà ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ àtàwọn ọ̀gá wa níléeṣẹ́ 92.9 FM tó ní ká máa lọ pé kò sí nǹkan kan ẹrù tábí amòkí túwò wọn ni wá gbé ka yín mọ́lé ẹgẹ́ kí gbogbo ẹyin tí máa ń kí gbogbo ẹyin kábíyèsí tẹ́ ń gbọ́ mi láti ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi pátápátá porogodo kábíyèsí o kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ẹṣin ọba kó jẹ kó pẹ́ o irú kẹrẹ̀ kó di okin ni gbogbo olú tẹ bá wà ní ọba kankan tẹ́ ti ń gbọ́ mi ìlú náà ní túmọ̀ yín lórí inshallah bí kódé láti láì bákan náà mo kí gbogbo ẹyin bálẹ̀ o káró lé o mo kí gbogbo ẹyin bálẹ̀ o mo kí gbogbo ẹyin ìyá mi ńgbà tí ìyá mi bí mi tán tó wá bí mi léyìn lọ́wọ́ tẹ́ ẹ̀ sì ń tọ́ mi tó rẹ́pọ̀ ọ̀já tẹ́ ẹ̀ sì fi ń pọ̀n mi tí mi jábọ́ lẹ́yìn ìní jábọ́ láéláé mo kí gbogbo ẹyin ìyá lájé níbi tẹ́ ẹ ti gbọ́ mi mo kí gbogbo ẹyin ìyá lóde mo kí gbogbo ẹyin ìyá lọ́jà mo ní wá ayé tiẹ̀ ní ìdààmú mo á fi kí màmá mi dáadáa owó ọ̀la adéníkè adégòkè ẹ mọ̀ gòkè ni ẹ̀ní jábọ́ àwọn ní díẹ̀ ló wá.
2: ẹsẹ̀ mọ kórúkọ yẹn rò wọ́n.
1: adégòkè
2: ok báyìí.
1: ok lọ́láhó máa rè àyánṣọ́lá rè nílùú igi jẹ́gẹ́dẹ́ dàrẹ́. kò ṣe òkun kò ṣe àyánṣọ́lá làǹkì wúrọ̀ làǹkì yóò mọ̀ gòkè ni kò ní jábọ́ káwá ti bẹ̀ wá kí olóòtú àgbà wà ní àyín headmaster.
2: bẹẹni mr gbenga fatule
1: èmi sì máa béèrè lọwọ ga o bóyá kọ ọmọ níbi tó sọ pé headmaster.
2: ẹ ti ń bẹ̀rẹ̀ náà láti jẹ́ tí mo ti sọ fún yín pé ọ̀gá iléèwé kan ni.
1: òkè tó rẹ́nu alhaji mawufu dì ní olùyege lèmi ti máa ń gbọ́nu kókó ní ìwé
2: òye. bẹẹni èmi náà wá bá wọn tuntun sọ wọn fi rán mi ṣá o torí mo sáfẹjọ.
1: kò sí wàhálà ọlọ́run á jẹ́ ká rí yín pé ọ̀gá bákan náà màmá wa ọrẹ olúwa ogun náìkè 616 àníwá yín tí ìbákan náà bí sọlá balógun pọ́ǹkì màmá ni máa ń jí sòrò tíjà láyé kẹ abẹ́rẹ́ gbólóhùn tí ń ní gbogbo ara mo kì í yan ọ̀gá mo kí gbogbo yín atẹ́ni tí mo mọ̀ tí mo dárúkọ atẹ́ni tí mi mọ̀ tí mi dárúkọ gbogbo yín pátápátá tẹ́ ẹ jọ́gà ní àyín ẹ ní dààmú mo ní wá yín tí ẹ ní wọ́wọ́ tí ẹ ní wọ́mọ tí ẹ ní wàhálà fún ara tí a tún ti dé sórí ètò yìí ni wọ́n bóyá sẹ̀ kí wa o.
2: mo wá o kí n tiẹ̀ kí n tó kíra mi ná kí n kí landlord wa ní àyín ọba olúwa ṣẹ́gun àjàsá onígbòǹgbò àwùṣẹ ti ìlú àwùṣẹ mo kí n pé kábíyèsí o.
1: àwùṣẹ ti ìlú onígbòǹgbò kábíyèsí o kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o mi ní wá yín tí kábíyèsí
2: o. bẹẹni èmi ọmọ akísọdé mú kí yín kàbọ̀ sórí ètò wa ètò yín èyí mú mi bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ 30 minutes.
1: ó wá wítọ́ ó ní òun nìkan ó lóun nìkan wà láàrin obìnrin a ti bọ̀ pólíṣì náà ni astaga fún ilà ó láìkì obìnrin
2: kan ó dẹ̀ wá láìkì obìnrin wọ́n ń gbọ́n lé rẹ̀ má dà lé ru
1: wọ́n lò wọ́n ni
2: ọ̀rẹ́ mi má dà lé
1: ru fàkíọ́ mẹ́ta You know, you're wrong. Olorun gbo wo en te ngbo mi e to ba wu mi o kin wo re mi mi de fe ko ri be eyen wo nkan kan sele ni enijo meta o de tin sele at least o ti sele n se o ti to e meji to ti sele laarin odun yi ti ma ni se be lo se ma ma ri lo ni ma so fo re mi pe akoya ko ma ri be na e wo ko se ba se le toju nkan to o e je ka ma fi eyan kan sile pe aya fi je n toju owo si lagbaja lowo abi je n toju kini kan si tamodo lowo se ni ti aba toju nkan se eyan kan lowo ta fi gbogbo e ta ko sodo okun wa ta so pa afẹ ki gbogbo afẹ ki won ri wa afẹ ki won ri wa nkan lo ma pada wa di teni eleni gbeyin ni be ni eni kini kan na gege bi a se wa nisin mo ni atm ti mo fi gbowo ni ori pos nisin omo mi o mo pin mi olo ma ja ri damu won mo pin mi o o de need lati yo owo jade owo na ri yo yi be na ni bank amo mo pin ya iya o mo pin omo iyen ti wa di wahala bayi nti bo so fore mi ni yen o oba ni e ba lo se ba mo pin e ko le gba gbogbo e wo e bota sugbon nkan to e to dabe o ma n bayi ti o dabe o ma n baje ni gege be yin oloyinbo se ma n so pe disadvantage
2: abi an advantages the advantages and disadvantages
1: The merit and the merit. Owo ye ma do wa awon bank gbeyin ni awon lo ma pada lo gbeyin ti bo so fore mi niyan o oni ko gbodo so fun oni o gbodo so fun
2: ki lo fe so fun fun
1: ah so mo pe awon to nbe ibi de ma ti e ta ti ki fe gbo won ara wa leleyi o
2: ki lo fe so fun
1: eyin e gbo yin ara le
2: o ohun so ti e
1: ah
2: ma gbo temi mo ti e so ohun
1: so ani o ye ko ki oko so fun yawo pe ai ba mo in case of in case
2: se yawo so ti e
1: ohun ma so ti e no sugbon oko lo lati so oko la need nkan fun bye ta fe gba ta fe gbowo jade
2: yawo ni dat so ti abi ki yawo lo ti e olorun a fun lalafia now
1: ani oko lo re bayi
2: eh now
1: lo lo bayi o de wa ni lese ko aye eso ko ohun to ye pe a fe gbowo jade se ro pa awon o pe abi ki no ma lo nsin o ma so wi pe o ya e se oju yi e la enu e la eti e la apa ko to di wi pe ma se o ma gbowo jade o ma se gbogbo jade o ti gboju boda sibe won se ran gbo mu boda sibe a ri nkankan o so ti ye yi
2: nigba ti boda wa ri bi la n bayi bi la wa fe se
1: eh o na ni pese beje wa lo je ko ma keyan ma ko ma so pin ni pe pin ni bye ni pin ni o
2: oro mi ko ma da bi so
1: pe number fa wa ara le sugbon o ni gbo temi yin na lo ma n
2: pin mi 3581421608135814216 number te ma fi da si eto yi hun mi ni yen eh e we so
1: iyawo jebu e ka san e ku de da si ko
2: wọ́n gba yín gan.
3: Ọ̀pá ni mo lọ fẹ́ gbá lára yín bẹ̀.
1: Ọ̀lẹ́ mi o. Ami, ami.
2: Ati awon lara mo fe wa kin se be mo pin ni daddy.
3: Ah, ki lo de
1: fun? Eh, se ko wa so fun eni.
3: Eh.
1: Ati awon lara e wa de alomi e wa so pin ni daddy fun. Hello, my hello sir. Feliz Olasukomi lati Akeson Godo. eyin ewo o ti doju ko ti doju kini bayi o nje baba o so pini o la n gbo won ka kiri se ore mi wa ni ko tu gbodo so na pelu bo se fo owo lori awe o ma gba gbogbo owo yen ton
2: ma pa mo mo obirin awon mo mo iya won no ma tele
3: eh no ko ti mo se ma pa se ma bi mo to e pe no ni ni ayo okan ninu awon mo te yan ba bi
2: o da eh eh eh wi
3: ah nada o nada ku ja pa le se ni neni ko to ma mo bi ni ya to ma mo pe ja ke to jun ko ba je lo ma to fa ni koko ninu awon mo ha yi lo gbo won le da ba ko
2: awon baba yen o da won ni bi ni
1: wo ni wa enti oku felisi awon ti bo so yi awon to njo won janu ni o ti bo wa so fo re mi to re mi tu wa tu wa to tu wa nda mo to tu wa gba mo ro
2: pe
1: o ma so ti be lo do ke ni owo yen nsi won o wa la kan ti nsi owo yen wulo bayi nsi lati fi ogun nsi ko wulo lati fi ogun nsi owo yen wulo owo yen o se nkankan mo baba yen nsi o wa mi to ti so pe boya o ngbo nsi ti tawo yo ba ma gbo to fi ma so pe okay ati gbo ega ka shipping fun o tun so popo gbodo shipping na
2: o da wa so di kolobo hello
1: hello melo sir
3: akole
1: mama mi
3: ya ba ka la ni so la la ni ba
1: e ku de da asiko
2: mama mi
3: wa ti ba
1: ta ba ma
3: e ba ni ka re yi da ga
1: an gbo wu na gbo
3: eh eh ka yi ara pin ni e ke mu je so ye
1: eh
3: ta ba nga mo ye ke yan so
1: to ese modupe iya mi ya bo salami lati bafu
3: bafu
1: e ni damu mo ni wa yin ti ti mo so fara mi niyan o nse to fun mo tun ma gba ni to wa ni ori ara eyan to tun fun ma gba moro wi pe ah
2: ni won ma lu jibiti
1: ni ah ni wo owo yi back lo ma je gbeyin
2: e gbogbo o ma lalafia lo gbowo e
1: o da
2: e lo e to le se e to le ma o
1: Mr. Maruf lata lakoko ya mura de ka ki yoju na ngbiyanju lati wole mo gbo yin Mr. Maruf
3: o ya ko so pin ni mo so ba ke so fun ya o ya ko so fun omo
1: ah e se o
3: ti wa se yin pa mo be to ba lo je be to ba lo so ba lo be mi mi awon ba ki lo ma je o ya mo le
1: e se o
2: le ku
1: se ba ngbo se ba ngbo ba yin se ba ngbo re mi ba yin to wu mi o ki wu se ba ngbo ba yin
2: e se
3: o le se mo koko de ku
1: a ja pa wu lo lohun
2: ko le ku yin ko le se yen fokan bale
1: o lo lohun
2: mi ati won si soro nje ta
1: ah o da mo ti gba o
2: hello
1: hello melo sir
3: e ko le
1: e ko le
3: e ko e to wa ma ti ko de be mo ni
2: o
1: da ami
3: ata pa ti ka
1: ta ta sir
2: e ba yi de radio yin e lo le
3: yo so fun ya won ya ko le so fun ka won ma
1: to
3: o re ojo tai na
1: to
3: o ya ko ki sinu oya ko so fun ma so fun ya ko
1: to
2: eru na lo ba won tori situation to wa nle
1: situation wo we wo lo wa nle situation wo lo wa
2: o ba won mo si o se trust ya mo si nu o se trust se fe ko so pe di
1: mi wo pe mo wa la to sele ba ipo to gbogbo se wa lo hospital ti o ri ti won ri nkankan ti won owo fi ogun sa o o mo nkan to sele sa
2: se yawo la je seku
1: olu wo la je seku o ni
2: no no in ti mo
1: o ni ajeseku koda
2: lo wo ti en ko le seku e
1: o la je ju o le
2: da le sanwo won pada
1: a le sanwo won pada se to ba po won ti yawo yen ni la kan te yan ara le ti o ba to owo ti to owo ti won fe lo nko aluko try lati ma so daaja lati ma gbiyanju
2: won
1: daada nkan to ba wu mi ma je ko gbiyanju lati
2: eh
1: e be ngbo
2: because oh bawo ni mo se fe pute o sa baba yen legbon won de laburo ki gbogbo awon yen na family kan kowo titi won
1: ti won ba si ti won ba si nto si
2: won ba de ti gbadun
1: ti won ba si won ba si nto si
2: nko si nkan to ma se ba
1: iwo gogo lo fe ki baba yen gbe mi mi
2: ah
1: iwo ni
2: emi ke
1: to ba ko to ba ko ba mi se ko wa ko gbin kokoya ko Hopefully, I.
2: No,
1: you
2: I'm
1: know
2: not,
1: what
2: I'm not an angel of doubt.
1: Ah.
2: Negation jellyku. So me le baba baye baba ye, what you do is right.
1: Ah.
2: Eje keep repeating. You come back gbogbo wo yin. Awon mo si o se trust, obirin si o se trust. 08135814216. Keep your pin and everything. It's called confidential. Even in bank, woman, so. Why don't ever share your pin?
1: Oh, she be tell your man also for your cocoa to buy fit to fit to give to do.
2: No, no, she trust. To buy bank, we buy the phone, we buy.
1: Ah, Allah.
2: Baba, I'm a file. Oh. Oh, Asha, le ko alafi. Aki ya wey lo bagbo bank you want jadi.
1: Ah, mo she in come by. Allah, I'm a buy me phone, baba, I'm a file. Call long we le do marry. Lo le.

0: 58 minutes náà wà báyìí nílé ìrúṣin ìlú ilẹ̀ avery tó wá kí sílé pẹ̀lú ayò kan sí odò bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ ẹ̀yẹ sọ fún pé tó bá di 7:45 AS Monaco a máa gbàlejò tòlú ìyẹn ní France League One náà ni o Brest àti Angers wájọ máa mú kọ́lẹ̀ ní 7:45 yẹn náà Lorraine àti Paris FC 7:45 yẹn náà ni wọ́n wá ìfẹsẹ̀wọnsẹ̀ PSG àti Le Mans àwọn náà máa mú kọ́lẹ̀ 7:45 yẹn náà ni ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn náà máa wáyé.
1: Tó bá rí bẹ́ẹ̀ tí ń sáré yabala bíi torí pé orílẹ̀-èdè Nàìjíríà ìlú mi ni ìlú mi náà sì ni ìlú olókìkí ìlú tó ní làákàyè tó ní àlùbáríkà náà ni lára àwọn ọmọ wa lórílẹ̀-èdè Nàìjíríà bíi lọ́pọ̀ sókè rajà pé òun fẹ́ tẹ̀síwájú nígbà tí wọ́n rí pé ìṣesí ẹ̀ da nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá pàápàá jùlọ lágbàáyé nínú kan super cup náà ti mú eléyìí o agbábọ́ọ̀lù tó láàmìlaka náà tuntun ni osinachi ohale náà ló ṣe ọwọ́ rẹ̀ àdéhùn pẹ̀lú ikọ̀ komo 1907 láti máa tẹ̀síwájú nínú komo 1907 láwọn obìnrin wọn tẹ̀wánikáwò dáadáa ọmọ ẹ̀ ti ṣe dáadáa nínú super eagle tó sì yẹ pé tẹ̀wánikáwò mùsùlùmí ṣe ìdẹ̀kọ̀ yẹ fọwọ́ sẹ́yìn bí tí wọ́n mọ lẹ́kùn wọ́n tọ́gbọ́ àdéhùn pẹ̀lú ẹ̀ pé ikọ̀ komo ni kó máa bọ̀ láti wá darapọ̀ mọ́ àwọn máa gbá bọ́ọ̀lù níbẹ̀ kó sì máa tẹ̀síwájú ó kò ní mexico láti darapọ̀ mọ́ ikọ̀ komo 1907 lórílẹ̀-èdè italy bákan náà tony cruz ó ti gbìyànjú pé òun fẹ́ tẹ̀síwájú níbi akọ́nimọ̀ọ́gbá láti lọ sí iléèwé lẹ́kùnrẹ́rẹ́ láti lè ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ míì tí ó bá kọ́ lé òun ní sáà tó ń bọ̀ látàrí pé ìgbáradì rẹ̀ láti ojú náà ti lè bá a ní ìwé ẹ̀rí tó yanrantí gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ìkọ́nú àwọn ikọ̀ tí ó lọ kọ́ lé lọ́jọ́ ọdún òní tó rẹ̀ pé náà nìyẹn pé òun fẹ́ darapọ̀ mọ́ ikọ̀ gidi ni o ní sáà tó ń bọ̀ tóun bá ti kàwé lákàyanjú.
0: Bẹ́ẹ̀ni jẹ́ fún yín sọ lẹ́kùn a sọ̀rọ̀ àti ẹ̀tí Barcelona ti jẹ́ ká parí bẹ́ẹ̀ni Barcelona ti ń lọ Getafe lọ́wọ́ pẹ̀lú ayò kan sí òdo 5 minutes náà wà báyìí.
1: Mo sọ lẹ́kùn àní tó wọ́n bá lójú kòkòrò ni wọ́n á jẹ wọ́n á jẹ tó mẹ́jọ mọ yẹn bá lọ
2: yìí.
1: ṣẹlú márùn. ẹ ẹ ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́
0: àlẹ́sọ̀
1: ọ̀rẹ́ àlẹ́sọ̀
0: ọ̀rẹ́
1: àlẹ́sọ̀ ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́
0: àlẹ́sọ̀
1: ọ̀rẹ́
0: àlẹ́sọ̀
1: ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́ àlẹ́sọ̀ ọ̀rẹ́ àlẹ́sọ̀ àwọn ilé madrid lérè ayé tí kò lọ lẹ́yìn wọn tomatini madrid wà tí ẹ.
0: onímínì sáà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó lé lórí náà ni madrid lórí sọ pé torí pé barcelona wà ń na ìfẹsẹ̀wọnsẹ̀ pé òun ti lose méjì
1: kéegun ó máa jẹ́
0: ohun oníjọ ohun oníṣẹ́ ọkàn mọ́
1: ẹ classico
0: ẹ gbé wa ẹ ẹ classico ẹ̀dẹ̀ ló yẹ tó máa tún ṣe kíní ẹ̀ fún
1: mi. ìpàdé dìgbà yẹn náà
0: ìgbàlódé ọ tó bá jẹ́ pé madrid ló fẹ́ nà barcelona nígbà náà bí 2-1 kíníkan àwọn kíníyàn ṣùgbọ́n tó bá jẹ́ pé barca ló máa fẹ́
1: nà madrid wọ́n máa ń nà bí olè ni. ìpàdé ìgbà yẹn náà mọ̀ pé ní òṣìṣẹ́ àwọn ayé náà ni ó máa ṣẹlẹ̀ àádín tó ṣẹlẹ̀ bí wọ́n máa ń pọ̀ tí yóò fọ́wọ́ tẹ́lẹ̀.
2: I will call the music.

0: bí àwọn ìfẹsọ̀ ṣe máa wáyé lọ́la ẹ ká lára lọ́nà fàníkà ti máa gbọ́ torí pé kò sí àkókò mọ́ torí pé àkórè afẹ́ ká gbọ́ àwọn ìfẹsọ̀ ṣe olùbá ní ọ̀la yìí.
1: tiwa la máa kọ́fẹ́ bẹ̀rẹ̀ aago mẹ́rin ni ọ̀pọ̀lọpọ̀ máàchì tó máa wáyé lọ́la ní nigeria professional football league àwọn rivers united wọ́n máa jálejò nílé abia warriors.
2: marawa united a máa gbàlejò enugu rangers ní aago mẹ́rin yẹn náà.
1: kun khalifa àwọn náà máa gba shooting star lálejò aago mẹ́rin yẹn náà ni.
2: nasarawa united àti doma united battle of the united aago mẹ́rin yẹn
1: náà. àwọn kalu pillars wọ́n máa jálejò nílé plateau united aago mẹ́rin yẹn náà ni.
2: sporting lagos a máa gbàlejò bende insurance.
1: wari wolves fc náà máa gbàlejò inter lagos.
2: Bẹ́ẹ̀ni Inter Lagos àti Sporting Lagos yìí àwọn méjì.
0: Débí máàchì méjì ni àwọn méjì yẹn.
2: Àwọn méjì wọ́n ti ń gbógbò náà wọ́n gbógbò
1: ìpínlẹ̀ Èkó yọ.
2: Bẹ́ẹ̀ni wọ́n gbógbò ìpínlẹ̀ Èkó wọ́n gbé yọjú dí.
0: Ní ti EPL ká máa tẹ̀síwájú torí pé lọ́làdé yìí Crystal Palace àti Nottingham Forest máa mú nǹkan lẹ̀ láago méjì gédégé bákan náà. Austin pẹ̀lú Everton láago méjì náà ni òun gbà tí Liverpool pẹ̀lú Man City máa wọ̀ yáàjà láago mẹ́fà àbọ̀ gédégé nírọ̀lẹ́ ọ̀la. Débí máàchì ni kí ló máa ṣẹlẹ̀ àwọn méjì lọ́dọ̀ tèmi. Man City lè lu Liverpool mọ́nú ilé ẹ̀ tí ẹ pé yóò wọ́ọ̀kì lónìí
2: ni. Bẹ́ẹ̀ ni Spanish La Liga náà ìfẹsẹ̀wọnsẹ̀ máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ní bá di aago kan ọ̀sán. Elche a máa gbàlejò Celta Vigo 5:15 nǹkan kí ló fẹ́ ṣẹlẹ̀. Real Sociedad àti Deportivo La Corona wọn a máa mú nǹkan lẹ̀ tó bá ti wá di 5:30 aago márùn-ún àbọ̀. Real Betis a máa gbàlejò Osasuna tó bá ti wá di aago mẹ́jọ tó máa fi kásẹ̀ ńlẹ̀. Racing Santander a máa gbàlejò Valencia.
1: Bundesliga lórílẹ̀-èdè Germany àwọn náà máa gbábọ̀ lọ́la ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ló máa wà ńbẹ̀. Aago méjì àbọ̀ ni àìlèburúmọ̀ Borussia Mönchengladbach ó máa jálejò nílé FC Cologne nígbà tí àwọn Freiburg aago mẹ́rin àbọ̀ làwọn máa gbàlejò Schalke 04.
0: ó dára tó bá rí bẹ́ẹ̀ tó yà àsìkò ẹjẹ́ sọ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà láwọn obìnrin wa ní tí wọ́n ṣe tí wọ́n fi lu ikọ̀ Comoros ní òpin ọ̀sẹ̀ tó yẹ pé méjì sódo náà ló yọrí sí ṣùgbọ́n káwọn àgbẹ̀ ó sì ní second leg o bẹ̀rẹ̀ kí ṣoníṣẹ́ o ẹlẹ́yìn bá ṣe é dópin náà ni wọ́n yìn lábẹ́ ẹlẹ́ẹ̀kejì náà ni pé yóò wáyé ní ọjọ́ Tuesday October 13 tí wọ́n ti gbà náà ni Remo Star Stadium ní Ìkẹ́nẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run ní Ìkẹ́nẹ́ náà ti gbà ní second leg ìfẹsọ̀ náà láàrin àwọn àti Comoros àti lọ́dún wọn lé wọn wá kún káde ládé báyìí kí a parí ẹ̀ bí òjẹ́ ti ju ẹ̀kan sódò lọ́nà káṣá lù wọn ká lè pèrè gédé láti lọ fún Olympic ní ètò ń bọ̀ láìpẹ́ yìí láì jìnà torí àsìkò jẹ́ nǹkan tó wà bẹ́ẹ̀.
2: Lẹ́yìn kákò sọ fún pé Syria ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé 11:30 Como àti Roma àwọn àjọ máa mú kọlẹ̀ Lazio Monza aago méjì Lis àti Bologna aago méjì ẹnu mi Sassuolo AC Milan aago márùn Juventus àti Cagliari 7:45.
0: Ẹ ká máa dágbére torí àsìkò.
2: Bẹ́ẹ̀ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó bá bèrè tòlí tó dẹ̀ bá parí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa náà tẹ́fìgbà kan fi wá sílẹ̀ olóòtú wa ní túnjí ọlálékan Ibrahim ọlálékan IP4 ìlújẹ́ ẹ̀ṣẹ̀.
1: tó adúpẹ́ àbàǹdẹ̀ lọ́wọ́ domindodododo ìgbéyàwó àtàtà ẹtì mọ́ tó ní olúmáìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni kọ́sí máa rí bá sàlámì ló kọ́ mi ń jẹ́bẹ̀ sí oṣù tẹ́pẹ̀ mẹ́ta lóye rẹ́gí báyìí náà ní ṣe bí ìdòlẹ̀ fún eré kàbìtì.
0: títí ìyọ́wọ́ yẹn bá fa pàyẹ́ yọ́mẹ́jọ pẹ̀lú aṣọ náà aláwùrabí ẹ̀ ní kúbẹ̀lẹ̀ nínú àwọn náà ní ṣàìsàn pẹ̀lú aṣọ náà aláwùrabí á gba yín láyọ̀ àti àlàáfíà níjọ́mẹ́jọ pẹ̀lú ògbọ́n náà èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Nurudeen Salawudeen lẹ̀jí ìtì ni gẹ́gẹ́ bí àṣà.

0: ìjọba ìkọ̀pẹ́ nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: ẹ̀ ẹ̀sọ́
0: nítorí akọ lọ́run ṣe ṣẹ̀dá àgbò lẹ́yìn tí ọlọ́run náà dánù tọ́ kó ṣù ní ìwọ adam kò ní dà kí ìwọ nìkan kó máa dẹ́gbẹ́ jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́fẹ́ ó sì yọ ẹ̀lára ogógó ìhà ẹ̀gbẹ́ méjèèjì òun ló ṣẹ̀dá ẹ̀fà ilẹ̀ gbogbo ṣùgbọ́n àwọn ìṣòro ló ń kojú nílé ọkọ̀ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tó gbogbo nǹkan dojú fọ kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yìí olùdé ọ̀lọ́lẹ́rì bẹ́ẹ̀ mi ní olúmọ̀ọ́yì lórí ìkànnì yìí wọ́n bẹ́ẹ̀ fẹ́ ra ṣúlẹ̀ báyìí gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láàbí mọ́kànlá lẹ́ ìgbéyàwó bàbà ètò gidi ni.
2: fẹ́lá ni kí n pè.
3: ó ti àṣebàṣẹ.
2: ibà ò fi ní pẹpẹ ìjọ. ṣé yìí ń dé ìjọ ni. ẹ̀ ń tiro ẹ̀ ń tẹ́pa ẹ wá ń dá sọ́rọ̀ ìjọ.
3: dèrò ń tẹ lẹ́nu ẹ èmi ti sọ kánú ijó alẹ́ òní ẹ dá yọmọ.
2: ẹ bẹ̀lẹ́ o kí ló fa tó tó mù. bàbá ẹ̀yin náà ti sọ pánù. ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan egungun àti ara ara yín jẹ́.
4: bàbá ògbà tẹni bẹ́ẹ̀ gírógbìn ṣe o gbọ́dọ̀ gbòógì bàbá ògbàdúrà mi gbà ló sọ pánù.
3: tó jẹ́ pọ́nà ọlọ́jọ́ mi lọ́wọ́ à ń tẹ̀kọ̀ọ́.

0: Ami Sofo. Ajegu Alodo Baba Agba. Baba Agba wa ni number 20. Amaka Street. Deyara Bus Stop. Off Abaroja Road. Ikotun, Lagos State. Ero bani soro wa. 0806821-6859. Lekan si. 0806821-6859. Doro ke o si legba re lowo. Ko mu dodo Baba Agba. Ko na le so pa nu.
1: Gbogbo apada na mo wipe alaafia olo se pataki lo se popo eda to wa laye ti o ni alaafia ara bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori to ni ni baba wa e ba wa ki gbogbo awon ti won gbo wa ke si daruko yin
0: oruko mi ni baba agba teni begi loju ilu maka onisegun ibile to nfe wi ati gbo so mara ile ore mo ki gbogbo awon baba mama atawon aburo re pe a o ni faisan lugba
2: a wa ni number 20 Amoka Street Dili Arab Bus Stop off Abara Jerol Ikotun. Oni ero ibanisoro wa ni 08068216859. 08068216859.
0: Lori awon aisan kan si keji ta ma soro nipa eni aisan mu san tabi o to ni awon kaabi arumolegun ki lopolopo to ma nfa. Tori ba lo mi o ma to ma nfa bo se le tan ti rin dogun oni pe opolopo mi to ti suburi. Abejo ti ni jamba moto ri abejo ti sise bo ana lo nda to ti faragba ina orisirisi awon kan lo le se okufa wahala to le fa pe ki ati ore ki o dogun ki ati bere sagua o di ora mi o to ba je ni apere pe bi ara ro mi apaliru ese kikan elomi o ma re lo ba igba to ma bo lese to fe jabo to ba je wa apere tete mo gbe aisan tabi awon lo nbo mu agbo ara re yen ati ro dogun ibadi ko ma bo so ni gbogbo igba kati ro dogun ke ti o ma pariwo kaya o ma lu pipipi elomi aya ro ma jale elomi apata ara lati oke desale ni okuta itai elomi igan gbogbo kan lo ma ma ti pipipi ni agbo ara to ba je rawon kan bayi
2: a wa ni number 20 Amoka Street Dili Arab Bus Stop off Abara Jerol Ikotun. Gbogbo bi te ba tin bo te ba ti de ko to roundabout ewo ma wa tun lo se Abara Jerol tabi te ba gbo ko bo Abara Jerol ni ke bere e gbo le ni Dili Arab Bus Stop apa to wo le ya si number 20 Amoka Street Dili Arab Bus Stop off Abara Jerol ni Ikotun Ikotun
0: baba agba to ni be dile ni ke ma so pe Ikotun jina ire we si ogo ni won gbe be kọkọ tọjú rẹ wẹsẹ ọkàn yìí náà kí ẹ nira fàáyù báyìí pé ikọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá gbàtẹ nígbà ibi lójú ní nọmba 20 Amoka Street Dili Arab Bus Stop off Abara Jerol nílùú Ikotun ọba ti dé Ikotun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi pè mí
2: 0806821-6859
0: ẹ̀yìn náà máa bọ̀ gbọ́n ní àfíjì èèyàn tako jù ẹ má sọ pé owó tí wọ́n fi ń gbà ní ọmọ yìí owó tó ń san lọ́dún tí ilé tó ọgbà tó ń dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ń jọ tọ́jú ẹ̀ tẹ̀gbọ́wádé mà nínú àláìná wọ́n bá sọ pé nàlá bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni ó tó bá ti dé ìdákọ́ máa fún ẹ tó bá ti lónú àgbà rẹ̀ mo lo òògùn gbogbo tí ò sí mẹ́ ìwọ náà dáwò kọ́ máa bọ̀.
2: A wà ní nọmba 20 Amoka Street Dili Arab Bus Stop off Abara Jerol Ikotun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859
0: ìwé láti rìn gbogbo fún bóyá ọ̀rẹ́ ìwọ̀nkú wọ́nkú ọ̀rẹ́ òǹtẹ̀ kòlùbà ẹlòmí etí ẹ̀ máa ma pariwo ni ẹlòmí ìbíṣẹ́rì lójú ọ̀nà ní ó máa jókòó bíṣẹ́rì ní ó máa jókòó ẹwọ gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé máṣẹ́rì ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣe yàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di ohun nìyẹn ti ṣe gbẹ́gbẹ́ ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ kú abẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kọ́ máa bọ̀ wá fún ìdìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
2: Ní nọmba 20 Amoka Street Dili Arab Bus Stop off Abara Jerol Ikotun.
0: Tọ́lá bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ bí ojú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkúwọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti èyí di ọ̀rọ̀ fún wọn ìwọ́n bẹ gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti bí wàhálà ẹlòmí máa ń bọ̀ lọ́kọ́lá bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ní ọmọ má jẹ́ kí tí o di bẹ́ẹ̀ tó bá ti lápẹ̀rẹ̀ kéékèèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street Dili Arab Bus Stop off Abara Jerol Ikotun.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859. Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìlú dogun ni àti ṣègbọ̀nsẹ̀ ń dọ̀ọ̀rọ̀ ni ìtọ́jú mi ti máa bọ́ náà ṣàánú wa. Tó bá gbọ́ wa gbọ́ ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báàgì ilé mẹkáníìkì ni ẹlòmí ẹ̀ ló lè bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lòmí ò lè lọ́wọ́ ṣáàjú ara fi orisi ko si fani ko la fun lo ti oni si e ma fi ra yin kere agbo ara ise pataki lati toju e jade ma e jade ke ma abo gbogbo e de ro gbogbo ara mo ti lo le ko si ti e ma so be gbogbo wa la logo ko se ti ologo sugbon olorun oba fe nikan si de nikan lo mo ma se ma ti ko se ti ma gbo so do wa olorun ti gbadura e a ti mo pe adura ti gba ko to gbara le ni to ba ti ra pere gbogbo olorun ni bata n bo lese re e a se nko pada pada lowo lese ati ri gbogbo aparo mi egbe kara ro mi ati gbora gan baba ni party ya yin o le lo ogun ro ni ogun omo le olorun ni ja rogo agbe ni sugbe eto agbe ni sugbe eto ameri o an di magidi won pe ka to olorun le je keri sugbon adua la so ran ju ka gbe igbese ipo to roju olorun to nbe le gbogbo ona ti so wo kan si keji ba ti wa na agbo are to nfura si tete ma bo si
2: number 20 Amoka Street Nili ara bus stop off Abara Jero Ikotun.
0: Lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé dé gbójú.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859. 0806821-6859.
0: Ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ̀jídé bẹ́ẹ̀ dájí tẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹ fi máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ. Lórí tẹ̀lé tẹ̀gbò tí ó mú kára yẹn ṣe kébékébé ṣàgbàdéwé márùgbó takébé lọ́dọ̀ bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ di lójú ìlú màkà ẹni ṣe ní ìbílẹ̀ tó ń lórí àtẹ̀gbò sọmọ ara yẹn lórí ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ara dàbí mọ́tò ni tá a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà níbi tá a bá lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pé lè takú lójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu gbádùn tó ti jọ tọjú ara ẹni tó máa ń sọrọ pé báyìí báyìí lẹ́ra wa àhó tí wọ́n jùlọ ìwọ náà máa ń gbà má máa sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló ń gbogbo ibi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe é fè mí abúlé àgbàrá ló ń tẹ́ ni ara yín ẹni ọwọ́ kan ní ẹgbẹ́ kàrá rẹ mú ni tó bá ti wá rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara
2: ẹni. Number 20 Amoka Street Nili ara bus stop off Abara Jero Ikotun.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806821-6859. 0806821-6859.
3: Bàbá àgbà tẹni bẹ́gi lójú. Ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún? Torí lómi máa sọ pé Ìkọ̀tún jìnà o.
0: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yìí lọ. Kẹ́ ẹ gbéra fàáyìn báyìí. Pé ìkọ̀ tó ń yá lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé bẹ́ẹ̀ lójú.
3: Kí ló ń dọ̀ náà mú? Kí ni ìwọ́n ti náwó náwó lérí? Àìsàn agbánilówó ọlọ́run ẹ̀jẹ̀ á rí. Ogun wàhálà yà ń lu pìpìpì. Àyíntọ́ ẹjọ́ bèrè létẹ̀ ìgbọ́ gbogbo tí mo sọ pátá àwọn alẹ́ àbí mo sọ̀rọ̀ gbogbo ni gbogbo tọkùnrin tó bèrè lómi tá a sọ yìí ṣùgbọ́n ọ̀tọ́ bá wà wọ ojú ọlọ́tọ̀ ń bẹ náà náà tọ́ láìsàn kan sí kejì ń wà dára ìwọ kà sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ náà ló ṣe tọba ti dé lórí gbogbo gágọ́là àlùmọ́ fẹ́ mú wà gbogbo tí wọn náà bá jókòó tọ ni pé ṣe ọlọ́wọ́ lọ́wọ́ báyìí mọ̀páṣà àtàrùn tó ẹ̀bá ti bímọ mọ́ ọ̀dọ̀ sí.
2: Number 20 Amoka Street Nili ara bus stop off Abara Jero Ikotun.
0: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́gbọ̀n òní sọ wá dẹ́ntì ọmọ àti ro àti ó ṣe àfihàn ṣe òye ṣùgbọ́n nkankan ló ṣe okùnfà ẹ̀ kí ẹ bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná lóríṣiríṣi tí wọn ti di gbogbogbò ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀jẹ̀ tó bá ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa ti ìwọ tètè máa bọ̀ ṣàgbàdéwé márùgbó tagbélé lọ́dọ̀ bàbá àgbà tẹ̀lé gbogbo ọjọ́ wa ti dẹ́jẹ̀ wọn náà bàbá wọn ní ìtọ́wò là ń gbàdúrà ọbẹ̀ àkì ń gbókèrè máa dúró ọbẹ̀ tẹ́ ẹ̀ bá jẹ ọbẹ̀ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ̀lú èkó àbíbàdàn ọjọ́ kejì yóò àmọ́ lọ pé ọlọ́ba ara wa tó bá ti dá ni eyín wa ti fowóró ìyẹn kò kọ lójú ẹyín ẹ gbìyànjú mo ti wá bí tẹlẹ mo ti ẹ máa ń sọ bẹẹ o bẹẹ ṣe ń gbọ mi báyìí ẹ dìde fúra ẹ máa bọ pé a ọba ẹjọ ti ẹ wá ẹ mú gbàgbọ yín máa tẹ bá tó ń bọ sọdọ bàbá àgbà tẹ ẹ gbẹ gbẹ gbẹ.
2: Number 20 Amoka Street Nili ara bus stop off Abara Jero Ikotun.
0: Ẹ̀wọ́ akẹ́wà jẹ́ àǹfààní ìwé àti gbèpẹ́ ńlá fíjì ẹ̀yìn náà dìde kẹ́ máa bọ̀ kí ló ń ṣe ọ́ kí ló yọ ẹlẹ́nu wàhálà àti ìdààmú olówó àwọn àgbáyọ tó ti fa àìsàn bóyá àti ìlú gbogbo àti gbẹ́sẹ̀ ìdí wàhálà gbogbo ẹgbẹ́ kara kú tàìta jẹ̀ǹjẹ̀ níbí ni ẹ̀yìn lè wọ́ síbí ni ọlọ́ọ̀bù òní jẹ́ káwa rógbó ọfà ọfà burúkú òní bá wa afẹ́fẹ́ burúkú òní fẹ́ lù wá oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá ẹlòmí afẹ́fẹ́ ni tiẹ̀ ẹlòmí ọfà ló fà ẹlòmí kò sí bá àti ẹ̀mọ̀ tó bá ti gbé ẹ̀yìn lè wọ́n lò ní báṣẹ́ ibi àti àyẹ̀wò àti tó bá yẹ ká sí pé kí ló fà kílẹ̀ yìí tó ń gbé ohun ló ti fẹ́ lẹ́ni àbí má tẹ́ ń lọ ní ìkákẹ́gbà ẹ̀ pì tẹ́ ẹ̀mọ̀ bóyá bóyá àwọn tẹ́ ẹ̀mí mọ̀ tó wá ti dàgbà tó wá ń bara jẹ́
3: awon arun ko ti gbo ma para je were were were ke ma ba ni ara ni eje ni egungun olorun mi je kari ṣugbọn de ba ti wa ri eje ka se ti gbe nse ka mo pe odo baba baba se nbe de loju
2: ni number 20 amoka street Nili ara bus stop off abara jero ikotun
0: ni baba gba te nbe de loju wa
2: ero ibani soro wa 08068216859 08068216859
3: e ma le ti na wa be ti de nikan e yen ni gbagbo ndale e won ni bi na wa ta la so e je ikan le kan e gba pe be ba ti ri mi nile te ba ti duro e ogun ati wahala ati isa to na la o ti se kodi awon kan ta n pari wo na ni ati so bo awon ti sise giri ojamo loke bo awon ko pe ni ojamo elomi ma la de fun moto bi odun mere ma n ko ni mo bule o fo ri abi nfin kankan gba mi kan ama wa fa wa lati da mo agbo ara ngba to ba dojo wa ni bi e to reyan bo se ma ni e te e ba wa mo awa de arun sinu iso sinu egogo sinu ya sinu eja ama woka ama re ka ni wa to je pe ki de to se je ma nu to se je pe ofa to le je tala be fe afi fe buku ni fe lu wa
2: awa ni number 20 amoka street Nili ara bus stop off abara jero ikotun gbogbo bi te ba tin bo te ba ti de koto roundabout ewo mawa to lo se abara jero tabi te ba gbo ko bo abara jero ni ke bere e gbo le ni dele ara bus stop apa to le yasi number 20 amoka street dele ara bus stop off abara jero ni ikotun eko ni
3: ti de baba gba wa ewo bani so hotel fi pe mi
2: 08068216859
0: 08068569
4: Ah,
5: I'm a professional.
4: Oh,
5: yeah.
4: Sure,
5: I'm a professional.

Ṣèṣe bàbá àtẹ̀yìn bẹ́ẹ̀gì lójú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08068216859 àdìkò wọn kọ̀ sí wọn bàbá àgbà wà ní nọmba 20 Awaka Street Dayara Bus Stop off Abayọjaro Ìkọ̀tún Lagos State ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá àgbà 08068216859 08068216859 wọ́n tẹ̀gbọ́n fojú

ṣàwà náà sí nínú mẹ́mbà ẹgbẹ́ ní. Sunday FM náà ń bẹ lára mẹ́mbà ẹgbẹ́ o. Báwa bàńgà ní àgbàrí ìlú Ìgbé. Iṣẹ́ ló máa lo àkókò yìí kí n máa fi kí àwọn tó ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní láti lè ṣe ti wá ń bí Bond FM 92.9 àǹfààní ta nílò. Ìṣà ilé kan ní bàbá bá ṣe ẹgbẹ́ rẹ̀. Dábì mi dáadáa Pastor I.S. Òbí ṣe sọ Pastor I.S. Òbí ṣe sọ. Dábì mọ̀mọ́ ẹgbẹ́ ọmọ rí mi. Láti ní ìjọ GAC Gospel Apostolic Church, Oro Branch 4. Ìní ni ọjọ́ ìbí wọn ìní Sátidé ọjọ́ kẹwàá oṣù kẹwàá 10/10/2026. Ẹ̀rí pé àǹfààní lágbàrí orí lágbàrí o. Gbogbo ẹni tẹ́ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní àǹkí yín láti lè ṣe wọ́n bí Bond FM 982 oríire gbà ní àyà 10/10/2026. Bákan náà mo tún lọ àǹfààní ibi kí èèyàn mi dáadáa ẹgbẹ́ mi tó ṣọ́. Ọ̀gbẹ́ni Oscar tí gbogbo wọn mọ̀ sí ọ̀gá ńlá gbogbo ifọ̀ ẹgàn ní ifọ̀. Ọ̀gbẹ́ni Oscar. Ọ̀gáńlá ẹgàn ní ìlú Ifọ̀ ní Ogun State. Ẹ náà ọ̀nà ìṣe ọjọ́ ìbí pẹ̀lú dádì wa ní Olúwa. Àgbà òjíṣẹ́ Olúwa ni. Pastor I.S. Òbí ṣe sọ GAC Oro Branch 4. Òkè yín láti lè ṣe Bond FM 92.9. Ṣé ìgbà ọdún kan ni o? Happy birthday to you, sir.

náà ni ọ̀gá mi mo kúkú lọ́wọ́ yín dókítà Tunjí Ọlálékan. Ọ̀rọ̀ tó ṣe ẹ̀rọ o. Mo ti pè mí lábẹ́ inú mi ni mo wà pẹ̀lú ẹ. Mo máa ń bọ̀ ọ́, màá ní mi ò gbọ́ ni mò ń bọ̀ ẹ̀. Ìgbésẹ̀ ṣe ń dára tó ń ju fún wa tó ń fún wa lóore gbogbo ẹ̀ kúkú rí. Ìmọ̀ bá ọ̀rọ̀ mi kí alájà oríntẹ́ wa o. Ọlọ́jọ́ ọ̀bí ọ̀sẹ̀ tó kọjá lọ ní mi ò kí òmìnira. Mo kì í dájú ẹ má bínú wa. Ìpínlẹ̀ Nìgálẹ̀ Nìgálẹ̀ náà rò ní o. Kókó kí n gba ọdún ọdún kan ni mo ti àti ṣọdún yìí náà. Ìyẹ̀wò ọmọ October. Ìyẹ̀wò ọmọ bàbàbà. Ìbúrúkú ní bà sínú ilé yín lọ́gbọ́n ọlọ́run. Ọláyé díẹ̀ lọ́rùn tí náà ó ní gbà ọjọ́ ìdí báyìí di àkókò wẹ́. Ọdún 16 kẹ̀. Ní oṣù yìí. Gbọ́dọ̀ màá gbẹ́nu sí nǹkan o. Màá gbẹ́nu sí o. Ọlọ́run gba ọdún ọdún kan lọ́gbọ́n ọlọ́run. Happy birthday in advance. Long life and prosperity. Tíìmù tó dà. Tíìmù tó ṣíọ. Congratulations lọ́gbọ́n ọlọ́run. Mo ti rí lọ́dún yìí. Ọdún tó ń bọ̀. Inú ayọ̀ ìkórèrè. Ìdùnnú ìgbéga àlàáfíà baálé ọ̀rọ̀ òun náà máa tó rí lágbọ́n ọlọ́run bond fm 92.9 ètò wa ń tẹ̀síwájú o gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí làkàlà àti pinnu bá a ṣe máa gbọ́dọ̀ ra rèé tó máa fi di aago mẹ́jọ alẹ́.

oríṣiríṣi ìdílé wà yànmùyànmù tó. Ìgbà mo ti ń pè é rèé ni ò tí ì mọ̀túnmọ̀ yànmùyànmù yànmùyànmù tó kẹ̀. Mo bá rí ọba ara olóògbé Orlando ọ̀rọ̀ ńgbà tọ́wọ́ sì wà láyé ni tán kọrin yìí ni bá fojú kàn wọ́n bàbá kí ni túmọ̀ Orlando kí ni túmọ̀ yànmùyànmù àbí mọ́rọ̀mọ̀ ń dúró. Wọ́n jẹ́ pé èdè.

0: Nida. Fani, number 25, Adulami Street. Opposite Access Bank. Abiodun Bus Stop. Bu Badi, Ayo Shemelu Miku. Kadike Epo, Osori.
1: 080-68-65-58-84. Lekosi. 080-68-65-58-84.
0: Ha! Iwe Mwaba Care Center. Babalu Buda. Oba Pawe. Dakole Worldwide. Kuru Sele.
2: Oku Lila Karale. Eri wala kiri ono kade si la kuda wade una kinyo gubo nisha shi mu kinyo gubo nisha mungile mema jia ubo uruko mi yegi kwada ulumi ide ola liri uruko mida kumine uluma iti umia kwa ukoni uruko shi mumi ono kimi ukindide wa tabasti wa ya keti mkwe ati mungu kutuma shi ina mfani wa mwani ali joli la kwa kuli mimbi majumwa niyo onisha kumbile tu danto tu montoshi tukwe kumako tu lasile ukiri tuwa tuna ukweko buba lena bala tenu ukubala wanipe onisho asadu mbuki ya kwa siku hiyo
3: aku dedia siku hiyo Oruko temi ni Dr. Sikuru Lai Olayemi eyi ti pe mi ni oba parun dakole worldwide lati ile ise irorun Abakia Center
2: oko baba irorun nigba ko mo ni kilo fa
3: gaga bi eyin oni iroyin be se ma to boyan lenu won ni amoro tan to tun beere ona oni ina ni oko yin fi poju baba irorun awon ti won wa n gba itoju lodo wa awon ni won so wa ni baba irorun oruko ti ile ise mi je tele alpha and omega ni ile ise mi je tele
2: alpha and omega
3: be ni te ba wo lati ko yi lati n ba yin bo ribe tugo nigbati olorun wa so gugu eji rorun eni ti o woju oluwa pelu oyin nini oloyin eni ti jedijedi n ba fa olorun so di rorun
2: lati le se
3: irorun eni ti o je ko ko le se dede olorun so di rorun eni ti o je pe owo wo ese wo
2: gbo ku riri
3: o lo ku riri o ku riri olorun so di rorun eni ti o je pe o wo bai bai ni se yara nta ti o je pe ati le se gbase re ati le se yo re wo lo ti wahala olorun so di rorun eni mi o mo rin lo nse ni bato mo belese re ni wa da bi wi pe eso wa ni bi bata re ti o bo lese re ni o so di orun eni to je pe nkan osu re lo tere eyin wa wa gbo ninu jingu wa awo ti se obirin o lato si ti so fun re dokita onisegun bi re ti o ba de mo pa re ko le so pe n toju obirin ko ma toju okunrin ko je wa ti orun tori wi pe eko akotoko ati research aseto se ati ayewo to peye ni awa fi se ti wa Olo fi soju orun be.
2: Mi se ipo baba irorun baba re to loruko yin ko fun be wo po.
3: Eh,
2: o to be. Se
3: re,
2: segun ile
3: e kare.
2: Be ba bere ba sa. Oruko re ro tati wa lenu se sa.
3: Eh, e kare. Tori wi pe won ni eyin Yoruba na ni oju la ma isiru. Enu la ma isiyo. O kere lati mo be, o le po loju.
2: O kere lati mo be,
3: ti o le po loju. O so fun mo be da ni. Awo gojo odun ni.
2: Abis.
3: O se ka se na ni.
2: Iṣẹ́ yìí tọ́wọ́wò náà 40 years ago. Ṣé ẹ bá nílé ni sá àbí ẹ̀kọ́ ìjọba sí tiẹ̀?
3: Kìí ṣe bẹ́ẹ̀ o, abálé ni. Àwọn bàbá bàbá ti wá ọlọ́dẹ ni wọ́n. Ẹ sì mọ̀ wípé àwọn ọlọ́dẹ láyé ìjọun, àwọn ni wọ́n ní ègùn lọ́wọ́ tí wọ́n máa
2: tọ́ àwọn ògùn.
3: Ìwé fi jẹ́ wípé gbogbo ògùn tá à ń lò yàtọ̀ sí àbàbáláwo, gbogbo ògùn tá à ń lò àwọn ọlọ́dẹ ló ní.
2: Bílẹ̀.
3: Ìbílẹ̀ ọlọ́dẹ ló ní. Àwọn ìwádìí wo.
2: Èmi náà ti gbọ́rí.
3: Yàtọ̀ sí àbàbáláwo pé à ń dífá, à ń ṣe kínní ayé kan wò. Bí a bá fẹ́ sí ògùn, ọlọ́dẹ ló ní. Torí wípé oríṣiríṣi ìrírí ayé ni wọ́n ti rí nígbà ọ̀dẹ tí wọ́n lọ. Wọ́n pàdé ẹranko Abìjà. Wọ́n pàdé oríṣiríṣi ejò tó lè gbẹ̀yàn mi. Wọ́n pàdé àlùjọ̀nù ẹran tí ń jẹ́
2: ìrìn.
3: Àwọn ohun ìyẹn, àwọn ìyẹn oríṣiríṣi náà ni wọ́n pàdé wọn. Àwọn ọlọ́dẹ ló lóògùn tí ó fi gbé ẹ̀ pẹ̀lú wọn. Sáré tí ó fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé ẹ̀rí wípé ẹlòmíì nínú àwọn tí wọ́n sì ṣègùn ìbílẹ̀ ó lè sọ wípé ọkùnrin nìkan ẹlòmíì ó lè sọ wípé
2: obìnrin
3: ẹlòmíì ó lè sọ pójú nìkan ẹlòmíì ó lè sọ wípé jẹ̀díjẹ̀dí nìkan
2: ẹlòmíì ọ̀pá ẹ̀yìn
3: ẹlòmíì ọ̀pá ẹ̀yìn ẹlòmíì ṣan
4: ti ibile ati ni gbogbo to n ti lo ninu nkan mo
2: ele mm to ba ya lori o ma yo ma sukun ni okure ma sukun so mo o pe we ya tin ba ta re si ru odo ni baba baba ro ya yo ro na ba yo ile se ile ikuri ko wa nsa
3: a wa ni ikorodu ni ilu ofe ile se wa nbe
2: sa ro ni ofe sa fun gugu
3: ti e ba ti di ofe e be de church bus stop folusho adedeji
2: folusho
3: adedeji number 1617 number 25 Odolani Street opposite Access Bank ni ilu somolu gbogbo eyan lo mo wa nbe o
2: baba
3: e lo ba mi soro mi 08080668 68 65 58 84 84
2: I don't know why you know about my own way. The man bought the Russia case in Konya, Koya, Koya, as a good hour, you but there are people about the case in Koya, which is the Russia you work. You got a cut, you got a cut, you got a cut, you got a cut, you got a cut, you got a
3: cut, you got a cut, you got a cut, you got a cut, you got a cut, you got a cut, you got a cut, you got a cut, you got a cut, you got a cut, you got a cut, you got a bẹ́ẹ̀ lọ sí owó ọmọ ó ní ohun tí ń wọ́ ọmọ káàkiri ti káàkiri mú yán ọmọ kọ́lẹ̀ gbọmọdọ̀mọ wá ní ẹsẹ̀ nǹkan oṣù lẹ́kọ̀ọ́ wa náà lọ tí a bá ti rí nǹkan ọmọ tí ń wá a wà bọ́ sí lẹ́vù àwọ̀ ọmọ tó owó ọ̀sẹ̀ pé wọn ọ̀rọ̀ sọ báwọn fún gbogbo bí tó lọ́wọ́ lọ́wọ́ wọn à lè sọ bẹ́ẹ̀ fún ẹ bí kálukú ṣe kọ́sẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó eléyìí sí pé àlọ́dọ̀ bàbá kan nígbà tí àrùn kan ṣe wá irọ́ kò rí bẹ́ẹ̀ ìṣègùn ìbílẹ̀ ò ti kọjá bẹ́ẹ̀ èmi ni mò ń já owó ni mò ń wá egbò ni mò ń ká èso èyí tó bá sì jẹ mọ́ kí n gun màá gun èyí tó bá jẹ mọ́ kí n lọ màá lọ èyí tó bá jẹ mọ́ kí n ṣe màá ṣe àgbo ti wà lọ fún ìtìyẹn ní ọba dọ́dọ̀ mi yóò rí
2: àdúgbò lọ́wọ́ lọ́rùn àgbo jù bá wà lọ ọ̀dàlẹ́ orí ètò níní àdúgbò lọ́wọ́ àdìjọ wa bàbá ìrọ̀rùn
3: abáki asẹ́ńtà tó wà ní number 25 Odolami Street opposite Access Bank ní ìlú
2: Somolu Marika
3: ìrọ̀rùn bá mi sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí
2: 08080668 65 58 84 84 08080668 65 58 58 84 84
4: Mo maroju aya mi mole mojo meta yi ojojumo ma ni furu wole ya biliki nbo ki o sele laarin iwo ohun ore mi
5: kini oni sele ara re yin ti furu ewo wa le se
4: iru aro oni se o to le je seju sele lodo aya re se opa yin ti re ni bi ase dede se wa laarin okunrin le se wa obirin arun ibalopo ti ti pelara ma n sokufa idiwo ti are abani ti area bi iba losirisi aile mokuro bo daada bo meje paso ni o wo jina tori o lo tu idakole ogba parun idakole worldwide ti gbogbo yin mo si iwo ohun abaki center eti lese to le ma bara wo leja to si ti sayewo re bi ayewo re ma bo lodo irun abakia center ogba parun idakole worldwide owo gbeba to wa ni number 25 Odolami Street opposite Access Bank Abiodun bus stop bi baji laye se lelu niko ka bi te pe won sori
1: 08068655884 lekan si 08068655884
4: ka ilo ni abakia center babalo gbeba ogba parun idakole worldwide
6: ko se le

0: láti lù ẹ́ ká lọ́ àkó fàájì òpin ọ̀sẹ̀ mo gbàdúrà èmi kò ní jẹ́ ìrìnmọ̀ ẹnìkọ̀ọ̀kan wa o ìròyìn àgbáyé la mọ́ fún yín láti iléeṣẹ́ wa bond fm 982.9 kàrídó nàìjíríà tó fi kàlẹ̀ sọ ní gbòǹgbò nínú gro ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ń rìn ṣáájú náà ẹjẹ́ fọbọlẹ̀ gbọ́ kókó tó ń bẹ lókè ètè ń tẹ àwọn ìròyìn ọ̀hún ná obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè yìí tó tún jẹ́ ààrẹ ayé ààrẹ ti pè lọ́rọ̀ tí wọ́n fi máa fi àwọn aláàrẹ̀ tó bá ní àrùn ọpọlọ sáré ara ìlànà tí wọ́n ti là kalẹ̀ iléeṣẹ́ elépo nnpc ti sún ọjọ́ tí àǹfààní ẹ̀dínwó ìdá mẹ́rìndínláàádọ́rin yóò wá sópin di ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù táwa ní ẹ̀ wọ́n sì ní awakọ̀ tó bá fẹ́ jẹ àǹfààní yìí ìlà ti lọ forúkọ lẹ̀ lórí ẹ̀rọ ọwọ́ àwọn ọlọ́pàá tẹ afurasí ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn mẹ́tàlélógún ní ìpínlẹ̀ bayelsa wọ́n sì bá ohun ìjà olóró tó gbowura lọ́wọ́ wọn ọmọ ìyá mẹ́ta tó jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí ló gbọ́ mímì ní orílẹ̀-èdè united kingdom ìròyìn náà rí lákọ̀tún olúmìdé ọ̀làlérè lórí òyìn obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí tó ti ń jẹ́ ìyàwó ààrẹ wa ní orílẹ̀-èdè nàìjíríà olúrẹ̀mí tinubu ti pè fún ọ̀nà tí àwọn èèyàn tó nípèníjà kan sómi ní pàtàkì jùlọ àrùn ọpọlọ tí wọ́n fi látọ̀ọ́ sí ìtọ́jú tó yí ìkoro àti bí wọ́n ṣe máa mójútó wọn dáadáa bákan náà ó tún rọ gbogbo agbègbè àtàwọn tó jẹ́ ńlẹ̀ lọ́wọ́ láti ṣe ètò ìtọ́jú tó péye fún wọn tí yóò dáàbò bo ẹ̀tọ́ àwọn tó bá ń kojú àrùn yìí arábìnrin tinubu ló pe ìpè náà nínú ọ̀rọ̀ ìkíni ikú ayẹyẹ àyájọ́ ọdún àrùn ọpọlọ ọdún yìí tí gbogbo àgbáyé ṣe ní ọjọ́ kẹwàá oṣù yìí lábẹ́ àkòrí tó lọ báyìí pé ìrírí ìgbésí ayé wọn tó ó ti di gbígbọ́ nípa pípa ohùn pọ̀ inú àyípadà rere bá wọn obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí tẹ̀síwájú pé gbogbo ẹni tó ń kojú àrùn ọpọlọ ni kò mọ ohun tó ń ṣe àtàwọn ẹ̀tọ́ àti ìlànà tó wà níwájú wọn gẹ́gẹ́ bó ṣe tẹ̀síwájú ó jẹ́ orí mímọ̀ pé fífi ààyè sílẹ̀ láti sọ ìrírí wọn yóò tún jẹ́ kí ìgbà ọ̀tún kó débá ìgbé ayé wọn pẹ̀lú ayé ààrẹ nàìjíríà ó wòye pé nípa gbígbọ́ àti láti sọ ìrírí wọn àti ìpèníjà tí wọ́n ń kojú orí yóò tún jẹ́ kí wọ́n mọ ibi tí ó kù sí owó aro àwọn agbègbè kọ̀ọ̀kan láti yé máa yẹ àwọn tó ní ìpèníjà àrùn ọpọlọ sí ẹgbẹ́ kan ó ní ká bọ̀wọ̀ fún ẹ̀tọ́ àwọn náà nítorí pé dídà lódà tí ọmọdẹ̀gbẹ́ olóògbé òkín ṣe ilé ọmọ agbá òǹkọ̀ tó wà ní ọ̀jọ̀gbọ́n wọlé sọyìnkà ti ṣe é ní kìlọ̀kìlọ̀ pé ọ̀rọ̀ ai táwọn èèyàn ti ń gbé gẹ̀gẹ̀gẹ̀ ó lè ṣàkóbá láàlà fún ìgbé ayé ọmọnìyàn ó tí wọ́n bá sì ń fi ààyè gba máṣíìnì kó gba ipò tó yẹ kí ọmọ èèyàn kó dì mú ọ̀jọ̀gbọ́n sọyìnkà nínú àlàyé ẹ̀ tó ṣe ló ti ṣe lọ́wọ́ yìí pé ìṣàmúlò ọ̀rọ̀ ai tí wọ́n fi kọ ìtàn fi ṣe ọgbọ́n àtinúdá ó ní ó ti ń kọ àwọn èèyàn lóminú ó sọ̀rọ̀ ìdí mímọ̀ níbi ètò ìfàmì ẹyẹ dánilọ́lá ìyẹn nlng grand award night èyí tó wáyé ní èkó hotel and suites tó wà nílùú èkó ibẹ̀ náà ló ti pè fún ìgbìyànjú lọ́nà tí àgbéga yóò fi bá ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì àgbà òǹkọ̀tàn ní nàìjíríà ó wá kìlọ̀ pé ewu tó rọ̀ mọ́ ìṣàmúlò ẹ̀rọ ai kó kọjá lílo máṣíìnì nìkan fi ṣiṣẹ́ fún ìdí èyí ó ní àwùjọ wa nílò láti yànnàná lórí lílo ẹ̀rọ ai nítorí pé ṣíṣe àgbélárugọ ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ó nílò àti ṣe àtìlẹ́yìn fún ọ̀rọ̀ ọmọnìyàn náà ju pé wọ́n pa àwọn èèyàn tó nímọ̀ náà lọ nítorí ìdí èyí ọ̀jọ̀gbọ́n sọyìnkà ó wá rọ iléeṣẹ́ tó ń ṣe àgbélárugẹ afẹ́fẹ́ ìdáná gáàsì nàìjíríà liquefied natural gas limited láti fààyè gba àkànṣe iye owó tó ń jáde látara ìṣàmúlò ọ̀rọ̀ ai nípa fífi kọ ìtàn àtàwọn tó ń lò ó ọ̀jọ̀gbọ́n sọyìnkà pàrọwà yìí lọ́nà tí àjọṣepọ̀ tó dán mọ́rán yóò fi wà láàrin ìmọ̀ràn sáyẹ́nsì àti ti ọmọnìyàn náà. Aṣòfin tó ń ṣojú ẹkùn Mushi kejì ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Labuja ọ̀gbẹ́ni Oluwatoyin Moses Fayinka ó ti rẹ gbogbo èèyàn tó jẹ́ ojúlówó ẹkùn Mushi kejì láti jáde lọ gba káàdì ìdìbò alálòpẹ́ tá a mọ̀ sí PVC gẹ́gẹ́ bí àjọ INEC bó ṣe kéde ìjákèjádò. Ọ̀gbẹ́ni Fayinka tó ń ṣojú ẹkùn Mushi kejì Labuja lágbègbè bíi pápá àjàwó ìdí àràbà ìtìrẹ ìlásàmàjà àti apá ibìkan nílùú Mushi ló pe ìpè náà nínú àtẹ̀jáde ìròyìn tó ti jáde láti ọ́fíìsì ẹ̀ tó wà ní Mushi. Ó sì ń jẹ́ kó yẹ wọ pé ìgbésẹ̀ náà pọn dandan látàrí ibi iléeṣẹ́ àjọ elétò ìdìbò ilẹ̀ yìí tá a mọ̀ sí INEC bí wọ́n ṣe ní kí àwọn èèyàn kí wọ́n tó forúkọ lẹ̀ kí wọ́n máa gba káàdì ìdìbò alálòpẹ́ PVC wọn láti àná ti ṣe ọjọ́ ti Friday ọjọ́ kẹwàá oṣù yìí káàkiri gbogbo ọjọ́ kẹsàn-án oṣù yìí káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ ta ní jákèjádò orílẹ̀-èdè yìí nínú ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ alága àjọ INEC ìyẹn ọ̀jọ̀gbọ́n Joash Amupitan òun náà ló jẹ́ mọ̀ pé káàdì ti wà fún gbígbà fún àwọn abala àkọ́kọ́ tó forúkọ lẹ̀ fún káàdì ìdìbò PVC láàrin oṣù kẹjọ sí oṣù kejìlá ọdún 2025 nígbà tí iye èèyàn tó forúkọ lé ní mílíọ̀nù mẹ́ta ó lé lọ́gọ́rùn-ún tó sì ní ìpínlẹ̀ èkó ní àwọn èèyàn tó forúkọ lẹ̀ tó ti pọ̀ jù pẹ̀lú mílíọ̀nù méje ó lé mẹ́rin tó fi léwájú gbogbo ìpínlẹ̀ èkó kùn. Ọ̀gbẹ́ni Fayinka sọ ọ́ mọ̀ pé agbára kan ṣoṣo tí ará ìlú ní ni káàdì ìdìbò PVC òun náà ni wọ́n á fi dìbò yan àdíje tí ó bá wù wọ́n lọ́kàn sí ipò bí kò sì yẹ kí ìlú Mushi kó gbẹ̀yìn nítorí pé Mushi ó jẹ́ ẹkùn tó lágbára gidi. Fún ìdí èyí ó wá rọ àwọn olùgbé ẹkùn ẹ̀ láti lọ gbọ́ káàdì ìdìbò PVC wọn ní ìjọba ìbílẹ̀ Mushi àti èyí tó ń bẹ ní odi olówó ojúwèé NCDA láàrin aago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́ta ọ̀sán lójoojúmọ́ sì ni kí ètò ìdìbò gbogbo ọdún tó ń bọ̀ kó tó wáyé. Bákan náà ó tún rọ wọ́n láti gbìyànjú sí ṣàwọn àtúnṣe sí ìdìbò tó bá nílò àtúnṣe láàrin ọjọ́ ó tún rọ wọ́n láti ṣe àtúnṣe sí káàdì tó bá nílò àtúnṣe láàrin ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tó wà ní ẹ̀. Aṣòfin àgbà náà wá fi dá àwọn olùgbé ẹkùn ẹ̀ lójú pé òun á túbọ̀ ṣe ìjọba tó múnádókò ó ní yàtọ̀ sí ìyẹn nìkan àwọn olùgbé ẹkùn òun yóò tún jẹ́ àǹfààní ètò ìjọba àwọn ara wa tí wọ́n bá lè dìbò yan òun sípò. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tó ní ọkọ̀ afàyàfà Maritime Truck Owners Amato ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti ké tọ̀tọ̀ lórí owó gọbọi tí wọ́n ń san lẹ́nu ìloro tollgate tí kò nídìí àtàwọn owó kan tí wọ́n ń gbé sórí àwọn awakọ̀ ńláńlá láwọn tẹ́mínà tó wà káàkiri ìpínlẹ̀ Èkó. Alága ẹgbẹ́ Amato Alhaji Ahmed Saro òun náà ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ ìṣàkóso tá a mọ̀ sí Board of Trustees ní ọ́fíìsì ẹgbẹ́ náà tó wà ní àpapá nílùú Èkó níbi tí wọ́n ti sọ̀rọ̀ pé àwọn ò faramọ́ ìdojúkọ tí àwọn ọmọ ẹgbẹ́ àwọn ń sọ tí wọ́n ń dojúkọ àtowó tí wọ́n ń sọ níbi tí wọ́n ń da ẹrù sí. Alhaji Saro ó sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ohun tí ara eégún gbà ara yorùbá ó ní eégún ní òun fẹ́ kí obìnrin kó máa wọ tuurutu lẹ́yìn òun bẹ́ẹ̀ sì ni òun ní èèwọ̀ ni o obìnrin ò gbọdọ̀ fojú koro bí bẹ́ẹ̀ kọ́ ẹni tó bá fojú koro òrò àgbè. Ní báyìí Alhaji Saro sọ pé ẹgbẹ̀rún kan náírà ni ọkọ̀ tó bá gbé pọ̀npọ̀n sẹ́yìn tó bá fẹ́ já ẹrù kalẹ̀ ń sọ omi ó kéré jù ₦100,000 ₦50,000 sí ₦80,000 ń sọ lẹ́yìn tó sì pín sí iye tí àwọn àjọ tó jẹ́ àtijọ́ ìjọba yòókù tí wọ́n ń sọ wọlé. Èyí náà ẹ̀jẹ̀ gbọ́ ohun alága náà ìyẹn alága Saro.
1: mi murio si awon bi o ti wa pelu akesi ni gugu gba ti won pe wa si pelu pe awon tonde terminal ti won gba owo ti o to lowo driver atabi to ma lo jenti won gba 50,000 won gba 100,000 won gba 20,000 ni terminal mi ti o to le jenti ti o de je pe emi ti mo je alaga ni pe epo famato inu mi do si en to de je are wa na si fe ni ogugbe awon na ku roju si
0: ile legbo yi lakemu alaga ajo alaga egbo amato nipele eko alaji ahmed saro wa dipele giri lowo igbimo isakoso egbe lakara atileyin ati pade bebe ti won ko ninu agbega egbe o si ro awon to ni oko afarafa pelu awon awako lati gbe ojo ma pa ofin to ro mo ise ewon mo bakan ewe o ti ro omo egbe lati jago gelengbe fun iwa to le dabaru ise oko wo won gbogbo iru agba ile ngbe lati le ise wa Bond FM 92.9.

0: Akuta Odisiwa, Iru Agbawole Gbengkeshe wa Bond FM 92.9. Lati sọ fun gbogbo onimoto to ba fe jamfani ediwo ida 66% latara jejala epo bentirolu jijọ papọ to gbe kale o gbọdọ lo download ikoni mobile app to je ti ile ise lepo NNPC nitori pe kisi gbogbo oribara lo loto si ediwo epo ohun ni lepo NNPC gbogbo sise laye fa won ni ikoni na gbogbo ba se gbọ won ni wa ni gbogbo ile ise lepo to ba je ti NNPC to nbe nilo Abuja ibe na nikan lawon onimoto ti le lo ra epo bentirolu lediwo ni egboro kan naira ole iriwo ati marun latenu ero nigba ti awon to ba nlo ikoni mobile app yo rira ni egboro kan ole okodini ojilele edoregbeje naira 1339 naira per liter iriwo na so mo pe ilana ti jọ popo to gbe kale to gbe jade lati fi mu irorun ba ogogo epo bentirolu ti gbogbo omo lede yin koju ni yo papa julo awon to fi oko sise ewo igbese na waye latara bi ile ise lepo NNPC se yo ida 84 daadorin lori jala epo bentirolu titi di ojo kokanlelogbo osu ta wa na nigba ti ile ise yi yo gbagbe bilionu 4.2 naira kuro lára iye tó yẹ kó yọ gẹ́gẹ́ bí ẹ̀dínwó ní ọjọ́ kìíní oṣù yìí láti fi sàmì ayẹyẹ ọdún ìkẹrìndínláàádọ́rin tí orílẹ̀-èdè yìí gba òmìnira lọ́wọ́ ìjọba amúnisìn fún ìdí èyí látàrí ìkéde tó wáyé látọ̀dọ̀ mínísítà ọ̀rọ̀ okòwò àti ètò ìṣúná ọ̀gbẹ́ni Taiwo Oyedele òun náà ló ṣe lálàyé pé àǹfààní ètò ẹ̀dínwó náà yóò lọ di ọjọ́ 21 oṣù yìí nítorí bí wàhálà àti ọ̀gógó epo rọ̀bì bó ṣe gbòde kan jákèjádò nàìjíríà àgbáyé pátá látara ìjà ogun tó ń lọ lọ́wọ́ lápá gúúsù ìlà oòrùn níbi ní báyìí ọ̀jọ̀gbọ́n Oyedele ó ti wá jẹ́ ká mọ̀ pé ètò ìrànwọ́ yìí ó wà fún láti fi ṣe kóríyá fún àwọn oníbàárà látara dídarapọ̀ mọ́ ìkànnì iléeṣẹ́ elépo NNPC ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Bayelsa ti fi ọwọ́ òfin mú afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 23 pẹ̀lú pé wọ́n lọ́wọ́ nínú oríṣiríṣi ìwà ìbàjẹ́ wọ́n sì tún ń gbìyànjú àti ṣipò pa ẹnìkan bákan náà wọ́n ń dà láfíà ìlú àmú nílùú Yenagoa àti agbègbè ẹ̀ ni ọwọ́ ti ba gbogbo afurasí ọ̀hún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Ajáò Saka Adéwálé ló fi ìròyìn náà ṣọwọ́ lásìkò ètò ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Yenagoa nílùú Sátidé ó sì ń jẹ́ kó yé wa pé èèyàn mẹ́rin ló padà gbẹ́mí mi nígbà tí àwọn ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn ń kọlu ra wọn cp adéwálé ṣàlàyé ní kíkún pé ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ìgbógẹ́lẹ́ ọlọ́pàá ovum agudama amarata swali àti akẹ́ǹfà léyìí tó mú kí àwọn ọlọ́pàá láti ẹkùn yìí kìpàkìtì lọ́lẹ̀ pẹ̀lú ikọ̀ tó ń fi ọkọ̀ ṣe ìpàdáàrò káàkiri tí wọ́n sì lọ síbẹ̀ ó fi kún ìròyìn ẹ̀ pé ikọ̀ ọlọ́pàá ẹ̀ka tó ń dẹ́kun ìwà ẹlẹgbẹ́ òkùnkùn ìwà ìbàjẹ́ pẹ̀lú ikọ̀ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lọ́rọ́ tó afurasí 23 ọ̀hún wọ́n sì gba ìbọn àtàwọn ohun ìjà olóró lọ́wọ́ wọn pẹ̀lú egbòogi olóró oríṣiríṣi nígbà tó ń sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe mú àwọn afurasí ọ̀hún kọmíṣánná ọlọ́pàá sọ pé ikọ̀ ọlọ́pàá tó ń sí ọ̀rọ̀ ọmọ ẹlẹgbẹ́ òkùnkùn ló mú afurasí ẹlẹgbẹ́ òkùnkùn méjì láàrin ọjọ́ 17 oṣù kẹsàn-án sí ọjọ́ 5 oṣù yìí nígbà tí ikọ̀ láti ẹ̀ka tó ń dìde sí ìṣẹ̀lẹ̀ ìwà ọ̀daràn tí wọ́n rọ́wọ́ tó afurasí 5 lọ́jọ́ 5 oṣù yìí lásìkò tí àwọn ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń kọlu ra wọn ní ti ìròyìn eré ìdárayá ohun tá a gbọ́ ni pé àjọ tó rí sí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè portugal fpf wọ́n ti fi ọ̀nà lé wọn gbọ́ bọ́ọ̀lù aramandani tó jẹ́ ẹlẹ́sìn ayò cristiano ronaldo látàrí pé ìgbìmọ̀ tó rí tó tọpinpin lórí ọ̀rọ̀ ìwádìí bí ronaldo ṣe kúrò ní ibùdó ìgbaradì tí àwọn gbọ́ bọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ yòókù tí wọ́n wà nínú oṣù kẹsàn-án lóòótọ́ ìgbìmọ̀ tó ń fìyà jẹni lábẹ́ẹ̀dọ́gba pọ̀pọ̀ wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni àbájáde fi hàn nínú ọ̀rọ̀ tó jáde látẹnu pèdèpèdè ilẹ̀ portugal lónìí sátidé tó jẹ́ ọjọ́ 10 oṣù yìí àtìtìrì náà lọ báyìí pé ni isin gbogbo igbimo naa ti wa pinu lana lati gun leto ifiaje cristiano nado lori esun to jajade lojo kije osu yi nitori e ni won se gbe esun naa ka iwaju ajo oluwadi tori si ifiaje ni iyen fpf loni saturday ki won si gbe igbese akin lori e kiakia sugbon igbimo naa so pe ohun o ni fipa kan bokan ninu oni bi oro iwadi naa bo ba se lo si ni ohun a gbe jade ire lati lo okere ohun ta gbe ni pe oluwadi lati orilede uk yen penelope showfield o ti ni omo orilede to je obirin meta lo fi ile to fi la lo ile alafunfun se ibugbe lo ku sinu omi ni brighton ni ojo ketala osu karun ti won je ka mo pe fun ara won ni won gbemi ara won showfield to je agba oluwadi fun west stoke ni lo brighton ati hove o so pe den aditoro to je omo odun 16 pelu christina waters to je omo odun 28 ati rebecca waters omo odun 29 lo gbemi ara won sinu omi ninu ire to te wa lowo showfield se lowo yi pe ireye obirin ni awon ni won ni adiju kokon lati ni okun latari pe won o le wo dada ni o to ko to di pe won ni ire ajo lo si ilu brighton omo iya meteta won tin gbe po ni lo greenford london won tun lo si agbegbe kan to sumo ilu Birmingham ni ibi ti iya won to ti mumiyo lodun 2010 lojo kokon la osu karun won to o to lo si ko konko mo dupe lowo olootu iroyin agbaya loni iyan temi to pe ajayi pelu pastor to je olootu emi ti toto olumide olalere lo so fun pe e se o te gbo bond fm ajo se won ni baje o
1: ejimare lojiri ewa fakuko o ejimare lojiri ewa fakuko aba oke lojiri ewa fakuko o ejimare lojiri ewa fakuko ni

0: ìjókòó yà láti ìrọ́jú lọ kí a tó gbé àwọn òkè ńlá ńlá àti kí ìwọ kí o tó da ilẹ̀ òun ayé àníwá láti ayérayé ìwọ̀nìyàn náà eléyìí wa tó fi ń kí wa lọ́sẹ̀ yìí káàbọ̀ sínú ètò gbogbo ọ̀fun ọlọ́run a kú òpin ọ̀sẹ̀ a kú ìwà ìsìn ẹ̀lá ọba yóò jẹ́ kí ẹ̀mí wa ṣe pípẹ̀ àmú gbogbo ẹ̀fun ọlọ́run ni ètò ìwáṣọ̀ ọ̀rọ̀ ọlọ́run ó wáyé láti inú ìjọ grace redemption gospel assembly international tó wà ní nọmba 5 oroku street abúlélá gbọ́sọ̀ off apapa road òkútọ́lẹ́ta west lagos gbogbo àwa competition ọlọ́run ní jésù wò láti máa fi ọ̀rọ̀ ọlọ́run gbọ́ wa ó lọ pé ọkọ̀ tó ti gbaradì láti gbé ìwàásù tòun tí bàbá ó sì tó máa gba àdúrà fún wa nínú ìwàásù náà tó bá ti rí bẹ́ẹ̀ bàbá wa nínú ilé wa ìlú ọlọ́run aláàyè kílẹ̀ tó ní fún wa nírọ̀ lóòrùn ẹ̀ka àbọ̀ sórí ètò
1: wọ́n máa kí yín pé ẹ̀ka lọ́wọ́ ẹkú ìṣẹ́yí o bẹ́ẹ̀ni wá ti ṣe ń bẹ bẹ́ẹ̀ni ẹ ṣe bẹ ìgbà tí wọ́n á ìlàdùn yá o àbórí ọdún ní yí o ayẹ ni o ọfẹ́ sọ̀rọ̀ lọ́la tí níwọ̀n nímọ̀ ìwé luke orí kejì ẹsẹ̀ kẹtàlá tó kaba yìí wípé nígbà tí olúwa sì rí àánú sì ṣe ó sì wí fún pé máa sunkún mọ́.

mọ wọn tí kò sì tì wọn yóò gbọ yóò ṣe sa abraham tọlúwà pé ó jáde bàbá rẹ ó máa jáde bó ṣe lọ yàgàn ó pe ọlọrun ó ní kí máa lọ ṣùgbọn ó yàgàn olúwa ní èyí yàgàn wà á di bàbá lọnà tí ó dìde ọgọrùn ọdún sa kò pẹ jù lójú olúwa ẹni tí ó padà ní àgàn ó máa di bàbá lọnà ó máa bí isaac wọn tún pẹ nìkan ní ìdílé kan ekaina ó ní ìyàwó méjì pẹlínà àti anna pẹlínà ní ìyàwó tètè dé ilé ó tètè sábẹyàmọ ó wá fi ìyálé sí ẹyọ fún ìṣẹsí ó ń gbégbégbé lójú rẹ sa sọ fún ìyàwó pé kó má sọkún sọ fún ọkọ kó má sọkún tí wọn yẹ kó má sọ pé ayọ ń bọ sa ó gbọmíjẹ lọjọ gbọmíjẹ lọjọ gbọmọdún ní ọjọ kan ó gbà sílẹ lọ síbẹ ó tún tẹlé lọ bíbẹ ni pé ó bà ọmú jẹ ó dìde láwọn ọpẹyàn ó sún síwájú bí tó sún síwájú ó tú ẹdùn ọkọ fún olúwa èyí rí ó ní pé kí ló dé ó ní mọ tú ẹdùn ọkọ mi ní fún olúwa tó pè ń yàgàn èyí wípé wòlíì èyí wípé yóò rí fún ọ gẹgẹ bí ọrọ ẹnu rẹ sá ó máa rí bẹẹ fún sá ó máa rí bẹẹ fún àgámà dọlọmọ ó ní ìyáwó lẹkọọ yìí sọpẹ pẹ ní samuel ó wá yóò pa ẹlẹrin ó wá yóò sí ẹ lórí ó wá yóò dá wa lọlá ọkọ wa yóò balẹ á borí ogun á borí ọta á borí ikú á borí àìsàn ní tóńté olúwa ni sá má sunkún mọ àwọn ìlú jẹríkò wọn sunkún wọn bá wò ní àgbà wípé ìtẹjọ jẹríkò ó dára ní ìwò orí ló kọ ìgbà tó dọ̀sọ ilẹ̀ sá omi kòrò wọ́n wá tẹ̀wọ́ lè wá wọ́n ti àárín.

ọ̀nà títú àti ìwé ní ìpínlẹ̀ ọ̀sẹ̀ ayé tó bẹ̀gbẹ́ tó bá sì kẹ́kọ̀ọ́ fún ni tó bá gbà á gbọ́ kó bá bá ṣe bó ṣe gbogbo yà ní pẹ̀kú jésù pé ó ìwé ronú padà sà olùwà yóò ṣe ẹwà wọ ọlọ́dúnrún yìí pé ó pọ̀ ní ọmọ kóso tó ṣẹ́kù ó ṣàṣà tó ju kó sì kú wọ́n máa gbé ọmọ fẹ́ lọ sí kú ọmọ inúbojì bó ṣe ń lọ wọ́n bá jésù pàdé ní ọjọ́ ọ̀nà bí bẹ́ẹ̀ ni pàrọ̀bìnrin ṣukú ó sún kíkọ́ ètò ìbànújẹ́ bó ti pé o kò sí ọ̀nà mọ́ ọ̀gbà sí ń bẹ̀ ayé sí ń bẹ̀ ọlá sí ń bẹ̀ ọlọ́ọ̀ta ọlákùnṣẹ́ yìí torí wákàtí.

0: àlàáfíà ni o. Mo wí pé ayọ̀ ni o. Jesus is Lord. Orúkọ tèmi Morayo ọmọ Ògúnmọ́dé tí mo rà tinú jẹ ìjọ grace redemption gospel assembly of God ṣe gbogbo ọmọ fẹ́ fọ ọkọ street of Afárò tí dàmọ́ wí pé yóò dá fún wa. Amen.
1: Báwo ṣe àwọn ọmọ ẹni lọ́wọ́ òun àti ríbi tó kan tàbí òun ìgbà tó ní àṣù tòun ọgbẹ́ ọpẹ́ ọyá àti ìrìnkùn ọlọ́run bàbá wa tí Jésù lò fún ayé Albert Isio Morayo Ògúnmọ́dé láti rí ìjọ grace redemption gospel assembly international tó àwọn ọmọ five ọkọ street Apapa Road Òbítọ́ mẹ́ta West Lagos bóyá ẹ̀yin wá fẹ́ bá wòlé ọlọ́run sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ pé ó túbọ̀ gba àdúrà fún yín ẹ pè báyìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ pè wọ́n báyìí báyìí sórí 080-28-85-6546 080-28-85-6546 ẹ lọ pé bàbá wọn gbàdúrà fún yín tẹ̀lé sí ohun tó ta Ọlọ́run àlọ́ láti sọ̀rọ̀ sínú ayé yìí ẹ̀kọ́ wọn sórí 080-28-85-6546 James Ọlágójú Alukoro Jésù Akínyànà ẹ̀yìn orúkọ tèmi lọ́dọ̀ ọlọ́run ọba a kò pàdé lọ́jọ́ mẹ́jọ fún ìbùkún ọ̀tún with God all things are possible. Amen in Jesus' mighty name.

ọ̀gá tọ́lá ilé ìdí ọgọ́gọ́ ní ọ. Ilé kókò fún ẹ̀gọ́ iṣu tó le ní ṣùgbọ́n ó dùn.

Paki. Paki. Ẹsọ fún ọmọ ní ìṣẹ́ ló ń fọmọ tálíkà ọ̀ òun ló ń fọmọ olówó ọba rẹ mo ní ọmọ ìpínlẹ̀ olówó ni ọlọmọ tálíkà gbọdọ àwọn ọtẹnusọ fún rárá ní ìpákí ọlọwọ oúnjẹ gbọdọ mo ní pákí gan orí ìtọ́jú ẹ.

ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ọ̀mùdún kóńkò ọ̀mùdún ọ̀mùdún kóńkò ọ̀njẹ́ ìmìgànjẹ́ ọmọ náà ń pè ní ọ̀mùdún kóńkò ìtúṣẹ̀ yorùsókè. Casco de Gama. Aago mẹ́jọ pé ìṣẹ́jú méjìlá ń bọ̀ ndé FM 92.9. Ìwọ́ tó ń wọ́kọ́, ìwọ́ tó ń wọ́yá. Àwọn obìnrin pè mí kókò ìṣẹ́jú mọ́kànlá báyìí. Obìnrin bẹ́lẹ̀ pété ní àgbàlagbà ọmọ kéde ọmọdé. Ìmọ̀ 38, 39, 40 lókè. Nítorí 80 years. Wọ́n wọ́kọ́. Ìwọ́ tó bá serious. Òfẹ́ farúgbó lẹ́wọ̀n. Mo lè gbọ́ ètò lágo mọ́kànlá lẹ́yìn nínú o. Ìpínlẹ̀ Ogun Bond FM ṣàkóso oníṣẹ́ rédíò Nàìjíríà Bond FM 92.9. Ìwọ̀n ìdúpẹ́ tán. Àbúrò lè wá. Ìwọ̀n àti òṣè jígbé. Ìwọ̀n tó gbé ojú rọ̀. Ẹni gbókú àpàrọ̀ bá pọ̀. Princess Wura Ola Adegoke Adenike Matuda Matu Ibinu Enikan Matu Ibinu Ori Matu Ibinu Star.

ìṣẹ́jú kan. Mo máa yẹ̀bá fún Funke Adisa. Ìyàwó Mr. Adisa. Òun náà máa tẹ̀síwájú. Ìjọ aago méjìlá. Ìwọ́n tó bá mọ̀ pé ó dá ẹ lójú. Ó mọ̀ pé lóòótọ́ ló nílò ọkọ. Lóòótọ́ ló nílò ìyàwó obìnrin gidi. Ìpàdé mi láago mọ́kànlá alẹ́ ìní ní Bondo FM 982.9. Àìmọye àti fúnlọ́kọ. Àgbowó àgbobì lọ́wọ́ ẹnikẹ́ni o. Lẹ́yìn kó wá forúkọ lẹ̀ fún fọ́ọ̀mù. Fọ́ọ̀mù tí ò gara. Lọ́nà bí Nàìjíríà ṣe rí ìsìn. Ilé ìní borúkọ wa jẹ́ o. Ọpọlọwọ ìṣàkóso iléeṣẹ́ rédíò Nàìjíríà Bondo FM 982.9. Ẹ̀dúpẹ́lá afẹ́ aago mẹ́rin ààbò tá ti ń bàrọ̀ béèrè béèrè béèrè ilẹ̀ tó ṣú o. Ẹ̀rọ ọba ìṣẹ̀yìn o. Orúkọ mi ò yí padà o. Olúmọ ìdé ọ̀làlérè lórúkọ tèmi ò bá pè mí ní olúmọ àti olú ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Èmi lọ́mọ wọn nílò ìṣẹ̀mílé lókè ògùn. Èmi lọ́mọ atẹ́ tẹ ìbínú. Èmi lọ́mọ akójú àlàpà. Ọmọ ìbínú bínú forí ṣẹgbẹ́ òwú ọmọ ìbínú odùn lẹ́rìn gọ́gọ́. Àpótálẹ̀ olóko ti wá dá sí.

náà ni o a tún máa tẹ̀síwájú ni náà ni lágbára ọlọ́run àbá bí gbogbo ayé ṣe mọ̀ pátápátá pé iléeṣẹ́ Bond FM 92.9 àwa náà la ṣíwájú ọba mi òkè lókùnkùn dirí ẹwà pákùnkàn tiwa tó pe tiwa bẹ́ẹ̀ ẹ̀ka lẹ́sà ẹ̀ka lẹ́mà ẹ̀ka lẹ́ ní gbogbo bí jẹjú sí láǹfààní láti máa tẹ́tí gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 àpò ìsinmi òpin ọ̀sẹ̀ eléyìí ò ní jẹ́ àṣemọ fún wa lágbára ọlọ́run ọba èni tí ń ṣe ọjọ́ kẹwàá nínú oṣù kẹwàá ohun rere náà ni a máa wá wa rí tí a sì tẹ̀ wá lọ́wọ́ láṣẹ elédùmarè a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa láṣálẹ̀ tòní ìgbádùn tiyín òun náà ni ó jẹ wá lógún níléeṣẹ́ Bond FM 92.9 láti wákàtí ọ̀wọ̀ yìí títí di aago mẹ́jọ àbọ̀ ìpolówó ọjà eléyìí tí ẹ ti sanwó fún àti àwọn orin lọ́lọ́kan òjọ̀kan òun náà ni a máa mú wá sí etí ìgbọ̀yìn tó bá ti ń di aago mẹ́jọ àbọ̀ aláǹfààní láti darapọ̀ mọ́ mọ́mi fún mi láyọ̀ lórí ètò yín ètò wa ohun ìpè fún ọgbọ̀n ìṣẹ́jú gbáko níbi tí wọ́n ti máa fi oúnjẹ mi bọ́ wa ní ti ìlànà kìrìstẹ́nì òun la máa gbé títí di aago mẹ́sàn-án kí a tó máa lọ sórí ètò tafsir pẹ̀lú sheik gbadebo rọjí la máa gbé títí di aago mẹ́wàá kí a tó kọjá lọ sí yàrá ìròyìn wa lẹ́yìn ìròyìn a ó tún nu orin sí afẹ́fẹ́ ìyẹn tí ayédọ́gbọ́n ò bá wá síta lọ́jọ́ tòní mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wòlíì ọlátúnjí tàlàbí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ètò ọlọ́run àtúndáolú òun náà ni a máa mú wá sétí ìgbọ̀yìn aago mẹ́wàá àbọ̀ láláǹfààní láti darapọ̀ mọ́ ọba àṣà àti èdè yẹn ọmọọba adéyẹmí lórí ètò orun ayọ̀ fún ọgbọ̀n ìṣẹ́jú ó rán ayọ̀ nìkankan wá kò ní dòbo lágbára ọlọ́run ọba aago mọ́kànlá ìgbéyàwó àtàtà pẹ̀lú olùmìdé ọ̀làlérè mọ́kànlá àbọ̀ àríyá olópin àríyá is unlimited bí àwọn ètò wa ṣe máa lọ lẹ́sẹsẹ láṣálẹ̀ tòní nìyẹn ẹ kalẹ̀ lẹ́ǹkan sí olúfúnkẹ́ wúrà ọlá àdìsá lorúkọ tèmi bond lawa 92.9.

0: effective relief from malaria. Call now on Malaria Gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Fúnbí pàjáwìrì lè yá wọn.
2: Bó ṣe ṣe ṣe ìpínlẹ̀ òwe wà bá náà.
1: Àwọn ènìyàn sì ti ń dára láti rà á.
2: Àwọn òjò gbọ́dọ̀ bọ̀ àwọn èèyàn tó máa ń gbà wọ́n náà lọ.
1: Ìlera ìdí ìrànlọ́wọ́.
2: Bẹ́ẹ̀

mo gbadura afa fa itura lati waju olorun wa ko fe si nigeria lekan si nitori pe ti olorun ba binu ta lo le duro mo tu so lekan si ni ori afefe gbogbo nigeria ebe olorun fun ese ifi orisa dropo olorun ti a se koja ni ilu nigeria eyi to si nba wa ja lowo lowo gbogbo nigeria ebe olorun ko dariji wa ta fi olorun sile abo orisa iyade onje wa ki oluwa ko dariji wa amen ni oni mo fe ka lati ni iwe mika ori ikeje mo ka lati ese ikeji e ma ba mi ka lo eyi ti o ka wi pe o ninu rere ti run kuro ni ile aye ko si si olotito kan ninu eniyan gbogbo won ba fun eje olukuluku won n fi awon de arakunrin re verse 3 owo won ti mura tan lati se buburu olori bere oni dajo nbebe fun esan eni la so iro kan re won si yi ipo eni ti o sajulo ninu won dabi egun iduro sisin julo o tumo si en ti o taru ko beta o muju egun okan iyen ni pe en te ro po deran si olorun aseku pani ni won ojo awon oluso re de ati ibewo re de nisisin yi ni idamu won yo de hey tani oro yi nba wi o so si ilu nigeria iwa sun mi loni a fe jo owe ṣùgbọ́n òtítọ́ ni ó ní mo ti mọ̀ ṣe rẹ̀ ìwọ tó wá fara wọn ìwọ tó wá sí mi ẹ̀yin tẹ́ sábà wọn ni mo ti mọ̀ yín o ẹ̀gbọ́n bó bá jẹ́ pé bí àwa pásítọ̀ wọ́n máa ń pè wá ní ìrìnsí ọlọ́run wọ́n tún pè wá ní man of god god tí wọ́n fi sí yẹn gan ní ẹ̀gbúrú jù àwa oníṣẹ́ ọlọ́run àwa tá a dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ tán mọ̀ pé ṣọ́ọ̀bù là ń kó kiri ẹgbọ́n ẹ̀yin ni ọ̀rọ̀ yìí bá wí ta ni ẹni tá a bá sábá ta lẹni tó yẹ kó wúre ta lẹni tó yẹ kó súre ta lẹni ègún ta lẹni èpè ó ní onínú rere ti run kúrò ní ilẹ̀ ayé ọ̀run ní nàìjíríà ẹ máa wá odidi arúgbó ni kóòtù adẹ jẹrí èké àkòrí ọ̀rọ̀ mi rèé lónìí ta ni ìbá jẹ́ yàgàn bóyá ègún ìbá torí rẹ dúró ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ ọmọ tẹ́ ń ṣe tẹ́ ń kí wọn kú oríire igbe tí ọmọ mi ké wáyé kò lè dákẹ́ tí ó fi kú nítorí ẹni tó bí ègún ọlọ́run ho lórí ẹ̀ ìgbà tí odidi bàbá arúgbó ìyá arúgbó bá lọ sí kóòtù tó lọ jẹ́rìí èké ti aláìṣẹ̀ ta ni bá tún sóòótọ́ tí ìbá ṣe ewu orí olóòdó run ní ilẹ̀ náà kò sí ẹni rere kankan nígbà tí odidi pásítọ̀ tó rẹ̀ǹtì ilé tí láńlọ́ọ̀dù ní kókó jáde nítorí pé kò tí ì sí ilẹ̀ tó fẹ́ fi bẹ̀rẹ̀ chọ́ọ̀chì ládùúgbò ó dẹ̀ sọ́ di ọ̀ràn wọ́n dẹ̀ gbé kéèsì tí onílé tẹ́ tó pè ní man of god tó lọ ṣe nǹkan tó lọ dàálẹ̀ ẹ máa gbọ́ tí wọ́n á gbé àwọn ọmọ ọ̀dọ́ lọ sórí òkè wọ́n á máa gbàdúrà olúwa ilẹ̀ náà gbà fún wa ibi tí wọ́n rẹ̀ǹtì ìdààmú tó máa dé bá láńlọ́ọ̀dù tó máa fi ta ilé yẹn ní kíákíá ẹ jọ nígbà tí ìránṣẹ́ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ kí ni kí a bọ̀rìṣà ṣe ẹ tó dáa jù gan àmọ́ ọlọ́run nìkan lómìnir tó mọ́ nígbà ta bá sọ pé a fẹ́ kọ́lé fún ọlọ́run ìwàásù yìí sọ pé ta ni ìbá jẹ́ yàgàn bóyá ìpín ìbá torí rẹ̀ dúró torí ìka ìbámá ti bímọ ẹ̀sán tó jà lórí ọmọ tí ìka bí olówà nígboro ta ní ayé koro ta ni ìbá jẹ́ yàgàn bóyá ìgún ìbá torí rẹ̀ dúró mo bọ́ mi ò ti dé ìgbà tẹ́yìn ń sọ̀rọ̀ pé àwọn kan ìjọba wọn burú wọ́n ti sìn ní abẹ́ ìjọ kankan tó dìjọba ìmáàmù kan ló kọ́ wọn nínú ẹkẹ́ wòólì kan ló ṣe atọ́nà

你看这边的性格就原来大家是六啊我那么无关一些跟他们表的国家民一些跟他们表的国家民一些跟他们父母的国家民你有没有看看你看看我这边的如果你就是一来开来你就把这样看把你用回去住你就把这样看把你用回去住不行你就是些阿拉达西我们在那边不理阿拉比赛一些阿拉达西就要回我就说不会我等于那人那人用好打回去但是是些但是些我也对因为你要有孤单因为你要有 concrete 我就可能是一个大部分的家伙因为这是绝对的不会没法我们没死亡我们就讲我们就是说以外我们回去了我们就说是我们说你过来是等我等我放第一个把他的人生到底我一天我们要我那就不错爸爸我说出来放了我说阿拉伯阿克巴就是说你要是爸爸你们我是你一天哎老婆我说不可以说出来我的放了我说爸爸我不说出来他说你爸爸我放了我说我就你说不要老婆哎那我有了我说他对你老板你说给他你给你说啊哎老婆哎你看我的就你们一来了他说你你看我把你洗洗了洗你是来不要洗洗那你看我洗洗我不要他的不要洗洗我不要你看我看看看洗我不要哎你说啊啊你的你的气我们洗我不要你的话那就是我老板你要你说了你按照你的阿姨的话他不要阿姨就发了因为我们帮阿里克三万岁当我不过我们这样飞机不来看这样我们就这么看这些这不过我们把国际马斯阿里克完了就哭了我就要那就是你就会家里我会把我会把阿爸妈妈的你就把爸妈妈就是不知道飞机上过年晚的阿爸妈妈我要叫阿爸妈妈我飞沙比阿里大家你要做阿里克我们里大家我要把你心里给妈妈去给咱爹爸妈妈妈咱爹爸妈妈妈的阿里克你就爹爸妈妈说爸爸妈妈不你是病看你说我的听你跟着爸爸我打死我死掉必须吗阿里克你不要跟爹爸妈妈解释从你不会要打来的你就是不会要妈妈不是不会不会是累家那可能我要你打过分了吧姐你有了吧姐因为你去我可能没干了可能叫你了的然后你们就是不能过来了吗ela de uma vez ela me entrou na minha ofa a fita da sede ela deu o bai que eu te tenho muito na cima e da gente e vou com ela tu se tem dia de dar e eu vou com ele com dia na vez ele que deu a se deu a pedica de vida ela com boa de ela ela colocou a missa abriu o bai tu ela vai lá com o seu amor que eu vou com dia na vez e tu vem com a seleção mas ele não afirma mal aqui de mim e da gente não tem lei a o dia ele tirou bai tí bá jẹ́ pé gbogbo èèyàn inú àwọn ọba máa jí mi dé orílẹ̀-èdè òní ṣe gbé máa orílẹ̀-èdè òní ṣe gbé máa torídé ilé ẹja bẹ̀rù ọ̀la ẹja bẹ̀rù ọ̀la tó bá ṣe bàjẹ́ náà lọ́mọ pé bàjẹ́ ló ń ṣe kí ló dé tó fi jẹ́ pé ẹ máa fi dúdú borí kìtì òru ẹ máa fi gbójú láti lọ ṣiṣẹ́ aburú ẹ bọ́ sí ẹ̀yìn ìlú níbi tí ojú àwọn èèyàn ti tó yín dáadáa ibẹ̀ láti lọ máa dáná láti fẹ́ jẹ́ ènìyàn gbé ní ọ̀tọ́ písẹ́rí lẹ́ ń ṣe ọba bọ́sà rìn ìlú kó jẹ́ pé bẹ́ẹ̀ náà lẹ́tì máa ṣe káwọn ẹni tí wọ́n jẹ́ pé àwọn náà jẹ́ni láàbíbí tí wọ́n máa kan sára sí ni pé bẹ́ẹ̀ ṣe ń jìyàn gbóhùn písẹ́rí lẹ́ ń ṣe ọ̀kọ́mọkùnrin wa wọ́n ṣẹlẹ̀ pé àwọn kan fún wọn ròyìn wọ́n náà wọ́n ajínigbé wọ́n jí ọ̀kan nínú àwọn táwọn jọ ń tajà níbì kan wọ́n jí gbé nígbà tí rìnrìn àjò láti ìsàlẹ̀ ọya ń bí lọ sókè ọya wọn gbé nílùú kan lókè ọya gbàtà wọn jígbé tí wọn ní kọ́nà pé nọ́mbà àwọn èèyàn tí wọn rà padà sọ̀rọ̀ hàn lọ ẹsẹ̀ ńlá ni kó o ta ọmọlúàbí kó ẹ jẹ́wọ́ rẹ̀ ẹsẹ̀ ńlá ni ọ̀rọ̀ lè yẹ sẹ́rú bóyá sí wá di pẹ́ńtà
èyí tí wọ́n wá rí ìnira wọn padà ọwọ́ gbọ́ tó ṣẹlẹ̀ wọ́n ní ó pe àwọn èèyàn tí ó bára sanwó ìyá tí wọ́n jọ dúnàdúrà sórí $500,000 ó ní wọ́n fi gbàálẹ̀ àwọn ajínigbé yìí àwọn náà wá dẹni tó ṣe pé ń ṣèṣìtì fẹ́ni tí ó gbowó wá wọ́n tó máa ń gbowó bọ̀ ojúmọmọ ni pé fi wọkọ̀ wọ́n wọkọ̀ alẹ́ o kí ni ìdí agbájọ tí a fi ní kí wọn mọ ọkọ alẹ kọ mọba àwọn kó sọwọ àwọn ajínigbé yìí aláàbọ ẹkìlá ẹyin náà mọ pé sẹ bàjẹ yàn sí ẹyin náà mọ pa ìdáni sẹtàn sí tí ní owó ọmọ wa fẹ tẹlẹjọ tó fi kọlé tí ní owó ọmọ fẹ tẹlẹjọ tó fi fẹyàwó tí ní owó ọmọ fẹ tẹlẹjọ tó fẹ fi tọmọ ní àbí rẹ sí ìbàjẹ yìí kí ìbàjẹ ní ilé ìbá wà orílẹèdè ṣeéṣe gbé bákan náà ní ìbàjẹ ìnáà ni káyìn ọmọ mutí ìbàjẹ́ yìí ọtí ìsìn nǹkan tó dáa nítorí pé ọtí kìí ṣe nǹkan tó ṣe pé wọ́n máa mú ńlọ já sí dáadáa fihàn ń tó dàbí dáadáa tó wà nínú ọtí ni àbúrú tó wà ń bẹ̀ ju dáadáa lọ mo gbọ́dọ̀ gbogbo nílẹ̀ apáyọ̀ wẹ̀wẹ̀ wọ́n ní kí nìkan wúlò àmọ́ àbúrú tó wà ń bẹ̀ ju ìwúlò rẹ̀ lọ gbọ́dọ̀ gbogbo nílẹ̀ akáì wọ́n pa tì mí ilé ìlú kọ́kọ́ pàkíyèsí nípa káwọn ló lè bá àwọn pọ́tì kìí ṣe dọ́gba bákan náà orí ẹlẹ́dàá tí ẹ̀ ní àtọ́tí nínú yìí gan-an pàápàá inú ṣàṣepàmì ẹ pàtì tẹ̀lé bá sóríire ìyẹ́tí lè bá yé wa ìbàjẹ́ lọtí ọtí ìsinmi dọ́gba.

ọkọ̀ jù sẹ́ni láàárọ̀ ó sì wà àwọn èèyàn lọ dà sókun ẹlòmíì òun tiẹ̀ nígbà níwà òun náà kọ́kọ́ ju ògógóró sẹ́ni láàárọ̀ subhanallah alhabib aláàrù òun náà ju ògógóró sẹ́ni kò mọ̀ pé ọjà tán gbé sẹ́ni lórí ọjà ẹlẹgbẹ́ tó lè fẹ́ni ó ti ṣe lọ rọ́ọ̀lù kankan ni tó sọ àwọn ti ìdẹni tó ṣe pé wọ́n káyé òkè ó sọ mọ́ dẹni tó dé gbèsè bẹ́ẹ̀ni ìwọ ńgbò gan lọ tí mo mú dá ìdáwó lọ tí mo mú dá kò fìgbà kankan dá ọ̀nà àtẹ̀rẹ̀ ara jẹ́.

ẹ̀tọ́ pẹ̀tí tí ẹ ti ń dánú kẹrí inú bàjẹ́ ni inú bàjẹ́ ni ó ní pàwọn ọ̀yá ti ń ta orógbó ti ń tàtẹ́ tí ọmọ wọn bá ń sunkún wọn máa fi bisikíìtì wọn máa fi rọrùn wọn máa fi súwìtì wọn máa fi rí ọmọ wọn máa fi búrẹ́dì wọn máa fi rí ọmọ ẹ̀yin tẹ̀ wọ́n ń tò gbogbooro ẹ̀yin tẹ̀ ń tọ́tí ẹ̀yin tẹ̀ ń ta pẹlẹbẹ tẹ̀ ń ta rúgudu tọ́mọ tí ń bá ń sunkún sẹ́ni mú kankan nínú àwọn tíwọ̀ yìí kẹ́ fi rí ọmọ lẹ́kún ẹni pé nínú àṣà àti ìṣe àwa yorùbá ilé ni pé tí ojúlówó èèyàn tó bá kọjá gbọ́dọ̀ ìyá aláàtẹ bàbá ọlọ́jà ó ṣeéṣe nígbà míì kí wọ́n ní kí wọ́n dúró ó sì bá wọn mú nínú ọgbà wọn tí wọ́n ń tà ó fi sílẹ̀ ọ̀rá ó gbé fún wọn ìpè ẹ̀dákun ẹ bá ń pin fáwọn ọmọdé bá délé èrò lẹ́lẹ́ mú gbìyànjú nínú ọtí tí ẹ ti ń gbẹ́nu kárí.

láti selése látàrí pé wọ́n mú tí àtìgbọ̀n kíní àtìgbọ̀n kejì ìjábẹ́ẹ̀lẹ̀ wọ́n sera wọn léṣe yánnayànna ọlọ́run nìkan ló mà iye èèyàn tó ṣe pé látàrí pé ó mú tí ẹsẹ̀ káyé ẹsẹ̀ kan ọ̀run lọ́wọ́ àbá tí nǹkan rí wá lọ tí wọ́n tí kìí ṣe nǹkan rí ọtí ń gbọ́ nínú ìbàjẹ́ ó ń gbọ́ gbọ́ngbọ́n ìyá fún gbogbo ìbàjẹ́ yòókù torí pé ẹni tó bá mú tí ó rọrùn kọ́ pààyàn ẹni tó sì mú tí yóò ṣàgbèrè yóò ṣe zìnà ẹni tí ń mutí gan olùgbọ́lẹ̀dà wa ọlọ́ ká tó wá péèyàn kan lásán nígbà tẹ́nì kan pàdé ọ̀mùtí lọ́nà lánàá bàbá ọlọ́gbẹ́já tí ìtò sì dá tí ó sì ìtò sì ṣe yìí tó dá ọba ní kò ní gba fún bàbá àti ìyá rẹ̀ bàbá àti ìyá rẹ̀ ká dá fún àwọn èèyàn nígbà tó máa gbọ́n máa bínú wọn ni á ogún bàbá àti ìyá mi sẹ́ eléyìí lọ́ ẹ̀kọ́ máa bínú sí ẹni tó pọ̀ òun àti kẹ́tẹ́kẹ́tẹ́ ti dọ́gba onílàáká ìkan mọ́ ẹni tó yẹ pé yóò gbé ẹlẹ́dàá rẹ̀ gan lásìkò tó ti mutí tí wọ́n ń bara jẹ́ pé ogún bàbá àti ìyá tiẹ̀ ogún bàbá àti ìyá tiẹ̀ tó ń pè láká ò sí lórí wèrè ó ti yá nǹkan míì ẹ̀kọ́ ọkọ mi wá ìdájọ́ mi kò yẹ kó jẹ́ pé àgbáláyè nítorí pé táwọn bá mutí kò sí tàbí fi máa ìdájọ́ mi nínú kan nípínlẹ̀ kan ní nàìjíríà wá ń bí tí wọ́n ti jí àárọ̀ kò sí nǹkan méjì tí wọ́n ṣe ikú ọmọ ògógóró lọ pé ọmọ ògógóró yìí kárí gbogbo ẹni tó bá lọ síbi iṣẹ́ báwọn ẹni tó ń ṣiṣẹ́ ìjọba tí èèyàn bá ní bùkátà kan láti lọ sí àyè kan nínú àwọn àyè iṣẹ́ ìjọba yóò yà ní lẹ́nu pé gbogbo ẹni tó ń bá sọ̀rọ̀ ògidì ògógóró ni wọ́n máa rìn ni wọ́n máa rìn ẹdákun ọmọ ẹdá tá a fi ní ṣiṣẹ́ ṣe ọmọ ẹdá tá a fi ní gbòdo fáìlà ọmọ ẹdá tí fáìlì òfin ní máa pẹ́ kó tó di pé wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ ìbàjẹ́ ni gbogbo eléyìí kò sí ní ọjọ́ dá àwọn agbọ́bí kan sì tún wà ní tiwọn tó pé gbogbo ìgbà tí wọ́n ti jí láàárọ̀ báyìí nítorí ọ̀kọ̀ọ̀kan mú ṣe ni pé ọlọ́run burúkutù tí ò bá tì mú burúkutù yóò sọ pọ̀ pẹ̀lú ọmọ tí chaají ẹ̀dá ìbàjẹ́ ni gbogbo eléyìí wọ́n gbọ́ ọ̀húnlá ìfẹ́ fẹ́sàdì ọlọ́run àzẹ́jọ́ kò nífẹ̀ẹ́ sí ìbàjẹ́ olúwa kò nífẹ̀ẹ́ sí ìbàjẹ́ ẹ̀yin tó ṣe é pé ẹ̀fẹ́ràn kí n máa parọ́ fáwọn èèyàn nǹkan tí ò ṣẹlẹ̀ ẹ sọ pé ṣẹlẹ̀ ohun tí ò rí bẹ́ẹ̀ ẹ sọ pé bẹ́ẹ̀ lórí ìbàjẹ́ ni ẹni lẹ́yìn èèyàn lẹ́ti sì lọ́nà ẹni lẹ́yìn èèyàn lẹ́ti kódà ń gbá ẹni lẹ́yìn èèyàn lẹ́ti sọ́jọ́ ni tó ṣe é pé gbogbo nǹkan rẹ̀ sì dàrú máa lọ́wọ́ látàrí irọ́ tẹ̀ pa kọ́mọ̀ sì ti sọ àwọn tí ń ṣe gbájú ẹ̀ àwọn ni tí ń ṣe fọ́wọ́ náà àwọn ni yàwú yàwú ìbàjẹ́ ni gbogbo eléyìí ìbàjẹ́ tó bá sì ti wà níbì kan ẹjọ́ dájú iná ni pé lágbá bí tí ìbàjẹ́ ò ti yọyọ́ bàjẹ́ agbọ́bọ míì náà owó ò tún bàjẹ́ nítorí pé ìbàjẹ́ kì í bí máa rí ọmọ burúkú náà ni ìbàjẹ́ máa bí eléde eléyìí wọ́n wá jẹ́ pé ìrìnsẹ́ eléyìí tó mójútó ni pé wọ́n ṣe yàwú yàwú lọ yàwú yàwú lè ní jẹ́bẹ̀ owó tí wọ́n ń gbà lọ́dọ̀ ta ló ti ń gbà iṣẹ́ wo ló ṣe fún ọgá ilé ọ̀gbọ́rú ọlọ́run wọ́n rántí pé àwọn ẹni tí ọ̀ ń gbá lójú owó ẹkún lọ́n gbà lọ́dọ̀ ọ̀rùn wọ́n fẹ́ fi hàn ní a kì í fi owó ẹkún rẹ̀ ní kámọ́kábàámà kò sí tàbí ṣùgbọ́n àwọn owó tó ń gbà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n fi wo àárín ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n fi ṣẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n fi sábà bí àrélé àti àjálù ẹjẹ́ ká bẹ̀rù ọ̀lá ìdájọ́ ọ̀dá

kọ bo nko nko bo nko ti ba fi pe wa ta ba fi re ni wa ta ba gba ta ba wo ni ma da ni se mo Nigeria ni wo omo Nigeria le ni iwo ko lo ta e lo mi lo ta iwo ko lo saida e lo mi lo saida ṣugbọn ni pe ki a to ba ti jade ko ni Nigeria nbe to ba ri ni ajo lo si lo kere ti ma ti gbọ pe mo Nigeria ni o oni kaluku ni mo sora fun iba kuta la gbali tita le ti lo tele ni ti n gbara ta ni won fọran bi tele ni to se nkan to gba loruko je ta ni won gba loruko je tori pe gbogbo wa pata ta jẹ ọmọ Nigeria oye ka so oruko Nigeria ni ko ma baje ọpọlọpọ ninu awọn eniyan ẹni pa ọrọ mi ti o to Nigeria wa ọrọ mi ti o da to wa rara o mo sọrọ rẹ daada to ba ti kọrọ Nigeria wọn ma baje ni ọmọ ni mi ti o da ilu buruku ilu ti o da ilu buruku ma mi lu rẹ ẹni bàjẹ́ náà lélẹ̀ ẹni bàjẹ́ lélẹ̀ àwọn anìkìká orílẹ̀-èdè ibìkan so ẹni tó wọ́n sọ pé òun fẹ́ ra ice cream tó sì fẹ́ ra yẹn ẹni ti tó gbòòrò fẹ́ ra ẹni wọ́n sọ fún wọn pé ice cream Nigeria lọ fẹ́ ra arákùnrin wọn sọ fún mi pé kí ni wọ́n fẹ́ fi ti Nigeria ṣe ní ọmọ ilé òlè mi ti Nigeria lè mi fẹ́ tó gbòòrò o kí ni tó gbòòrò lẹ́gbẹ̀ẹ́ Nigeria ọ̀ se bi wọn ní nínú ilé ẹyà àkàrà wọn ní àkàrà ojúde kì í níyọ àkàrà ojúde kì í níyọ ẹsì tí mo pé inú ilé làkókò tí níyì ẹ à ń wúra wọn pé orílẹ̀-èdè wa da àwa la fẹ́ bàjẹ́ àwa ni ká tún àwa sí ìbàjẹ́ tá à ń sẹ ni ká jáwọ́ kò bẹ̀ nítorí pé tá à ń bá ń se dáadáa kò sí orílẹ̀-èdè tó fẹ́ gba tó nàìjíríà yìí kò sí orílẹ̀-èdè tó fẹ́ gba tó nàìjíríà yìí ṣùgbọ́n àwọn wa bàjẹ́ ìwà burúkú ti ń bọ lọ́wọ́ àwọn ìjà pátì kí ni ọmọ èèyàn máa fi ra rẹ̀ sówó nàbì sí ọ̀rọ̀ tó lu agbada ìwé obìnrin ọkọ lólúwa ní kò ní kí lọ́ fẹ́ sọdẹni tí ọmọ sí sí aṣẹ́wó ìdájẹ́ nì kí sí ń tọ́gà ọmọ pé látara sí aṣẹ́wó tí wọ́n sì yẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló kù wá àwọn obìnrin táwọn fẹ́ jókòó lé ọkọ àwọn obìnrin tó jẹ́ pé àwọn fẹ́ máa sábí amọ lọ́dẹ ọkọ ọ̀pọ̀lọpọ̀ orí wọn ló kù wá tó wọ́n ọkọ wọn tó ṣe pé wọ́n mẹ́ja àbúrú tẹ̀yìn dá sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó lè má kalẹ̀ kú má kódà ló ní ọjà dìbò kò ní padà wá báyà ló má nítorí pé ìranù tí wọ́n gbà yín ṣe ìranù tó ṣe pé kì í di ẹrù rú ìyàwó yálà wo nítorí pé tó bá dé yín lónìí kò sí tọkàn ọ̀gá àjẹ́ pé ọ̀tà tara rẹ̀ ọkọ rẹ̀ lónìí kò sí tọkàn bóun náà ló sì kó rọ ìwọ́n náà sọ pé kò sí tọkàn ìbàjẹ́ ni eléyìí tí ọ̀yẹ́ kọ́ wà lórílẹ̀-èdè nígbà táwọn èèyàn bá ń ṣerú ìbàjẹ́ bẹ́ẹ̀ ẹrí bá ti ṣe pọ̀ tó yìí ọwọ́ àwọn obìnrin ti ṣe pọ̀ tó táwọn bá wọn gba sí aṣẹ́wó tá a bá gbà láyè tí ọmọ bá ti kó bá wọn ọlọ́mọ àwọn obìnrin yìí bá rẹ pé wọn lọ́kọ ni àwọn obìnrin yìí bá rẹ pé wọn máa sọ̀dọ̀ ọkọ ni ó yẹ kí wọn máa jókòó níjókòó àpẹẹlẹ wọn wà lọ́dọ̀ ọkọ kọ́kọ́ máa sojúṣe lórí wọn kì í ṣe pé tá a bá kọ́kọ́ gba ìbàjẹ́ láyè torí pé tá a bá ti gba ìbàjẹ́ láyè àwọn ọmọ mi rí ọkọ lọ́mọ àwọn ìtọ́ wà nílé ọkọ wọn ò ní rójú ọkọ ńlẹ̀ ṣé dáadáa lélẹ́yìn àbí bàjẹ́ ìbàjẹ́ lélẹ́yìn ẹ̀yìn wà ní gáràjì gbogbo ọkọ̀ gáràjì ìná lọ sàmì sí lára gbogbo àwọn nọ́mbà ilé tí àwọn union tó ń fi yín ẹ̀dá mọ̀ ẹni kí wá sára yín ó wá gbé mọ́tò rọ̀wọ́ gáràjì yín olóhùn náà fẹ́ kóró ẹ má jẹ́ kóró torí pé ìbàjẹ́ ni ìbàjẹ́ ni torí pé ní jẹ́ pé àwọn fẹ́ jìyàn kó ni àwọn fẹ́ jìyàn gbé ni tẹ́yìn bá ti wá torí tọ́rọ́kọ́bọ̀ kan tẹ gbà lọ́dọ̀ wọn tẹ wá ní kó kóró sẹ́nu pé tẹ́ bá jìyàn gbé tá a bá sọ fún yín pé gáràjì yín bì náà ló ti wọkọ̀ ẹ má jìyàn ẹ sọ wípé torí pé nọ́mbà ò ní wọ́n rí lára rẹ̀ wọ́n wá dárúkọ nọ́mbà wá sọ pé kì í ṣe nọ́mbà gáràjì tí wọ́n ń bì ẹ̀yìn ṣe gbà láyè ẹ mọ̀ tí mo nọ́mbà tán fi yín nítorí pé táàbùrú bá ṣẹlẹ̀ àmọ̀ni tá a wà àmọ̀ni tá a bì léèrè àmọ̀ni tá a kò kíjọba ó mú. ẹ̀yìn wá jẹ́ pé nítorí ẹ̀gbìn jẹ kan torí tọrọ kọ́gbọ̀ sísì kan tí wọ́n fún yín ẹ̀yìn wá sọ wípé kókóró

to them. Bí àtiẹ̀dá, wọ́n pè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò látàrí pé wọ́n fẹ́ gbà sí. Wọ́n ń bèrè lọ́dọ̀ àwọn èèyàn pé ìwọ kan bàbá ń gbẹ́jọ́ tiẹ̀, ìwọ ńkọ́ kan bàbá ń gbẹ́jọ́ tiẹ̀, ìwọ ńkọ́ tọ́jọ́ tiẹ̀. Ọ̀kan máa sọ pé dáńfóró wa o, ẹ̀yìn ń múra wa, ẹ̀yìn ń bọ̀ kọ̀ọ̀kan, wọ́n fi àwọn ilé ìṣẹ́gbẹ́ kan. Sọ̀rọ̀ hàn ìlà àwọn àbúrò pé kó gbogbo lè. Olúwa lẹ́bàá sì ní ìfẹ́síbàjẹ́. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀.

0: pinan gbogbo ala won mo to ran yin lowo lati ri lo de ko mo pe bi da ti soja halemo afa pe ka ko bere sin gbogbo o bere sin gbogbo inda ti o gbogbo bi bi bi bi o ba ma papa bora bi bi bi ti je mo ti fo ti fi moto ko ba o ti ba ti sale oko 911 gbogbo e si pe ọwọ́ kóbì lórí ẹgbẹ́ ọ̀pọ̀ lẹ́yìn jẹ́ wípé ìrètí lọ kó wá láti kánò ìrètí lọ kó wá láti bí ìgbà tẹ́ta fún àlékò ẹ̀wọ́n ti ẹ̀ń pí ọ̀nà fàyàwọ́ ẹ̀ ti kó bá ẹ̀ ti wá kó fọkàn kan kó òbí lọ síbẹ̀ ẹ̀ wá kó ìbọn sí ẹ̀ wá tóbi lórí.
1: àwọn òbí náà ni mo ṣe tọ́ wọn
0: ẹgbẹ́ ọ̀pọ̀ gbogbo ẹgbẹ́ ti léwu. Àwọn agbófinró mọ ìgbìyànjú tí ìbá ṣe pẹ́lú afẹ́ gbà wá tí ìbá ṣe pẹ́ gbà wá bí wọ́n ṣe fẹ́ mà pípẹ́ wọn kó nǹkan bá. Ọ̀gbọ́n ìgbọ́n àti gbọ́n àti ní àti lè jáwọ́ di ìbàjẹ́ ìbàjẹ́ gbogbo èyí ọlọ́ dara pẹ̀lú ìfẹ̀jẹ̀ ìbàjẹ́ kì í jẹ́ ká rí mú ẹ kì í jẹ́ ká rí ìlọsíwájú ìbàjẹ́ kì í jẹ́ ká tọ́gbẹ́ kì í jẹ́ ká rí láàrí gbogbo owó tó bá rí nídìí ìbàjẹ́ òtú ẹ tẹyìn ọ̀padà já sí olè jíkẹ ní fọkànbalẹ ìjẹkẹ ọrọ ìyànjọ nítorí pé olúwa pè ní ìfẹsí ìbàjẹ gbogbo wa tàtàrà àbàjẹ kójọ náà òun náà máa já sí ìbàjẹ ẹnu bàbà àbàmì kò ní dún ẹnu àmì ló ń mọ ní bá ẹ tàtàrà rẹ nísìnyí ìbàjẹ ọjọ yẹn kí ni pẹlú ìyàdógún ó rí bí islam ó ń gángan lọ́yà ó ń gángan ìmọ́lẹ̀ ó lè gbọ́ gbogbo ọ̀rọ̀ yíndé ní àfihàn islam. Wọ́n tó lọ́wọ́ bá wa sọ mọ́ Àlkúrán. Wọ́n lọ́wọ́ àbúlé ayọ̀ hẹ́gbẹ̀ẹ́.

ṣe ìdájọ́ yìí ìlérí pọ̀ lábẹ́ rẹ̀ ìlérí pọ̀ lábẹ́ rẹ̀ ojú máa jẹ́ wípé àbùsílà tó ń ṣe ọmọ ẹni tó járe ọwọ́ gbé ẹ̀rọ fáláre ògbáre tẹ́lẹ̀bì bí o lè ṣe fẹ́ẹ́ wúlá ndé ọgbọ́n ọ̀pẹ́ àmì bọ́ọ̀lù ni pé ìwúlá wọ́n ara mọ́tò wọ́n bọ́ wọ́n ara lẹ̀ wọ́n bọ́ ọwọ́ ni iṣẹ́ ìpé àbọ̀ ń dáràn nítorí pípàjọ́ lè ṣe ẹ̀rọ ẹlẹ́dàá kò sáàjì.

bàjẹ́ ni. Tá a bá fẹ́ sọ̀rọ̀ pa àbàjẹ́, ká má sọ̀rọ̀ ọjọ́ tó pọ̀, a sì ní fi kàpẹ̀ kan. Ìbàjẹ́ pọ̀, ẹ ti gbogbo. Ìbàjẹ́ wà lọ́jọ́, ìbàjẹ́ wà lọ́sì. Ó níwájú, ó wù mí hàn, yóò gbóbíkíbi ó ti rí bàjẹ́. Bí a ti ṣe gbóhùn ọ̀wọ̀ tó hùn wá déédéé dẹ̀ ọ́n, pẹ̀lú àṣẹ lọ, tá a bá nípinnu, ó dájú pa bọ́ lọ́wọ́ rẹ̀ lábọ́tá. Ó dájú pa bọ́ lọ́wọ́ rẹ̀ lábọ́tá. Gbogbo nǹkan wà bá mi lọ dáadáa. Ibi tí mi ti ń ṣa ìdá kí n jáwọ́ ń bẹ̀, ìyá náà jáwọ́ ń bi tiẹ̀. Tọ́ náà kọ́ jáwọ́ ń bi tiẹ̀, ìbàjẹ́ ò di ṣe wípé ó di àwátì láwùjọ wa tá à ń rí ma. Lọ́wọ́ ọ̀hún lọ́wọ́ ẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ sáà ọ̀rọ̀ ńlá. Wọ́n gbàgbé ìrọ̀ ń bo

kódà àwọn ilé wa àwọn ilé ajọjọmọ nítorí pé tí ò bá ti sí bàjẹ́ inú ilé èdè ó bìn ìlú ọ̀rọ̀ sí dáadáa ilé ẹlẹ́dàá wa kò fẹ́ bàjẹ́ gbogbo àwọn sí bàjẹ́ wọn já wọn di bàjẹ́ gbogbo àwọn sáyidá wọn já wọn dà torí pé dáadáa ni ilé wa ń fẹ́ kánú sí kò fẹ́ kánú bàjẹ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك

0: SARS 这一堆阿拉斯的那些 authentic professor 大学的我都没办法阿巴卡大的
1: 阿拉家来你只有巴巴巴巴巴巴阿里公不不列一些卡卡卡里你也无阿拉我里面都玩的 factory 阿拉马西都玩的一路不过卡巴索帕瓦拉帕塔一路卡内的我不会都玩的你过大天了哥哥哥都来吃饭一些我一路一些我都玩你也无mo ire waju
0: esu atoki gbogbo sa lori ni si oju ko se se kan ta le yo so bi pe eleyo ko ni eyi si oju sugbon ma ko daru ko bi lelo kan ta le wo e kan eta alapada to nge eran to ibi pata bo loju jebe seyin
1: tabi aka
0: alapada
1: obe lowo
0: ti gbo okada lo to subu ti ko ye lu ba loju ko wa lode
1: alade
0: ani to wa moto to na gate ti gas ba ko yoju abi to je ta ga doju window lo ko si seyin ti ko lewu ta ba wo awon to ro ju kon da na ogi awon to fi di ti ora je won
1: awon to tun so abe mi
0: o se ni ko ta le so pe se je le yi se lo fi o ro je ko gbogbo wa pata la gbogbo pe si iyin ro wa se ti ta la lo ni ko ni ko mo mu so bi so ni to ko mo loju board to gbe to won du mo to ma ka ka ka e gba to ba ti e to awon iwo to mo tu gbe bo bi na wa ko ki ase a ti gbe ni kokan a ti ma ka ko to ma ma ke isoro mo ti teju mo ta ba wo eni to ma fi si mo wa ta fi le yin to ko si ti ko ti nikan to wa di lato lata re da re isoro iwo ma wa fun tabi o do pe phone lo ko lo nlo mo ro ba ma nte iwo lo so bi ko se bo phone ibe ni business wa de ni sama ni ko ma wo phone ni isoro wa nbe no so yin ni sise kan ti ko fi du ni igamba nbe ko ta gbodo ma se to ba ti ro won apere kokan kudiye kokan ninu la joko ma wo ni lo tete so gade o ta ki fu gbogbo wa lati le ma moju to eyin won wa ko ti o gbodo fi eyin won se ni idi ni ti le se authentic clear to ni se ogbodi lo baraba capsule gade to ba bi pe ti ro won apere kokan lo si pharmacist o chemist ka kira dugbe ko lo ra o gbeju lo baba capsule to ba ti wa ipo ti o wa pere kokan tori pe ko o le pe wa sori ero bani soro wa 07034671162 07034671162 agbara olorun oju gbogbo wa ko ni elede wa
1: amen
2: Yorùbá bọ̀ wọ́n ní ojú lọ bá ara torí pé ojú tẹ rí yẹ bẹ́ẹ̀ ni atọ́nà ẹ̀dá nínú ìrìn àjò wá lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n fi mú kí elédùmarè ọba ṣe bọ̀ sínú kòtò kan pàtàkì nínú agbárí wa eléyìí tó fi awòkè àti ti ìsàlẹ̀ gáárú rẹ̀ tó wá fi rò pé ìpẹ́jú ṣe àrò fẹ̀rẹ̀jú bí olúwa ṣe wá ṣe ojú lọ́jọ́ tó yìí síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe àmójútó ojú wọn bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ pé àwọn ìṣe kan tàbí ìwà tí ọ̀pọ̀lọpọ̀ ń bá ojú rò kò bá fún ẹ̀yìnjú wọn yàtọ̀ sí cataract glaucoma àwọn àìsàn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń bá ojú jà àwọn àfọwọ́fà nílà tó máa ń tọwọ́ ọmọ ènìyàn jáde bíi kí ènìyàn máa fojú pé fi iná igi àti àwọn èéfín míì eléyìí tó lè da ojú lọ́wọ́ tó máa ń fa kí ojú ó máa wami àti àwọn ìjàmbá mìíràn tó lè kó bá ojú ọ̀pọ̀ ni ò mọ̀ pé kò dáa kí ènìyàn máa

ṣe má ní fún gbogbo ilé mọ́jọ́ kó dìgbà tí ojú rẹ̀ bá dálẹ̀ kó tó di pé wàá ṣe àmójútó ojú ilé iṣẹ́ authentic television kalẹ̀ sí 5 Anipiko street lẹ́yìn ilé ìfowópamọ́ fidelity bank pen cinema àgègè ojúlọba ara abaka olúkọ́rọ́ ni kì í ṣe ohun tí ènìyàn máa ń kọ́ sójú ló fi gbọ́dọ̀ lágbẹ̀ẹ́ ojúlówó ibi tí àwọn alágbàtà ojúlọba ara abaka kalẹ̀ sí rèé fún nílò láti lè wà lárọ̀ọ́wọ́ ẹ̀yìn ti lagos island ìgbà àdúgbò ọ̀rọ̀ street ní kẹ́ ẹ máa bọ̀ ní chris and chris pharmacy chides pharmacy alobas pharmacy ní 53 ọ̀gùn èkó shirley loss pharmacy àti maris pharmacy lagos island bẹ́ẹ̀ ni wọ́n kalẹ̀ sí yìí ó wà ní slasi ìwòrò oníkan ní dùmọ̀ta jutas pharmacy ìṣẹ́nu roman pharmacy kalẹ̀ sí ìkòròdú justina pharmacy car bus stop lálágbàdo panimon pharmacy dalimo janky badagri good year pharmacy àgbàdo ọjà good pharmacy ìyẹn wà níyànà ọba famous pharmacy ọlọ́rùṣe life back pharmacy orílẹ̀ ègọ̀mú good mark pharmacy àjùmọ̀ rich rossin pharmacy underbridge sunwater lẹ́yọ̀ pharmacy olóde àgbẹ̀yìnú pharmacy ìdíyìn next pharmacy ṣàgámù underbridge sabo depo pharmacy long sabo ìṣàgámù ìwọ́n náà gbìyànjú láti yẹ gbòógì ojú abba capsule láàyò eléyìí tó ń jáde láti lè ṣe authentic television tá a ṣe àgbéjáde rẹ̀ látara àwọn ohun tẹ́lẹ̀

nígbà mẹ́rin kúrò wá rí fóònù ò ní gbẹ ẹ̀sán diabetes ni a máa fakún ara rẹ̀ wá láti mú a sì máa fakún bíyànjú máa sún iṣẹ́ diabetes tá à ń pè ní àtọ̀gbọ́n ní jẹ́bẹ̀. Àìsàn hypertension ó ní àìsàn ẹlẹ́ẹ̀kẹta tí máa ń ṣèyàn òun máa ń pè ní ẹ̀jẹ̀ ríru a máa fa orí fífọ́ fúnrùn a máa jẹ́ kó máa fẹ́ràn wáwáwá a máa jẹ́ ká lóyàn kó máa lù gbìgbìgbì a sì máa jẹ́ kó máa rẹ̀ wá láti mú. Àìsàn hypertension yìí kò sì dá tó bá háì jù ó yára pààyàn ìwọ̀túwẹ̀ bá ń ṣe ti tẹ́yìn ló ń pè ní hypertension àwọn yorùbá ń pè ní ẹ̀jẹ̀ ríru ìwọ̀túwẹ̀ bá ń ṣe àwọn àpẹẹrẹ tó mọ̀ọ́ ló sọ fún o gbogbo àwọn tá à ń sọ fún ọ yìí ni fáàfin tẹ́ẹ̀sì rẹ ń bẹ tó bá dé láìní san kọ́bọ̀ fáàfin mọ ìpele tí àwọn àìsàn yìí wà nù ara rẹ ìtìmọ̀ ọ̀bọ̀ fúlà ìdí fúlà kan bọ̀ sínú iṣẹ́ aládẹ̀ni nọmba 351b táyàrá àwọn mọ́tò láti ànàpádà ni nítorí mọ́tò ń sọ̀rọ̀ ní ìhà ló bá tọ́ dá àṣẹrí díẹ̀ ilé pẹ́nẹ́bìsì tó wà láfta ìṣẹ́rí ni kó sọ kalẹ̀ ńbẹ̀ tó kọjú sí gọ́ọ̀mẹ̀ntì skul láti ní kó sọ kalẹ̀ ńbẹ̀ pé nọ́mbà wa àbọ̀ǹbọ̀ láti kọ̀ tún lọ gbà wọlé ni ó gbà wọlé ni kí ó ní mọ́tò ń sọ kalẹ̀ ní dìímù tó láti pé nọ́mbà wa àdá rẹ̀ tẹ̀ tọ́kù dọ́dọ̀ wa nọmba 351b tẹ́fó nọmba wa tọ́ wà pè tọ́ bá débẹ̀ náà ni 08 3897 telephone number wa lẹ́ẹ̀kejì tó jẹ́ òní whatsapp wa o lè tẹ̀ sí wa sórí 08 2272 1 4 1 telephone number wa tó jẹ́ òní whatsapp wa o lè tẹ̀ sí wa sórí náà 08 2272 1 4 1 àdínjẹ́ aláwọ̀ máa jẹ́ o àìsàn nípa mímọ́ kí n pa ọ́ ni o sọ ọ̀rọ̀ mi fẹ́ ni tó mọ̀ ń pa ẹ̀ kí n kúrò lára rẹ ni kí n má bàa lè pa ọ́ àìsàn àwọ́ká yìí tó bá ń bà ọ́ láàmú ìtìmọ̀bọ̀ sí iléeṣẹ́ wa àwọ́ká a máa rìn káàkiri inú ara èèyàn a máa jẹ káàkiri gbogbo inú egungun ara èèyàn a máa ṣe gungun ẹni dọ̀lẹ́ a máa sọ̀rọ̀ darúgbó ọ̀sán gan a máa sì yàn bí kí èèyàn máa lè rìn láti ibìkan síbì kan àti ìrìn ògbógun wàhálà ni àti bẹ̀rẹ̀ ògbógun ìwọ tí àwọ́ká yìí bá ti ń ṣe tètè kan sí iléeṣẹ́ aládẹ̀ni a mọ̀ ń pa ẹ̀ tó pọ̀ gan àyẹ̀wò sì wà a ní nǹkan ẹ̀rọ ìdàlódé tá a fi ṣàyẹ̀wò fún ọ lára rẹ ó sì fi ya tí wọn náà fìdí pípa bá ṣàyẹ̀wò fún àmọ́ state di kìíní dáhà ibi tọ́jú rẹ a ṣe treatment fún ọ a ṣe tọ́jú fún ọ lórí ẹ pẹ̀lú ìgbọ́rọ̀ tó ṣe wí àti ìdùnnú o tọba sì dọ́dọ̀ wa bẹ́ẹ̀ ilé àìsàn kan bẹ tá ń pè ní àìsàn ìbálòpọ̀ olóyìnbó ń pè ní infection à ń pè ní gonorrhea à ń pè ní àrùn ìbálòpọ̀ nílẹ̀ yorùbá ìwọ tí ilé ìbá ṣe a máa ṣèdíwọ́ tó pọ̀ mọ́ ayé ẹni kódà máa fà á tọmọkùnrin mi lè ilé ṣe tó dáadáa àìsàn ìbálòpọ̀ yìí àwọn àpẹẹrẹ tó mọ̀ rí ètò ajúbìnrin nínú kí nǹkan ọmọkùnrin rẹ máa níwọ̀ ọmọkùnrin àbí kójú ara máa bẹ̀ ọwọ́ ọmọ obìnrin àwọn nǹkan oríṣiríṣiríṣiríṣi máa ṣe ọmọ àgọ́ ara bí kójú ara máa ta ó tọ́lá bọ́tọ̀ àbọ́kùnrin náà tọ́lá kójú ara máa ta àbí kó máa rí discharge wide àbí kó láìpẹ́ kí inú rẹ̀ kó máa kùn kí sàdé ni kó máa kán kí gbogbo ara kó máa kán gbogbogbogbò kí gbogbo ọ̀dọ́ abẹ́rẹ́ kó máa kán ìwọ tí olè bá ti ń ṣe àìsàn infection yẹn ó bá ti pẹ́ lára ó máa ń di staphylococcus ó bá ti pẹ́ lára ó máa ń di sibilis tó bá tètè lójú tó kó ráyé tí ò bá rọmọdé tó wá jẹ́ tó ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ dé àwọn tí ò wà lábí ìwọ máa bọ̀ àwọn àìsàn yìí máa ń fa ìdíwọ́ fọkùnrin tí ó jẹ́ kí àtọ̀ ọmọkùnrin sàn tàbí kó má kí tó bó ṣe yẹ kó ti tó tọ́lẹ̀ máa ń fa kí àìpẹ́ kí ọmọbìnrin náà máa ń fa ìju oríṣiríṣi nǹkan ló máa ń fà sára ọmọbìnrin ó lè fa ìju ó lè fa kí ìgbàlódé àti bí obìnrin kó lanú lẹ̀ ìwọ tí wọ́n àìsàn ìfẹ́sàn bá sì tètè máa bọ̀ wá bàkan náà wá ní egbògi kan ní iléeṣẹ́ wa fún ìwọ ọmọkùnrin tó ọ̀ lè ṣe tó dáadáa egbògi ní agbára gan dáàbò lẹ́yìn yálà ìwé ò lè ṣe déédé ládàá àyà rẹ ò lè ṣe déédé níwájú àyà rẹ àbí ọtí ẹ̀wá lólùfẹ́ kan tàbí ẹjọ́ ń ṣeré àti wá ṣe léwá ti ṣe bí ẹ̀kọ́ báwo ti dálẹ̀ jẹ́ bí ọ̀pẹ́ tí máa mú ọ̀rọ̀ ní iléeṣẹ́ tó dáadáa wọ́n ràn bọ̀ wá sí ìtọ́jú iléeṣẹ́ aládẹ̀mí nọ́mbà 351b iṣẹ́ ìdíhùn lára egbògi yìí tó bá gbé sára tán ìyàwó òrómọ ìyẹn ọjọ́ kejì ni tó bá gbé egbògi tó ìyàwó òrómọ kan sára sí ọ ni tó bá gba egbògi sára ó bí eyín bí adùn ni lọ́sìmọ̀ ṣeré ọ̀fẹ́ fúnyàwó rẹ̀ telephone number mi náà kan sí nítorí pé kò sí àlàyé púpọ̀ fún wa 08037883897 telephone number ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ òní whatsapp wa 08022721 telephone number ẹlẹ́ẹ̀kejì òní whatsapp wa tẹ̀lé kan láti kan sí wa bẹ́ẹ̀ 08022721 àjíǹde ara ọmọ jẹ́wọ́ o nọmba 351b ṣe ìdíhùn ní iléeṣẹ́ wa sáà ti pè ní sórí aago gbogbo àgbogbo ohun tó máa ń ṣèwọ nínú àgọ́ ara ní ogun tá à ń sọ yìí tó máa jẹ́ tiẹ̀ ń bẹ̀ tó bá dé àyẹ̀wò ń bẹ tá a ṣe fún ọ lọ́fẹ̀ẹ́ ní àmì ìgbàkọ́bẹ̀ lórí àyẹ̀wò rẹ pẹ̀lú ìgbọ́lá a sì ṣètọ́jú fún ọ tó gbádùn àjíǹde ara ọmọ jẹ́wọ́ àìsàn nípa mímọ́ kí n pa ọ ni o kí n síta kí n tẹ́ ẹ sílẹ̀ ni o àìsàn ara ò ní gbà tó ẹ jẹ́

0: kú dédé àsìkò yìí mo gbà ládùá pé ọlọ́run òbí gòdì ọ̀sán lọ́wọ́ gbogbo wa orúkọ mi ni bàbá Trinidad High Glass aka bàbá oníṣan mẹ́sàn-án.
1: Ọ́fíìsì wọn wà ní Fertilizer Bus Stop lẹ́yìn Ribic Church lọ́rùn ifọ̀. Ibẹ̀ ẹ ti máa rí èmi bàbá Trinidad High Glass oníṣan mẹ́sàn-án.
0: Nọ́mbà tẹ́lẹ̀ ìpè mí sí rèé 08031 9761 08031 9761. Ìwọ́n tó bá ní ìpèníjà nípa ìríran rẹ̀ ní ọwọ́ kan kó fi bo ìríran rẹ̀ ọ̀tún kó là á kó fi wo ipò tí ìríran rẹ̀ wà. Síbẹ̀ náà bákan náà sí ìríran rẹ̀ òsì kó fi wo ipò tí ìríran rẹ̀ wà. Bóyá ìwọ mọ rí nǹkan bíi ọyẹ́ bí ọyẹ́ àbí o mọ rí nǹkan bíi èéfín bí èéfín. Bó sì jẹ́ wípé ìwọ mọ rí nǹkan bíi kòrókòró ni yálà bóyá ìríran rẹ̀ mọ yún ọ ní gbogbo ìgbà àbí ó mọ ń gún ọ àbí bó sì jẹ́ wípé ìríran ti ẹ̀ mọ dánú kòrókòró ni. Ìwọ tó ríran rí ilà tó wà látẹnu ọwọ́ rẹ̀ ìwọ tó jẹ́ pé tí wọ́n bá text message sí ọ lórí fóònù o ò lè ríran ká àbí ìwọ tó jẹ́ pé tó bá wo ẹnìkan tó súnmọ́ o ò lè dànù ẹlòmíì sì rèé tí bá wo ẹni tó wà lọ́nà jíjìn kò lè rí. Ìwọ tó lè wà mọ́tò alẹ́ látàrí ìríran rẹ̀ tí ò dáa tó ìṣèlú mọ̀ jásí kòtò tó mọ̀ jásí gegele ẹlòmíì rèé kò tí ẹ mọ yàtọ̀ láàrin ọ̀sán àbálẹ́ ẹlòmíì òun yóò fi mọ dáàyàn mọ̀ onítọ̀hún sì wà wájú rẹ̀ kò ní rí. Bí nǹkan bá jábọ́lẹ̀ lọ́wọ́ ẹlòmíì báyìí níṣe ni ó mọ ọwọ́ ẹni tí ó bá mú káàkì tó sì jẹ́ wípé kinní ọ̀hún iwájú rẹ̀ ló wà. Ayé ìmọ̀ nígbà ríran wa mo dábò ńlá ẹyin a kì í fọ̀rọ̀ ríra ẹni ìṣeré o. Ọ̀rẹ́ wa tètè yanjú sẹ́ni bàbá Trinidad High Glass aka bàbá oníṣẹ́ mẹ́sàn-án. Oríṣiríṣi nǹkan ló máa ń fa àìsàn ìríran ẹ̀dá. Tí èèyàn bá ń ṣẹ̀yọ wẹ́lẹ́wẹ́lẹ́ tí ẹ̀yọ ẹni bá ti ń pọ̀ lápọ̀jù ó lè ṣe àkóbá fún àwọn iṣan tí ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìríran ẹni. Ó lè ṣokùnfà rẹ̀ kí sẹ̀lónà ojú ọmọ ríran déédéé mọ́. Bákan náà kòkòrò náà kòkòrò inú ẹ̀jẹ̀ àbí kéèyàn ní ìfúnpá gíga eléyìí tí máa ń fa àìróorunsùn déédéé àyà jíjà ń tẹlòmíì gbogbo ìyá máa ṣàkóbá fún ìríran ẹni. Rírun báyìí ni ìríran máa ru ẹlòmíì gbogbo. Ìwọ tó bá tún wá jẹ́ pé kinní kan funfun tó ń tó ló lówó síbi ìríran tiẹ̀ tó jẹ́ pé oríṣiríṣi ọkọ ni wọ́n ti pè fún ọ wọ́n lè ní àìsàn ayọ́kẹ́lẹ́ ba ìríran jẹ́ ó ń dà ọ́ láàmú. Bó ti ká ìṣẹ̀ ìríran rí ọmọ dà ọ́ láàmú tó gbogbo ibi tó lè gbèjẹ́ bá fọwọ́ bàbá yìí dídún ní dún. Ẹ máa bọ̀ wá sọ́dọ̀ ni bàbá Trinidad High Glass aka bàbá oníṣan mẹ́sàn-án.
1: Ọ́fíìsì wọn wà ní Fertilizer Bus Stop lẹ́yìn Ribic Church lọ́rùn ifọ̀.
0: Nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ mọ fi pè mí rèé 08081 9761 08081 9761. Ẹlòmí ìjọba náà ká sí ríran rẹ̀ báyìí tí wọ́n fi fẹ́ ẹ̀tọ́ lọ́bọ̀ lójú kò ní rí nkankan kábíyèsí elédùnmarè ọfà àfòká ọfà aṣaka tí wọn ló bẹ ẹlòmí níbi ìríran tiẹ̀ tí ò fi rí nkankan lọ́bọ̀ tí ò kọ mọ́ ló dábò láà orí tí ó gbé ọ̀rá yìí ó ti gbé ọ̀kan láwore náà lórí ọmọ láǹfààní láti mọ ẹgbọ́n mi torí iṣẹ́ ìtọ́jú ríran yìí iṣẹ́ bàbá àti ìyá mi ni mo jogún ẹ ni mo sì mọ dáadáa. Bó ti wù ká ìṣẹ̀ ríran yìí ó máa dà ọ́ láàmú tó ó dà kó mi tó yà ní ríran tiẹ̀ ó ti jò dànù tàbí kó o ti ṣiṣẹ́ abẹ́ sí látọjọ́ pípẹ́ wá. Ìwọ náà mọ̀ pé ẹlẹ́yìn fẹ́ nìkan ṣe ju ẹnìkan lọ ẹ̀rọ agbẹ ògbóyè iṣẹ́ wa àwa kì í kà nǹkan sínú ojú èèyàn gbogbo ògbó wa pátápátá látẹnu nẹ́ẹ̀tì mi pẹ̀lú ògbó ẹlẹ́ àgbẹ̀ ní omi ríran báyìí ìtẹ̀jà bẹ́ẹ̀ ni kì ń bá bẹ́ẹ̀ rà wí kọ́mọ rí ọ̀hún. Tó o bá ti gbé gbọ́dọ̀ èmi bàbá Trinidad High Glass bàbá oníṣan mẹ́sàn-án ìwọ náà rí i pé ọlọ́run fẹ́ nìkan ṣe ju ẹnìkan lọ.
1: Ọ́fíìsì wọn wà ní Fertilizer Bus Stop lẹ́yìn Ribic Church lọ́rùn ifọ̀.
0: Nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi náà pè mí rèé 08081 9761 08081 9761. Bákan náà ọ̀rọ̀ nípa iṣẹ́ ara wa yálà ọkùnrin yọ́ àbóbò ayé òní fiṣẹ́ ara wa jìwà o láṣẹ olódùà bí aṣọ ara tiẹ̀ tiẹ̀ ti níṣòro tí mo pé mọ́ ẹ̀wọ̀n pínlẹ́pín tàbí orí kòlùbà kòlùbà ní ìlú rí o pé mẹ́tọ́ sí kejì tí ọ̀pá ìlú ọ̀dà rẹ láàmú àbí kan náà rìn kí láàbò ara tiẹ̀ àbí ìkankan tiẹ̀ máa ń sọ kúrúkúrú káàkiri ara tiẹ̀ àbí iṣẹ́ ara kan máa fa ìwọ̀sù ó ti lọ káàkiri títí oríṣiríṣi ọkọ̀ náà ni wọ́n ti pè fún ọ. Ẹlòmíì wọn a máa pè ní ṣàgbọ́sàgbọ́ fẹ́lòmíì ẹlòmíì sì ni wọn ní arúgbó ní ìgbóni láàbò ni wọ́n pè ọkọ rẹ̀ fẹ́lòmíì.

0: wá ṣe jáde lọ́pọ̀ yàtọ̀ lọ́nà ti tàlódé ajáde lákọ̀ọ́kọ́ fẹ èyí tó nìyí fi ń ṣiṣẹ́ lára rẹ ọjọ́ tí ń bá bímọ tiẹ̀ lóòrùn gbogbo tí kì í jẹ́ pé òun tètè ṣiṣẹ́ lára rẹ gbogbo ẹ̀ pátápátá lajẹ́ ìwé ń sọ kúrò lára rẹ tó sì jẹ́ wípé gbogbo tá a bá ti ń lò fẹ báyìí lọ́nà ọba ọlá mi.
1: ọ́fíìsì wọn wà ní fertilizer bus stop lẹ́yìn ribic church lọ́nà ọ̀fọ̀.
0: nọmba yìí ọmọ pé 08083019761 08083019761. ẹni tí ẹwà tó jẹ́ pé òun ò bá pápò lè gbẹ́sẹ̀ ojú kan ní àbá yìí dáadáa ní odò ó ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ bí òpin iná mú tàbí ní kó máa wá ọ̀pá kan káàkiri pẹ̀lú tí ó fi dìde ilé ìkú díẹ̀ káàtó tètè jáde sọ́rọ̀ ara rẹ̀ nígbà tó ìṣòro àìní ìbálò ìpínlẹ̀ lòmíì nínú báyìí lọ sí ẹlòmíì fojoojúmọ́ ọ́rú tó bá rí lápá kan bí ìlú àtúnwí lápá kejì lọ́jọ́ kejì ìrọ́tò ìṣẹ̀lú àṣejù tí mò ń lọ ṣẹ̀lú ẹ̀ méjì sẹ́ẹ̀mọ ìwà tí lè tó mọ́ nǹkan burúkú ni o bẹ́ẹ̀ ni orí fífẹ́ ń tẹlòmíì gbogbo ìgbà tí gbogbo èèyàn bá sùn lálẹ́ ìwẹ̀ ìlú orí sùn kéèyàn náà ní gbulegbule àbí ní gbogbo iṣẹ́ ara tiẹ ìwé fà ó so gbogbo àbí kọ́ wà tẹsẹ̀ ó mọ ẹgbọ̀n kọ́ mọ kú tàìtàì kí gbogbo ayé mọ gbóná àbí kí nǹkan mọ sọ kúlúkúlú káàkiri gbogbo ara tẹ ẹ bá ti dọ́bọ̀ wà a ní ọ̀rọ̀.

sọ ara ti ẹ ìwé fà ó so gbogbo àbí kọ́ wà tẹsẹ̀ ó mọ ọgbọ̀n kọ́ mọ kú chàìchàì kí gbogbo ayé mọ gbóná àbí kí nǹkan mọ sọ kúlúkúlú káàkiri gbogbo ara tẹ ẹ bá ti dọ́bọ̀ ọ̀rọ̀.